This is Adaba FM 88.9 in Laramoke. This is Adaba FM 88.9 in Laramoke.

àdàbáyọ lókè mire ó dàbí òṣùmọ̀rì ẹgbàágbèje ra wọn lè parapọ̀ mọ́lẹ̀ tó sì pa adé orí òkè òjò tẹyẹkẹyẹ àdàbà yìí gbéra ó gbapọ̀ kíní láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ó fẹ́ ó nílẹ̀ amú òtútù àwọn alálára àgbà ń dá àdàbà 88.9.

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rùn pèsè.
1: Mo kí ẹ̀kú ojúmọ́ ìròyìn ní kùtùwà ìlànà àfihàn láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́. Ilé ìlànà kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹ̀yẹmí jẹ́ ọ̀dánù níròyìn ṣáájú náà. Ẹgbẹ́ kọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àìsàn lásán fífa tó dín ní irinwó ni wọ́n ti rí nípínlẹ̀ Ondo. Adájọ́ àgbà nílẹ̀ Nàìjíríà ṣèkìlọ̀ fáwọn adájọ́ tako mímọ ní nǹkan ṣe pẹ̀lú àwọn tó jẹ́ olóṣèlú. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ṣe kópa àwọn tó jẹ́ onísùnmọ̀mí tó tó 40 níye nípínlẹ̀ Borno.
2: Adaba 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó ń rí sí ìgbógunti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Nàìjíríà ni wọ́n ti kéde rẹ̀ wípé ó ti rí àìsàn lásán fífa eléyìí tó ti kọlu ìpínlẹ̀ Ondo àtàwọn ìpínlẹ̀ mẹ́rin míì. Àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn tó ní ìpínlẹ̀ Bauchi, Taraba, Edo àti ìpínlẹ̀ Benue. Àjọ ọ̀hún tó fi léde nínú àgbéta tí wọ́n fi ta láìpẹ́ yìí tí wọ́n sì ní àwọn ti rí àìsàn lára àwọn tí ó tóbi 400 nípínlẹ̀ Ondo nígbàtí àwọn tó tóbi 2,300 tí wọ́n ní wọ́n ti gbẹ́mí mì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn fi ẹni pé àjọ ọ̀hún tó fi léde wípé àìsàn náà ló ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn tó tóbi 2,300 kan lọ́dún 2026 yìí. Bákanáà ni àìsàn lásán fífa ọ̀hún ló ń bá orílẹ̀-èdè Nàìjíríà fà á pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. Bákanáà ẹ̀wẹ̀ ni wọ́n ní àìsàn yìí onínú jẹ́ pé wọ́n lè kó látara oúnjẹ, omi àbí ti èkúté tó bá tọ̀ sí àwọn oúnjẹ, pàápàá jùlọ eléyìí tó jẹ́ pé èkúté òun tó ti fẹ́nubà. Wọ́n ní àìsàn náà tún lè ràn látara àìyàn sí èèyàn nípasẹ̀ tí ẹ̀jẹ̀ bá kanra tàbí tó jẹ́ pé itọ́ àbí tó bá ti kanra. Àwọn olùgbé ìlú Èrò níjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ni wọ́n ti pàrọwà sí gómìnà Lọ́kẹ́ Ayédàtiwa kó lè ti bá wọn dá sí ọ̀rọ̀ mímú ọba ní ìlú náà pẹ̀lú bí wọ́n fi ẹ̀sùn kan iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àtúnyẹ̀ jíjẹ nípínlẹ̀ yìí wípé ńṣe ni wọ́n ṣiṣẹ́ tako ìlànà ìṣẹ̀ṣe ìlú ọ̀hún. Àwọn ọ̀dọ́ àtàwọn àgbàlagbà lọ́jọ́ pé wọ́n pààrọ̀ wàyé lásìkò ìwọ́de kan eléyìí tí wọ́n ṣe tí wọ́n sì bẹnu àtẹ́lu tó ń ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ìgbìyànjú láti gbọ́balé wọn lórí. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan pé àwọn èèyàn kan ni wọ́n jẹ́ pé wọ́n fẹ́ ja ìlànà ọ̀hún, ni wọ́n fẹ́ jagbà tí wọ́n sì lọ sí ìgbàrà òkè pẹ̀lú olùdíje kan eléyìí tí wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ sí láìsọ fún àwọn olùdíje yòókù, tí wọ́n sì fi léde wípé ìlú ọ̀hún ó ní kò ní gba ìlànà ti tàpá sí ìṣẹ̀ṣe rárá. Ẹni tó jẹ́ aṣojú àwọn ọ̀dọ́ Adébáyọ̀ David ó ní olùdíje tí wọ́n bá mú nípasẹ̀ ìlànà ìṣẹ̀ṣe nìkan òun náà ni wọn yóò rí láti lè gun orí àpèrè ọba, tí wọ́n sì rọ ìjọba láti bọ̀wọ̀ fún ìlànà ìṣẹ̀ṣe ìlú ọ̀hún. Ẹlòmíín náà tó náà tó tún sọ̀rọ̀ ògúnlàlà yàyà òun náà fi léde wípé ńṣe ni ó ti kan ti aládégboyè ìdílé aládégboyè òun náà lọ́kàn láti gbé olùdíje náà kalẹ̀ fún ipò ọba pẹ̀lú àlàyé pé ìlànà ọ̀hún ó ní àwọn afọbajẹ ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé. Bákan náà ni afọbajẹ kan Ìsíjọlá Hambali tí òun náà sọ̀rọ̀ lórúkọ àwọn afọbajẹ yòókù sọ dímọ̀ pé ìlú ọ̀hún ló ti gbáradì láti tẹ̀lé ìlànà ìṣẹ̀ṣe náà pẹ̀lú àlàyé pé ìlànà ọ̀hún ó ní ó ṣe pàtàkì kí ìjọba tí wọ́n sọ fún ìjọba lórí ẹ̀. Àwọn olùgbé ìlú ọ̀hún wá rọ ìjọba ìpínlẹ̀ yìí kí wọ́n jẹ́ kí wọ́n tẹ̀lé ìlànà ìṣẹ̀ṣe ọ̀hún pé wọn ò ní gba ìgbésẹ̀ kankan láti gbé ọba lé wọn lórí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbáńjì ló ti tu ìgbìmọ̀ aláṣẹ ló ti tu kábàyè ṣáájú ìwọlé padà ṣáájú ìbúra wọlé padà báyìí fún sáà kejì rẹ̀ tí ó wáyé ní ọjọ́ 16 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Gómìnà Olókéde ti tu ìgbìmọ̀ náà ká lánà òde yìí lásìkò ètò eléyìí tó jẹ́ pé wọ́n ṣe tó jẹ́ ayẹyẹ ìdágbére fáwọn tó jẹ́ ọmọ ìgbìmọ̀ aláṣẹ ìjọba ọ̀hún lọ́fíìsì nílùú Adó-Èkìtì. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí a kọ̀wé ètò ìròyìn fún gómìnà ọ̀hún Yinka Oyèbọ̀dé tó fi ta oní títún ìgbìmọ̀ náà ká wà lára ìlànà àti ìgbésẹ̀ tó yẹ èyí tí ó mú ìpíndébá sáà àkọ́kọ́ gómìnà ọ̀hún lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Bákan náà ẹ̀wẹ̀ ni akọ̀wé ìjọba nípínlẹ̀ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Abibat Adúbíaro àti ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún gómìnà Níyì Adébáyọ̀ ó tún sọ di mímọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ akọ̀wé ètò ìròyìn Yinka Oyèbọ̀dé. Wọ́n ní ń ṣe ni eléyìí ìtúká ọ̀hún òun náà ni kò kàn wọ́n rárá. Oyèbáńjì dúpẹ́ dúpẹ́ pẹ́ẹ̀kún lọ́wọ́ àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ọ̀hún fún ìfarajìn wọn àti ipa takuntakun tí wọ́n kó lórí ìdàgbàsókè. Ẹni tó jẹ́ igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Akeem Jamiu inú ti gbé ìwé àti àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ fún àwọn ilé-ìwé bíi mẹ́rin kan nípínlẹ̀ náà láti ṣe ìrànwọ́ fún wọn lórí ètò ẹ̀kọ́ wọn. Ìyíṣe ni àwọn ti ilé-ìwé tó jẹ́ àǹfààní ọ̀hún òun náà ni ìgbìmọ̀ Community Comprehensive Secondary School, Community High School Ìsúré-Èkìtì àti Community Comprehensive High School Àwọ̀-Èkìtì tó fi mọ́ Ọlá Olúwa Muslim Grammar School Adó-Èkìtì. Àwọn nǹkan tí wọ́n gbé kalẹ̀ fún ọ̀hún òun náà lọ jẹ́ pé wọ́n tún fún àwọn ilé-ìwé gíga méjì níbi tí Jamiu tí ó jẹ́ pé ó ti lọ sí ètò ẹ̀kọ́ rẹ̀ ti ilé-ìwé girama bákan náà ẹ̀wẹ̀ eléyìí tó wà ní Àwọ̀ àti Ọlá Olúwa Grammar School nílùú Adó-Èkìtì. Jami ọ̀hún ó ní ìgbésẹ̀ tí òun gbé ọ̀hún kò sẹ́yìn àti mọ pàtàkì ètò ẹ̀kọ́ láwùjọ tó sì jẹ́ pé ó tún ṣe ìrànwọ́ fún àwọn tí wọ́n nílò rẹ̀ ọ̀hún fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́. Ọ̀tọ́ka sí pé ètò náà ó ní ohun tó fi mọ ohun tó fi ó ní ètò ọ̀hún ó ní yóò tún bọ̀ mọ́lé àwọn akitiyan tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ń gbé lẹ́ka ètò ẹ̀kọ́ láti lè jẹ́ kí ètò ẹ̀kọ́ kó túbọ̀ dúró re fáwọn akẹ́kọ̀ọ́. Ẹni tó jẹ́ adájọ́ àgbà lórílẹ̀-èdè Nàìjíríà onídàájọ́ Kudirat Kékeré Ẹkùn ló ti ṣèkìlọ̀ fáwọn adájọ́ tako kí wọ́n mọ̀ ní nǹkan ṣe pẹ̀lú àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú tàbí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yíyanjú àwọ̀ eléyìí tó bá jáde lọ́rọ̀ ètò ìdìbò ọdún 2027 eléyìí tí ó wáyé lóṣù kìíní. Ìṣe ni adájọ́ àgbà ọ̀hún ló tún ṣe kìlọ̀ wípé ìṣe ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé àwọn ìlànà eléyìí tó yẹ lórí ìlànà ètò ìdájọ́ onídàájọ́ Kékeré Ẹkùn ló ṣe ìkìlọ̀ yìí lánàá òde yìí nílùú Àbújá lásìkò tí wọ́n bẹ̀rẹ̀ ètò ìlànà ọ̀sẹ̀ eléyìí tó jẹ́ ti àwọn ẹ̀ka ètò ìdájọ́ tọdún 2026 nílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ ibi tí àrìmọ́ náà rí lórí ìròyìn ní Kútuwàì fún ti àárọ̀ tòní Sunday Ajiboye lólóòtú ròyìn ọ̀pọ̀ ìyẹ̀mí jẹ́ ọ̀dà nomuwa sí ti gbọ̀ yín iṣẹ́ ò ní ó pè wá o lágbára lọ́wọ́ ọlọ́run.

0: tàbí mo sọ fún aṣíwájú nígbà náà bàbá náà sì fèsì pé òun náà mọ̀ wọ́n ọmọ aráyé ò fẹ́ni dénú ibi kí wọn ó jẹ yangan kúrò lára àsùkù kí wọn ó sọ́dà sílẹ̀ ni òun mọ̀ wọ́n dáadáa gẹ́gẹ́ bí ọlọ́mọ sí kàtà àgbàdo bó ti ṣe ń bẹ lára igi káàkiri pé díẹ̀díẹ̀ ni kẹ́ ẹ máa rọra sọ̀rọ̀ bàbá náà sì kó ọ̀rọ̀ mi dànù lọ́jọ́ ọjọ́ náà mo pa àwọn òwe oríṣiríṣi bíi mẹ́ta kan fún wọn pé fọ̀rọ̀ síkùn bí àgbà kó fi gbígbọ́ ṣaláì gbọ́ ni o ibi tí wọ́n bá ti ń lọ o yí ṣòkòtò àràn péńpé ohun tójú alájàpá ń rí lẹ́yìn odi kò ṣeé fẹnu sọ àbí ngbà tó bá lọ tó jókòó sórí òrùlé ọkọ̀ bọ́kọ̀ ò bá dà wọ́n nù tí ò sì rí farapa lójú ọ̀nà ṣé bó bá wá ń ta ọjà rẹ̀ lówó gigi ni ṣó yẹ ká sọ̀rọ̀ ni sọ́sídì tó ti yọ ní bí wọ́n ń nù ni wọ́n fi ń dàrú dàpọ̀ tí wọn ò mọ ibi tí wọn ó kéré sí lọ́dún mọ́ ẹ ṣáàjì ká máa fi àdúrà gbogbo ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ àtẹlẹ́sìn kàbá láyé ẹ jẹ́ ká jọ máa fi àdúrà ká fi máa ran aṣíwájú Bọ́lá Tinúbú lọ́wọ́ ni kó lè ṣeé ṣe fún dalẹ̀ yóò gbé wa dé ilẹ̀ ìlérí gbogbo wa náà sì ń rí n tó ń ṣe o adìẹ rẹ̀ ńlá gún o ìyẹn ni kò jẹ́ ká mọ o àbí n tó ti bàjẹ́ fàìmọye ọgbọ̀nlọ́gbọ̀n ọdún sí ọgbọ̀nlọ́gbọ̀n ogójì ọdún sẹ́yìn tẹ́ wa ní káwa ṣẹ̀ṣẹ̀ tó ṣe bẹ́ẹ̀ sì ni àwọn tó ti ré kọjá lọ pé bí ìwà ìbàjẹ́ kan bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tí apá ò tètè ka kẹ́ ẹ mọ bojú wẹ̀yìn pé nínú àwọn tí ń bẹ tí ń bá yín jẹun náà ló ń ṣèbàjẹ́ yìí ṣùgbọ́n aṣíwájú mo gbà ládùúrà fún ọ pé apá rẹ ò ka o gẹ́gẹ́ bí apá onígangan bí ti ṣe ń ran ìlú rẹ̀ ní gangan tí òkú owúrẹ́ sì fi ń fọhùn ti ń sọ ohun tá a bá fẹ́ síwájú gbogbo ìwọ òṣìkà ẹ̀dá àbọ̀ ń padà bọ̀ wá jẹ́ fóníṣẹ́ o bó fẹ́ máa fi èékánná mú ọmọ ọlọ́mọ lọ́rùn mọ́lẹ̀ máa rántí pé igbá tá a bá fi wínkà ni wọ́n fi san án fún ni ẹni tí ò mọ ìgbà wọ́n bí ni tí ó sì mọ ìgbà wọn gbé ìyá ẹni níyàwó tó ń dárúkọ ìyá ẹni mọ́ ni lórí ṣé ó ní nǹkan kan tó fẹ́ sàní àbí ta ló mọ̀gbà tí wọ́n bí aṣíwájú ọ̀tọ̀ lẹ sọ pé ó ti ju èjì lọ sáwọn tó ṣe kọjá ò ju èjì lọ ẹ̀yin lẹ mọ̀ yẹ̀yẹ́ ẹ̀yin agbápa èkùrọ́ ẹ̀dúró ńbẹ̀ kóhun máa ṣe rere kẹ́yìn ó sì máa pẹ̀gàn ṣé ìwọ mọ̀ pé láti inú ilé ẹni lẹni bí ẹ̀dá ti tẹ̀lé ni lẹ́yìn tí wọ́n bá ti rí ògo ẹni níwájú ó sọ bẹ́ẹ̀ fún aṣíwájú lọ́jọ́ kìíní àná náà wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ti rí bàbá ẹ̀ là lọ̀rọ̀ wọn kan sára àti ìgbà tẹ́yìn ti ń pọ̀ wọ́n ni wọ́n ti ń jiyìn lẹ́sẹ̀ pé káwọn náà kí wọ́n ó di ẹni tí ó máa pàṣẹ káwọn ó lè máa fi ènìyàn sílẹ̀ ṣùgbọ́n alágbàro tí ò bá parí ọ̀wẹ̀ kò lè débì kan níbo ni wọ́n ti mọ ìṣirò dé níbo ni wọ́n ti mọ ọgbọ́n àpadé àlùdé òṣèlú dé tí wọ́n fi ń dún kẹ̀rukẹ̀ru ó mà ṣe o àmọ́ ẹ sọ fún gbogbo òṣìkà ẹ̀dá pé kó máa ti ìdígùn bá ka kó sì máa fojoojúmọ́ jáwé ibi ní ṣíṣe nìṣó lórí àwọn ẹni tó ń ṣe rere yálà ládùúgbò rẹ̀ tí wọ́n ń fẹ́ ìlọsíwájú fún aṣíwájú tó ń dí wọn lọ́wọ́ inú níbí ni kò kan tàìmọ̀ wá wo ẹni tí ọlọ́run bá ti dá o ti dáná ṣùgbọ́n kì bá dára kí wọn ó tètè jáwọ́ kí wọ́n má bàa ká àbámọ̀ nígbẹ̀yìn nítorí pé àbámọ̀ ò lẹ́bọ ìṣòro o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣùgbọ́n mi lónìí o.
1: ọ̀nàrẹ́bù olúbùnmi tó jí òjò tí gbogbo ènìyàn mọ̀ sí bíi ti òòrùn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí nígbà gbogbo.
0: tó gúnlẹ̀ lénìí àtúnjọ pàdé ní dédé àkókò ikàn náà lọ́la ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ amojú ẹ̀rọ mi tó ń fún mi láǹfààní tó ń jẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ dáadáa tó sì tún ń sopọ̀ tó wá dán mọ́ránmọ́rán.

0: sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
1: Àti Ìpele Cocoa Buyers Association.
0: Ní ọ̀wọ̀ East SCDA.
1: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
1: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
0: Scale ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
1: Òkèrèké o, ìkòkó yọ bàbà, rọ́jọ́ mẹ́rù yé máa ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́.
0: Ìjàtíjàtì
1: àti síléètì.
0: Káṣù
1: àtẹràn yé máa nekù.
0: Òun nìkan wọ ọjà.
1: Ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó. Ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko.
0: Tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́.
1: Tàbí dúra kòkó gànjẹ́.
0: Ó lo fi
1: aago mẹ́fà, ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
0: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
1: Ẹni bá tàpá sófin yìí.
0: Ìgádà bá gbé.
1: Alága gbọ́lí kòkó pele.
0: Ẹ̀dà Solomon.
1: Akíròtì mi.
0: Àti Sẹ́kìtì.
1: Ṣífọ́ Olúpọ̀nà ọmọ ti wá Kínọlá.
0: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀rọ̀ ọmọ ẹgbẹ́.
1: Ọ̀ràn ẹ̀mẹ́ kéde o.
0: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí.
1: 081-3704-4254 tàbí 081-0232-7340.
2: Àtótó àárín gbogbo ẹ̀yìn obìnrin níjọba ìbílẹ̀ Ìlàjẹ Àkúrẹ́ North àti Àkókò North West tọ́jọ́ orí yín jẹ́ ọdún 18 sókè pẹ̀lú iṣẹ́ tàbí okoòwò tó ń mówó wọlé.
3: Àǹfààní ńlá tó ti wọlé dé o lábẹ́ àkóso ìjọba ìpínlẹ̀ Ondo. Gómìnà wa olóríire lọ́kẹ́ Orímisá Ayédàtíwá tún ti ṣe bẹbẹ.
2: Iléeṣẹ́ Nigeria for Women Program Scale Up Project lábẹ́ àbójútó iléeṣẹ́ tó rí sọ́rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ ti fẹ́ bẹ̀rẹ̀ àgbékalẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin alájùmọ̀ṣe Women Affinity Groups níjọba ìbílẹ̀ Ìlàjẹ Àkúrẹ́ North àti Àkókò North West. Commissioner fọ́rọ̀ àwa obìnrin nípínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Ṣeun Bọ́sẹ̀dé Ọ̀sámáyé ń pe gbogbo wa o láti wá darapọ̀ mẹ́gbẹ́ wáàgì látọjọ́ ajé Monday ọjọ́ 12 sí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kẹwàá ọdún yìí. Àwọn alábòjútó ètò yìí nípínlẹ̀ Ondo yóò máa kàn sí yín láwọn ààfin ìletò láti ṣàlàyé lẹ́kùnrẹ́ ọ̀nà àtọ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ wáàgì. Ètò yìí kò lọ́wọ́ òṣèlú nínú o, má pàdánù àǹfààní ńlá ńlá yìí. Fún àlàyé síwájú sí pé nọ́mbà yìí lọ́fẹ̀ẹ́ 08000.

0: gẹ́gẹ́ yóò ti máa gba ife ẹ̀yẹ láti ọwọ́ Dr. Wabawa ti Saturday on the 17th oṣù
1: yìí. Ní gidi gọ́gọ́ ètò.
0: Níbẹ̀ láti máa ṣe ìkówójẹ oní 500 million naira.
1: For the community project and Ọgbàgì civic center.
0: Bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́wàá òwúrọ̀.
1: Chairman of the day.
0: Late Ọ̀túnba Dr. Lawrence Olúbùkún family.
1: Chairperson.
0: Thickness Grace Modúpẹ́ Fátọ́mọye.
1: Special guest of honor.
0: His excellency.
1: Dr. Lucky Orimisan Ayédàtiwa.
0: Ondo State Governor.
1: Chief Launcher.
0: Prince Daniel Omolola.
1: Grand Patron.
0: Sir Chief Dr. J. Oshanushi COS.
1: Secretary.
0: Imam Abu Ismail.
1: PRO announcer.
0: Mama wa olori Alice Sekola Aya Adetona.
1: Mama wa ti lu Ọgbàgì Àkọ́kọ́.
0: Ti ju ọwọ́ sáyé òṣìṣẹ́ yìí ká yóò dìgbò ṣe.
1: Lẹ́ni 94 years. Ilẹ̀ ń jẹ́ èèyàn.
2: Àpẹ láyé bá òpẹ o.
3: Ìkúrò bí ọ̀ngàn.
0: Àwáyé má lọ̀kọ̀ ò sí ọ̀run làlọ́ ìbá bọ̀.
1: Èyí ni gbogbo ìdílé ọba Kábíyèsí ọba Adetona.
0: Ní ìlú Ọgbàgì
1: àti àpapọ̀ ọmọ.
0: Bí pé gbogbo ènìyàn síbi ìsìnkú àti àṣekágbá òkú màmá wa.
1: Olori Alice Sekola Adetona.
0: Tó jẹ́ pé àṣẹ̀dá lọ́jọ́ 24 oṣù keje ọdún yìí.
1: Láìpẹ́ 30 ọjọ́ oṣù kẹwàá ọdún yìí.
0: Ìwé kìpì yóò wáyé fún màmá.
1: Establishment Nami Primary Beggar School.
0: Ọgbàgì.
1: Láago mẹ́rin ìrọ̀lẹ́.
0: Saturday on the 31st oṣù kẹwàá ọdún yìí.
1: The funeral Thanksgiving service fún màmá.
0: Inú ìjọ Establishment Nami kọ.
1: Ọgbàgì Àkọ́kọ́.
0: Ìdédé aago mẹ́wàá òwúrọ̀.
1: Tété lẹ́yìn èyí ni màmá yóò wọ káàlẹ̀ sùn.
0: Gbígbàlejò àtijọ́ ẹni o mọ́ sí ló bímọ.
1: Iyọ̀ wa sọ kutu wọ̀wọ̀ ní pápá ìṣeré UD Primary School Ọgbàgì Àkọ́kọ́.
0: Ilé o.
1: Ọmọ alábìlógbò lọ́kì orí.
0: Ọmọ eléyìí ṣe wáyè wáyè lórí o.
1: Aya ọmọ wa.
0: Aya ọmọ ẹkùn.
1: Aya ọmọ aláìrẹ̀ ọ̀sán sí ọní ìsásí ojú apá.
0: Ìgbẹ́ lórúkọ Kábíyèsí ọwọ́ àtìlú Ọgbàgì.
1: Àti Mrs. Funke Aya Àlàó.
0: Àwọn lọ́ni kí n kéde lórúkọ gbogbo ọmọ àtẹbí pátá.
4: Ẹyọ ìyanra òyìnkun Èkìtì kẹtì ẹ̀mí ọmọ ni gorosó Èkìtì rúmọlẹ̀ kẹjì bá wẹrẹ ni wẹlé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́ fẹ́ra tẹlifíṣàn ni o wọ́ fẹ́rẹ̀ fàánù ni o wọ́ fẹ́ra díp frizà wọ́ fẹ́ra wọ́ṣìn machine wọ́ fẹ́ra máíkúrówèv wọ́ fẹ́rẹ̀ ro kíchìn gas cooker and co ẹyọ abọ̀lú sí díkì ẹyọ wọ́ yóò asan díẹ̀ ṣó ti yé ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yeyeyeye láìsí ẹ̀rẹ̀ lẹ́ni o ọ́fíìsì rẹ̀ lé Danco Plaza Lajilosun Lado Èkìtì ẹ òwò ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ.
5: Yáre rúlé o.
6: Ọjọ́ kíní
7: nínú oṣù kọkànlá
6: ọdún yóò ráyé yìí
7: ẹbí ọ̀dọ́fín
6: yẹnì ṣùwàdà
7: ìjọba ìbílẹ̀
6: ọ̀rọ̀ o
7: gédé ọ̀hún yéngórí alẹ́ o
6: yìí má gbọ̀kìlọ̀ yìí
7: tó wá ṣùpàdé yóò fẹ́ ṣe o
6: torí kéré
7: ẹjọ́
6: yọ̀wọ̀ ẹbí ọ̀dọ́fín
7: yọ̀wọ̀ ṣe o
6: àti Kábíyèsí Joel
7: Olúwàfẹ́mi
6: Adéluwòye
7: aṣùwàdọ̀fín ṣùwàdà náà
6: ulẹ́jọ́ yẹnì olókùúta àkúrò olóyè mẹ́kun
7: Justice
6: Adémọ́lá ẹnikú omi
7: ọtí dá ọ̀wọ̀ ẹbí ọ̀dọ́fín
6: ọ̀rọ̀ ó jàre
7: ọjọ́ kẹrin lẹ́nà ogún
6: oṣù kẹjọ
7: ọdún yóò ra yìí
6: nọmba ìwé ẹjọ́ náà mẹ̀rẹ̀ yìí o
7: HOW/34/2021
6: ọ̀ngọ́
7: yẹngórí alẹ́ ọ̀dọ́fín
6: kúròwó quarters
7: ìṣùwàdà
6: yóò choko
7: yóò kọ́lí
6: yóò nálẹ̀ síbẹ̀
7: dẹ́gẹ̀ wá ṣùpàdé
6: ọjọ́ kínní
7: oṣù kọkànlá ọdún yóò ra yìí
6: aago mẹ́ta ọ̀sán mẹ́ẹ̀ o
7: mú mú ṣàlàyé kí máa yẹ òwà kẹsàn lórí ẹbí yìí
6: pa Emmanuel
7: Adromola
6: Adedimila
7: 07042795536
6: akọ̀wé bírun
7: Adam
6: Ablaziz
7: Bídèmí 08136875486
6: ẹbí ọ̀dọ́fín ní bàjẹ́.
8: Hello there. Are you seeking for an institution to study health-related courses?
9: Okay.
8: Introducing JKM College of Health Sciences and Technology, a government-approved institution and well-equipped with modern-day facilities for learning and practical. JKM College of Health Sciences and Technology is in affiliation with Ekiti State College of Health Sciences and Technology, Ijero in Ekiti State. We hereby announce admissions into the following studies and courses: Certificate, Diploma, OND, and HND in Community Health Technology, Health Assistance Medical, JM, Diploma in Public Health, and other courses. And the certificate will be awarded by Ekiti State College of Health Sciences and Technology, Ijero Ekiti. Our tuition fee is pocket friendly, while the application fee is 10,000 naira only. Admission for some courses into the institution is through JAMB. We also provide job opportunities for qualified lecturers. We are situated at opposite First Sawmill,
9: Ogangan,
8: Supari Akoko, Inondo State. And for more inquiries, call 081-2064-4426 and 081-5437-7844 or 081-5437-5072. JKM College of Health Sciences and Technology.
9: Come to read, go to lead.
10: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
11: Abba aṣọ́ òkú ò tí ì gbọ́ni.

0: oṣù kẹwàá ọdún 2026
1: bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀
0: tàdédé mobil
1: ní ìjẹ̀bú ọ̀wọ̀ ló ti máa wáyé
0: lábẹ́ ambassadress of the association
1: Mrs. Silifat
0: Arágbáyé
1: Màmá Àdúrà
0: alága ọjọ́ náà
1: ni Mr. Túndé
0: Adétúlà
1: mọ́dà òdìdé
0: Chief Mrs. Wálé
1: ọjọ́mọ
0: alága obìnrin
1: Mrs. Adédèjì Modúpẹ́
0: ìyá Wálé
1: Mr. Tajudeen Ibrahim
0: fọ́dà òdìdé
1: Erelú Oyinlọlá
0: Sọ̀gá Olú
1: of the Kingdom
0: Grand Patron
1: alága ẹgbẹ́ wa nípínlẹ̀ Ondo
0: Mrs. Shade
1: Adédùgbàgbé
0: Chief Mrs. Rizikat
1: Abégúndé
0: Spiritual Mother
1: àwọn mẹ́tọ̀rin wa ni
0: Mrs. Sule Ọmọlọlá
1: Lọ́lì
0: Mrs. Ìwàlóye Fúnmilayọ̀
1: First Time
0: Mrs. Olúdásà Múlíkà
1: lórúkọ gbogbo ọmọ ẹgbẹ́
0: Mrs. Ìjásanmi Blessing President
1: Mrs. Ọbádéyí Fọlákẹ́
0: Akọ̀wé
1: Mrs. Jẹ́mísí
0: Modúpẹ́
1: Dókítà
0: Bẹ́ṣọ́ra
1: àwọn
0: lolùkéde.
2: Your Nescafe is not just a drink, it's your

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: The Vice Chancellor, Professor Olasebikan Aladefakolujo, on behalf of the Governing Council, Senate, Management, and the entire Joseph Ayo Babalola University community, warmly invites all stakeholders and the general public to the university's 17th convocation ceremony for the award of degrees and honors and the celebration of its 20th anniversary. From Monday, 12th October to Sunday, 25th October 2026, experience 2 weeks of exciting activities featuring students, alumni, religious and documentary events, awards and recognitions, leadership engagements, and much more. The Grand 17th Convocation Ceremony holds on Friday, 23rd October 2026 at the Obaola Dele Olashuri Auditorium. And yes, admission into various colleges of the university is ongoing. Visit www.jabu.edu.ng for details. Joseph Ayo Babalola University, 20 years of divine grace, growth, and glory. Announcer, Registrar.
4: Yemi o le gbagbo nkan o mo lo lo eto ilera san pomi le dungbe ti a fi owo kekeke se
5: se lo oto mo mo ro wi pe iro ni ijoba npa
4: o to ma ni bi mo se debe ti mo fun won ni number mi won fun mi ni iwe pelebe won wa se mi bi eniyan pataki
5: o ti de eniyan pataki niyan o
4: eto ilera pomi le dungbe ti ijoba wa yi ti je ko rorun lati gba ilera ni health center lai ni lo lati mu owo dani nigba ti a ba ni lo lati gba ilera koda o le fi oruko molebi re sin
5: emi na yo lo foruko sile ki emi ati awon molebi mi le ma janfa ni eto ilera onipomi ledungbe
6: eto ilera pomi ledungbe ti je ki eto ilera ko rorun ko si won lo si health center to sumo ko si je gbadun ilera to peye
7: iwo na se bi iyemi ile ewosan won ese kuku health center sumo ju bi o ti lero lo o se pataki ki o ma won ile ewosan na nigba gbo ninu won ki o si lo sibe o ye jajo sopo mo ile ewosan ese kuku to sumo e nigba gbo ninu won ki o si lo sibe
8: ikede yi wa lati owo ajo to mojuto ile iwosan alabode ti ijoba apapo National Primary Healthcare Development Agency NPHCDA
9: e pa kero o e tariwa yo e kero mo je to wole de wele Orúkọ ọmọ bíbí ìlú Ìkáràmù pátá Ìkáràmù Progressive Union ti ń pe gbogbo afẹ́nifẹ́re sí Ìkáràmù Day 2026 lọ́jọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún yìí. Ìdíje bọ́ọ̀lù àfẹsẹ̀gbàtì ayò yóò ti máa wáyé kí gbáńkọ́ gbé ayẹyẹ kí ó tó kalẹ̀ ká. Ní ojúpọ̀ tuntun fún ààfin ní ìyè òtù Ìkáràmù lábẹ́ àṣẹ Kábíyèsí His Royal Majesty Ọba Andrew Mahmudu Osama I di Àkàlàfẹ́ Ìkáràmù àkọ́kọ́. Ètò ìkówójọ 1.5 billion naira fún ààfin ìgbàlódé àti ìfilọ́lẹ̀ Computer Based Center. Àlejò pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Ondo Ọlọ́lá Lọ́kì Orímísà Ayédàtiwa láwọn olùgbàlejò ni Pòfẹ́sọ̀ Táíwò Oyèdélé mínísà fún ètò ìṣúná orílẹ̀-èdè Nàìjíríà olùfilọ́lẹ̀ àgbà ni Dr. David Díà Aṣáolú Chief Executive Officer E5 Energy Services Limited Ẹgbẹ́ra Ọ̀fẹ́ǹtì Yago Oyanikaramu ni 24th October 2026 Prince Ayọ̀ Ọ̀dẹ́jì Olúdádé National President IPU Princess Korede Abọ́sẹ̀dé Giwa alága ìgbìmọ̀ ayẹyẹ Pòfẹ́sọ̀ Latif Adeniyo alága ètò ìpolongo fún ìkáràmù dé 2026.
10: ó wu ni kájẹrọ pẹlẹnu àmọ ọfọ fún òjẹ kòròjẹ agbádùn tó gbó káká ikú wọlé ó mú bàbá ọmọ lọ.
11: àrùn ó máa ṣe ilẹ̀ ìjẹ́ ni a.
10: Ìlàfí kéde ìsìnkú bàbá wa bàbá ìjọ late pa Aisi Akínsọ̀yà ọ̀pọ̀ dípẹ̀ tí gbogbo àgbáyé mọ̀ sí ọkùn rírò ẹni tó ṣe yẹsà fún ikú ní July 9 ọdún tá a wà yìí lẹ́yìn tí bàbá ti lo 82 years lókè pẹ̀ Friday October 16 ọdún yìí lágbára bágegegege kúrò ní General Hospital Ìgbàràòkè wá sí ilé wọn ní number 10 Ọlọ́run Ṣògo Street Mọ̀lété Ìgbàràòkè ìpínlẹ̀ Ondo tó bá jago márùn lọ́jọ́ yìí bákan náà a ó ṣe àìsùn onígbàgbọ́ Saturday October 17 ní déédé aago mẹ́wàá òwúrọ̀ láwọn ṣe ìsìn òkú ní Holy Cross Caribbean Seraphim Church Akinsoyinu Street Ayétoro Ìgbàràòkè ní kété lẹ́yìn yìí làbá yóò wọlé wọ̀ ayẹyẹ wẹ̀jẹwẹ̀ mú ijú ẹni ọmọ sí yóò wá balẹ̀ kàńkà ní Premier Holiday Resort Hall kárí abàmì ọmọ ẹlẹ́yẹ kéké wáyẹ̀ wọ́yẹ̀ láti dúró ògún lù gbàrà.
12: ọmọ akẹ́ ọ̀tún ọ̀nà ọ̀sẹ̀. ọmọ ẹgbẹ́ ìkọ́kùsẹ̀rọ̀ ọ̀pọ̀ ilé kíkẹ́ sàlọ́ dada ọdún ilé bàbá rẹ̀ o.
10: gbogbo ọmọ àtàwọn ọmọ ló sọ wípé ẹ máa sinmi lóka yọlùgbàlà pa Isaac Akinsoyà ọ̀pọ̀ dípẹ́.
13: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: multivitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrabchem Limited, makers of Panda Paracetamol.
1: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
2: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
3: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
4: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
5: Yay!
4: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
6: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
7: So delicious, Mommy.
1: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
8: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
9: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì wé, orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
10: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
11: Ẹ tọ́ bẹ́ ìyàwó láyé.
12: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
13: Kí ló ṣẹlẹ̀?
12: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
10: Ní tòótọ́.
12: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
10: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
13: Èmo ló tún jẹ́ CDK báyìí.
10: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
12: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
10: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
12: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
10: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
14: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
15: Bẹ́ẹ̀ni, ìwọ́n tó ń gbọ́ mi lọ́wọ́, o ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
16: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bá ra dátà. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.
17: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
18: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúpẹ́ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
19: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
18: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́kiṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
20: Ó yá ẹ máa bọ̀ wá o.
19: ìrẹ́pẹ̀tẹ̀ ilé ọjà ọdún ti dé.
18: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀tàfẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣidà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdá.

0: lọ kábọ̀ láyọ̀ àtàlàáfíà ọpẹ́ náà mọ̀ ní ìjọ́ ọ̀dá.
1: Ǹjọ́ jẹ́ mọ̀ pé ẹni tí ọba mọ bó ṣe lè dúpẹ́ lọ́wọ́ ẹnì kejì tó ṣe lóore kò lè mọ bó ṣe lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba.

àwọn àgbàká àgbàkàn nínú ẹ̀sìn islam lọ́jọ́ kìíní àná wọ́n sọ̀rọ̀ wọ́n pòwe jọ̀dá ò ní kíná wí. Wọ́n wojú ọ̀run yàn yàn yàn wọ́n wo lódùmọ̀rẹ̀ wọ́n ní ọlọ́run ọba alhamdulillah.

0: àwọn àràwá ní àkàn nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì wọ́n sọ̀rọ̀ wọ́n bùlá wọ́n pòwe ọ̀run rábàǹdẹ̀ rábàǹdẹ̀ ó pé kíná wí.
1: ó
0: ní ọlọ́run ọba mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́. nígbà táwọn bàbá wa ń lẹ yorùbá wàá parí gbogbo ẹ wọn sọ bí ewì wọn sọ bí ẹnà wọn sọ bí òwe wọn sọ bí àkànlò èdè jọ̀ọ́dá òpin kíná wí.
2: wọn ti mọ ibi tó ń bọ.
0: wọn ni ọmọ èèyàn bọwọ bá jí bọwọ bá yan ọlọrun o yàtọ sásí wín ewúrẹ pẹlú ọbọ lójọ o yàtọ sí náà kì í torí òwúlò fẹdùmàrè. okay now.

0: sórí ogun tí ń bẹ ilé ayé yìí ilé ayé àwa jagun ni lóòótọ́ ṣùgbọ́n Èdùmàrè náà ni bá ní ṣẹ́gun.
1: Adíá fún àwọn màláìkà kan tí wọ́n fi tí wọ́n fi ṣe identity ẹ̀ náà identity l'identity ń jẹ́
0: wọ́n náà ti máa ń ṣẹ́gun ẹ̀.
1: Adúpẹ́ wọn sọ pé
0: alihamdulilayi
1: musulumi brọdi
0: alihamdulilayi
1: adúpẹ́ wọn lọ́wọ́ bá
0: alihamdulilayi rọbìlẹ̀
1: àmì yóò sọ pé kó de ládé wọ́n mọ̀ yóò tí mi ò tí ní kó de
0: agbọ́dọ̀ de ládé
1: ó mi ò tí ní kó de mẹ́ta ni
0: ó ti pé mẹ́ta
1: kó èyí tí ì pé mẹ́ta wọ́n mọ̀ ó kírun ta ló kọ́ ní kéwú a ṣe máa tún ọwẹ́ nínú jọ̀ọ́dá a máa tún ọwẹ́ nínú
0: ayẹ́gbẹ́ àfa àlàní
1: my name is Sheik
0: what
1: Emmanuel
0: she what
1: ajijogun ifa
0: tori ele to pe last time mo le pe pe ajijogun ifa tori ojijogun opele gan
1: joda respect my pedigree joda
0: ajijogun ifa bo ni
1: irun fifun tin be lori mi
0: ni suru tin ba ti to ba ti so pe o to jogun ajijogun ifa ta fo loye ajijogun
1: eh
0: ah e bo lo ti je
1: ẹyẹ ìyá mi lápọ̀ tún
0: ẹyẹ
1: ìyá mi lápọ̀ sí ẹ bá darí jíjọ ọ̀dá
0: wàárí ìyá rẹ lápá
1: ẹ bá darí jíjọ ọ̀dá
0: apalẹ́ ó pè ní apalẹ́
1: Sheik wàá pè dáadé tún ṣe Sheik o mọ́ tún fọ̀ṣun pé o mọ́ fọ̀ṣun pé èyí ṣe Sheik Sheik Abdulsheik Emmanuel ajijogun ifá naam.
0: Ẹ kò kò kú kànlẹ̀kùn kó ní eriwo yà.
1: Ẹ̀rọ ayagbo.
0: Kò ní yà
1: ti lọ sí.
0: Kó ní eriwo yà.
1: Ṣé ẹ̀yà alẹ́ ṣe rí ní tíjọ́ dápọ̀ ojú mi rí báyìí. Ó da ṣàlàfí àlẹ́wà ṣe jí dáadáa.
0: Ó yẹ kó kí wọn náà ní yẹ kó fífá kí wọn lórí ẹ̀.
1: Kí ẹ fífá kí wọn. Ìrọ́ bàjẹ́ ń lọ síbẹ̀ torí àwọn irun mọ̀lẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ọwọ́ àárọ̀ wọ́n ti lọ jáde no wọ́n jáde lọ wọ́n lọ ṣiṣẹ́ protection lójú ọ̀nà inú studio yìí mo tutu lọ pọ̀ ac yẹn pọ̀ so àwọn irun mọ̀lẹ̀ ò dẹ̀ fẹ́
0: wọ́n fẹ́ èsì ibi tó bá tutu ibi tó bá gbóná ni irun mọ̀lẹ̀ tiẹ̀ ni o tiẹ̀ ilé tó ń tẹ̀lé ẹ̀
1: no wọn ìfẹ́ òtútù tó bá pọ̀ èsì bíi tó bá yẹ kó pa èsì
0: báyìí wọ́n ti ń gbé kinní sínú èsì.
1: Kí lèmi wá jogún.
0: Ti ẹ yẹn.
1: Wọ́n ti ń gbé fa sínú èsì.
0: Ifá gan ń gbé èsì báyìí.
1: Aṣọ ọmọ kan jọ̀dá.
0: Ọgbọ́dọ̀.
1: Nígbà tó fún olómi àdúrà ní ṣọ́ọ̀ṣì, wọ́n ní pé tó o bá délé, kọ́ ọ bu sínú omi ìwẹ̀ kọ́ fi wẹ̀. Wọ́n ní kọ́ tọ́ díẹ̀ kọ́ tọ̀ mu. Ọwọ́ adélé ní sọ òru oníná wà. Torí tó o bá jí, o fẹ́ kú tutù.
0: Ọba gbẹ́lú èsì.
1: Sọ fẹ́ káwọn àmàláìka gan ni. Àbúrò àwọn ìjọ
0: kò lè lè. Ọlọ́gbẹ́lú lọ́gbẹ́ fọ́jọ́sì, ọlọ́gbẹ́lú fírísà kò tutù.
1: Ó lọ omi àdúrà, ó tún wá gan. Ọ fẹ́ káwọn áńgẹ́lì ò gan ni. Abirú kí là ń bá bọ̀ yìí.
0: Kò fẹ́ kí omi yẹn kó. Kò fẹ́ kó. Kò fẹ́ kó gbóná.
1: Kò fẹ́ kó rúmọ́ àwọn áńgẹ́lì.
0: Ó lè fẹ́ mú omi tutù.
1: Ṣé dáadáa la bá yín láàárọ̀
0: yìí? Àti ẹ̀kú ojúmọ́ o.
1: Ṣáàjíire.
0: Mo tẹ̀ ti ń gbọ́ wa.
1: Lágbára Ọlọ́run. Ìrìn àjò wa lónìí kò mọ̀ níbi ọmọ aráyé
0: mi. Èyí ni wọ́n wá lọ́jọ́ ṣẹ́gun.
1: Kọ́lọ̀ ń ṣẹ́gun fún wa.
0: Kọ́lọ̀ ń ṣẹ́gun fún wa.
1: Kárẹ́yìn ọ̀tá. Kárẹ́yìn òdì.
0: Àmì.
1: Ohun gbogbo tá a bá dáwọ́lé lónìí lágbára Ọlọ́run yóò yọrí sí rere.
0: Àmì àmì àmì
1: àmì
0: Asanata
1: ni mo lọ alumuso fẹ pe o mọ kewu ami lọla
0: fi tun ya ẹni ti n jẹ ṣẹgun ọ dàbí ẹni tó ń jẹ ṣẹgun ni tó tún wá jẹ pé lọjọ ṣẹgun báyìí tí wọn pe tí wọn bá bí wọn lọjọ ṣẹgun ọ lọgá ṣẹgun ló máa jẹ ọgẹ ti báyìí tí ọwà tí ì ṣẹgun ni lọrọ rẹ.
1: How?
0: Oh, deep too.
1: You need to tell me that. When I was in Canada, Toronto.
0: Kai.
1: Nobody there tells me that. Jodo, what are you saying?
0: Sorry, all of the talkie. He's a Toronto man.
1: He's a lot of talkie. Jodo, I want talkie over for a part. Bimba la America very
0: cool. Oh yeah, man, you don't know talkie. You don't know how much. You don't know how talkie. tọkìrẹ lè nà
2: jaroju ọjà
0: ẹja ní mẹta padà àbọ̀ jáde àwọn abọ́ ẹ̀sẹ̀ lọ àwọn òkú ní ìrònà ṣùgbọ́n
2: àwọn alẹ̀ pẹ̀lú kékeré
0: ta ní àgbọ̀dọ̀ ní ta ní kékeré
2: ẹ̀ẹ́bọ̀
0: àbọ̀
2: àpọ̀jù ẹ̀ ní ọ̀dá.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.
4: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
5: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
6: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.

gẹ́gẹ́ bá ṣe ti sọ fún yín wípé àwọn àlejò wa wọ́n ti wà nílé agbára báyìí. Láǹfààní láti gbé wọn wọlé pẹ̀lú àwọn kòkòrò tá

0: gẹ́gẹ́ bá a ṣe ti sọ, àwọn àlejò wa wọ́n ti wà nílé agbára.
1: Pẹ̀lú aláàárọ̀ yìí, a ní àwọn àgbà ọ̀jẹ̀ láti ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe ti Rufus Giwa, ìyẹn Rufus Giwa Polytechnic ti ń bẹ nílùú Ọ̀wọ̀.
0: Rugipo
1: bẹ́ẹ̀ ni. Comrade Adé Àríkàwé tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ olùkọ́ni nílé ẹ̀kọ́ ọ̀hún, ASUP. Bákan náà la ní Comrade Akadri. Bákan náà la ní Comrade Akadri Abiodun tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ àwọn àgbà òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga Polytechnic ìyẹn Senior Staff Association of Nigerian in Polytechnic SANIP. Bákan náà la ní Comrade Suru Kayode tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ni nílé ẹ̀kọ́ gíga Polytechnic
0: ìyẹn
1: NASUP. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà pẹ̀lú wa láàárọ̀ yìí. Ẹ kojúmọ́ ẹ̀ta oko ṣàlàáfíà alába yín. Ẹ jábẹ̀ látọ̀dọ̀ alága fún ẹgbẹ́ ASUP. Comrade Adé Àríkàwé, ṣàlàáfíà lẹ́wà.
2: Ẹ ṣe olótùú, àlàáfíà lẹ́wà, ẹ kúlé o.
0: Ẹ ṣeun,
2: ẹ ṣeun, ẹ ṣeun,
0: ẹ ṣeun,
2: ẹ ṣeun wo.
0: Bákan náà ni ọ̀gbẹ́ni Akadri Abiodun, ẹ káwọn ara lé.
3: Ẹ káàrọ̀ ẹ̀yin alára lé, ṣé dáadáa lajé o? Ẹ káàrọ̀.
0: Ẹ ṣeun.
1: Comrade Suru Kayode, alága ẹgbẹ́ àwọn NASUP, ṣàlàáfíà lẹ́wà.
2: Àlàáfíà làwà o, ẹ ṣe olótùú.
1: Adúpẹ́ lọ́wọ́
2: yìí, àti gbogbo
1: ara lé o, èmi
2: àsán wa o.
0: Àní àní àní.
1: Àṣálẹ̀ àná ńlá gbà pé pín dégbèga àlàní à ń bọ̀ lórí ètò. Ó yà mí lẹ́nu pé Ọlọ́run, àwọn irúnmọlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mo mọ̀ fẹ́ gbà lálejò yìí.
0: Àwọn àgbà ọ̀jẹ̀ nù.
1: Ẹni gómìnà ṣe fún yín dáadáa.
2: Ó ṣe o.
1: Ẹni gómìnà lókè Ayédà ti wá gbìyànjú.
2: Ó ṣe bẹ́ẹ̀.
1: Ẹja ti bẹ̀bẹ̀rẹ̀ lọ́nà wo ná.
2: Ẹ ṣe olótùú. Ṣe rí látìgbà tí wọ́n ti dá iléèwé yẹn sílẹ̀, èyí tó ṣe ó tóbi. Ní àkọ́kọ́, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ó jẹ́ kí àsìkò yìí kó ó ṣojú wa. Bákan náà, a tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́lá gómìnà wa Lucky Ayédàtiwa, ẹni ayé fẹ́. Àwa la fìyẹn kún torí pé ayé fẹ́. Bákan náà, a tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ the Honourable Commissioner for Education, Professor Ìgbẹ́kẹ̀lé Ajibẹ́fun, nítorí pé àwọn ni ó ń wa ọkọ̀ tí a fi lè débi tá a dé yìí. Àti pé essay on union matter, ìyẹn Comrade Bola
0: Taiwo,
2: kódà wọ́n ṣe bẹ̀m̀bẹ̀ fún wa. Àwọn yẹn gan ni bàbá wa. Tó yẹ pé àwọn náà ń gbé wa pọ̀n. Gbogbo nǹkan tá a fẹ́ tó ń dẹ̀ rí pé ó ń bọ́ sí ètò, ó dẹ̀ ń bọ́ sí, ó ń bọ́ sí, ó ń bọ́ sí.
1: Ó dà ẹja bẹ̀rẹ̀ bí eléyìí. Ẹ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́lá gómìnà ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn. A mọ̀ pé ẹgbẹ́ yín mẹ́tẹ̀ẹ̀ta àti ìjọba ìpínlẹ̀ Ondo, ẹ̀yin méjèèjì jọ ẹjọ́ tẹsẹ̀ bọ́ sòkòtò kan náà ó lágbára. Kí wá ni àwọn nǹkan tí gómìnà ṣe tó fi di wípé òun yín ó yí padà sí orin ọpẹ
0: láàárọ̀
1: yìí? Ẹ ti wá di fapò ndàbáyìí láàárọ̀ yìí. Kí làwọn nǹkan tí gómìnà ṣe gan?
2: Ẹ ṣe olótùú. Ní àkọ́kọ́, nígbà tí gómìnà tó jẹ́ deputy governor, gbogbo ìgbà yẹn ìjọba jẹ wá ní 14 months.
1: Oṣù mẹ́ta, oṣù mẹ́rìnlá.
2: Mẹ́rìnlá. Náà jẹ wá tí a dúró yẹn gbà. Ṣùgbọ́n nígbà tó kótẹ̀ tó di gómìnà yẹn ló ti sọ fún wa pé òun máa wo nǹkan tóun máa ṣe. Lákọ̀ọ́kọ́, ó kọ́kọ́ san oṣù mẹ́ta nínú gbèsè yẹn. Ṣùgbọ́n ká máa fa ọ̀rọ̀ ògùn lọ púpọ̀, gbogbo owó yẹn pátápátá ló ti san. Gbogbo gbèsè tó wà nílẹ̀ yẹn ó ti, gẹ́gẹ́ bí àwọn ìjọ òyìnbó ṣe, ó ti clear gbogbo ẹ̀. And kí wá ṣe yẹn nìkan nípa gbogbo àwọn nǹkan tá máa ń gbé wá ń gbà yẹn tá máa ń pariwo ni pé 18 months 18,000 naira la ṣe ń gbà minimum wage. Òun là ń gbà 18,000 naira minimum wage tí wọ́n ti tó ti wà ní ayé láti 2011 nìyẹn ti wà. Òun la ṣe ń gbà ṣùgbọ́n ṣá láìpẹ́ yìí wọ́n ló la gómìnà ó tún wò wá ó ti gbé wa padà sí ó ti gbé wa lọ sí ibi tó yẹ ká wà ìyẹn ni
1: 70,000 naira
2: minimum wage a ti ń gbà a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní àfikún ní wọ́n ń pe owó kan ní kátà allowance ni kátà fún àwọn academics kọ́ńtà fún àwọn non-academics mo fẹ́ sọ fún yín pé ní gbogbo southwest kéńgé ní kékeré ní kúkúrú òun ló kọ́kọ́ san owó yẹn
1: ní gbogbo southwest
2: tàwá yìí a fi ọwọ́ sọ̀yà ìpè gómìnà ayédàtiwa ló kọ́kọ́ san owó yẹn bí bá ṣe ń sọ̀rọ̀ yìí àwọn other institutions wọn tí rígbà ṣùgbọ́n ó ti san fún wa o a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀
1: ṣó wá lè jẹ́ torí bẹ́ẹ̀ ti ṣe bá wọn fàádí táwọn ilé ẹ̀kọ́ mi ò bá wọn fàádí ní ó fi ṣokùnfà bí wọ́n ṣe kọ́kọ́ dá yín lò àbí kí ni nǹkan tẹ̀ ń sọ kọ́nà.
2: ẹ ṣe rí ọlọ́lá gómìnà ó jẹ́ èèyàn kan tó fẹ́ràn àwọn ọmọ tó dẹ̀ tún ó fà wá mọ́ra ó dẹ̀ rí pé ìyá ò gbọ́dọ̀ jẹ àwọn pípò yìí ìyá ò gbọ́dọ̀ jẹ wọ́n so ó dẹ̀ ń attend sí gbogbo request wa kódà kì í ṣe yẹn nìkan àwọn kankan wà tó yẹ pé nílé ìwé gan irú accreditation ó fún wa lówó ẹ̀ láti 2013 láti ṣe convocation gbẹ̀yìn ó make sure pé a ṣe convocation yẹn ó fún wa lówó tá a máa fi ṣe convocation fún about 12 years ó dẹ̀ fún wa lówó a ti ṣe gbogbo yẹn torí nígbà tá a lọ bá ó sọ fún wa ó ní kò ní da kéèyàn kò ṣe tán
1: kó mọ̀ ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde
2: pé nǹkan burúkú ni gbogbo yẹn ló ti bá wa resolve so a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀.
1: gbogbo nǹkan tó fa bẹ́ẹ̀ ti ṣe ń jọ fàdí ní gbogbo ìgbà rí ẹ já bèrè comrade akadri abiodun sanib ọ̀rọ̀ rẹ lójú di àlàyé kí ni làbá rè.
3: gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ti sọ a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ìgbà díẹ̀ sẹ́yìn a rí pé gbọ́nmi sí omi òtó ló ń ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ gbogbo níṣe wa látàrí pé àwọn ẹ̀tọ́ wa wọ́n fi dùn wá a sì wá rí pé nígbà tá a rí gómìnà tí ó nífẹ̀ẹ́ wa bó ṣe máa ń sọ fún wa lélẹ̀ pé ṣé ẹ mọ̀ pé ọ̀rẹ́ la jẹ́ ní gbogbo ìgbà tó bá ń bá àwa tó jẹ́ gbogbo àti ilé ẹ̀kọ́ ti yunifásitì o àti pé tó bá ti ń bá wọn á sọ̀rọ̀ ó máa ń yà wá sọ́tọ̀ pé ẹ wò ó ẹ̀yin lágbájá o ọ̀rọ̀ ti wá yàtọ̀ sí àwọn tó kù ìtumọ̀ rẹ̀ ni wípé kí ó tó di gómìnà àwa náà a ti kó apá ti wà òun sì rí wa pé a dúró ti òun kó tó di pé ó di ọ̀làlá gómìnà ó sì wá ń ṣe ẹ̀tọ́ rẹ̀ nígbà tí ó di gómìnà sí wa mi ò ní láti máa sọ orí ìtàn ti sọ tẹ́lẹ̀ nítorí pé ká má máa fa ọ̀rọ̀ sí ẹ̀yìn ju bẹ́ẹ̀ lọ a fẹ́ dúpẹ́ gidigidi lọ́wọ́ ọ̀làlá gómìnà wa yorùbá ní pé yìnyín kí a lè ṣe mìíràn wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà a dúpẹ́ o síwájú sí a fẹ́ tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ management wa nílé ẹ̀kọ́ wa náà wípé ìbáṣepọ̀ ohun tó wà láàrin wa nísinsìnyí odùmọ̀ràn a sì ń ní ìbáṣepọ̀ tí ó dára èrèdí tẹ́ rí pé gbọ́nmi sí omi ò tó kò ṣẹlẹ̀ mọ́ ní ilé ẹ̀kọ́ gíga yìí ẹ ṣe.
0: ọ̀dà ẹ jẹ́ kí n béèrè ìbéèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé ọ̀rẹ́ ni gómìnà máa ń sọ pé máa ń pè yín pé ẹ̀yin àti ọmọ yà yín sọ́tọ̀ ni ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa pé ẹni gómìnà ṣe gudugudu méje àti yàyà mẹ́fà fún yín sọ yẹ kọjá pé ìgbà tí ẹ bá tó gbé kọ́kọ́rọ́ ti iléèwé ló yẹ kí gómìnà ó tó wá dá yín lóhùn torí wípé ẹ pera yín náà lọ́rẹ̀ẹ́.
3: se mo pe ko le salaye ma sele ti omo iya meji ton ba jo wole ti won rerin jade mo to ba ra ton ra won niyan sugbon te ba ri pe omo iya meji pe won jade sita ti won fa juro otito lo jade nibe ko le salaye sibe nitori pe a je egbe aja fun eto awon omo eniyan ti o ba ku de ka to ton ba tete da wa lohun ani lati lo awon ohun to ye ka lo lati ri pe won da wa lohun a ri pe le ti o sele ti o koja yi a o dase sile bi awon akengbe wa se se ededu ni wi pe ati ri wi pe eni te an ba nsoro yi iya to ko si wa o je iya ti o tumo si wi pe o nife wa a se ni lokan wi pe o ma se bi o se ye ko se ah ko se doju ti wa nigba to ye ko se o se fun wa eyin tumo si wi pe igba gbogbo ko na ni la si bo ma sele ka to gba eto wa ajo sopo o le wa laarin wa ajo soye o le wa laarin wa ta jo soro ta ba ti e ti la nti bo ba ti e wa ni bo la ma pada si a so pada soro na ni so a wa gege bi egbe osise ni sinsin a gbagbo wi pe e je ka jo so asoye ti asoye eyan o ba wa don moro a se wa so pe o ya e je ka se bi
0: ka tese mo so koto kana
3: e seun
0: oda ogbeni suru kayode ibere ni mo fe bere lowo yin et igba ti alaga nsoro lekan won menuba wi pe awon ayeye eto ikeko jade ti won je le tipetipe wi pe won ti pari e won ti se gomina ti se lowo lori e mo ranti nigba ti en se ayeye ikeko jade yi gomina pase njo na wi pe ajele owo osu to wa nle o osu meta kan lo san sugbon be gba to bi osu meji si meta ti e gbo nkankan lori oro yi se eje ajele to ku yi to je bi meta se gomina te pari e sense ti ri gba looto
2: e se olotu gege bi awon kegbe mi ti so ope na la o ma da lowo gomina wa ori mi son ayida ti wa fun awon ori biribi to ti se fun wa ni ile iwe gbogbo ni se Fort Giwa Polytechnic lowo gege bi ibere ti e bere nipa ti ajele ti won ni kan gol la gomina pase pe kon lo so fun wa ni igba ti a se ayeye convocation ni igba yen ta di pe o fa seyin die to wa fi fa gbomi si omi oto owo yen won ti so fun wa la gomina ti san owo yen wa lara ko ti akegbe mi ni komi dari kawe so lekan pe gugu 14 months ki se oju meta yen nikan awon 40 oju meje le merin la ti olola gomina banle ti ti won je wa gbogbo e parapata ba se nsoro yi olola gomina ti son
0: lori new minimum wage na si ti san
2: lo won ti son fun wa le gba ton son fun wa ton wa bere new minimum wage
0: okay
2: fun wa so new minimum wage yen bayi a se bere ni osu ko koja yi
0: awon
4: ti pe yoto mi lati wa bayi
0: awon megbe asupu lojo kini ana bi comrade ba ranti dada won ni awon ti e wa rowo gbale mo
4: eni to ti landlord
0: won ni awon landlord ti e le awon ga jade ni landlord o le yin jade mo bayi ti rowo gbale o ti da ibere mi fun comrade suru kayode se ka so pe gbogbo igba ti gbon mi si omi o to wa yi tori pe comrade darika we so le kan pe gomina mo ni ore ni wa ọ̀rẹ́ ni wá ṣé ká sọ wípé àwọn tó jẹ́ làgàtà láàrin ẹ̀yìn àti gómìnà ni wọn ò ṣe déédéé ni àbí ká sọ pé gbà náà ẹ̀yìn àti gómìnà ò tí bẹ̀rẹ̀ ọ̀rẹ́
2: rárá ẹ mọ̀ pé nínú ohun gbogbo àlàkalẹ̀ máa ń wà ìgbésẹ̀ dẹ̀ máa ń wà nínú ohun gbogbo so ó láwọn tá a bá sọ̀rọ̀ nípa ìjọba ó láwọn àlàkalẹ̀ ó láwọn ìgbésẹ̀ tá a máa pè ní due process kí nǹkan tó lè bọ́ sípò a n pe kini kan ni budget owo odidide jade lai je pe o pass through budget processing so a ri pe nigbati ola gomina sọ pe e lo se nkan bayi fun ileiwe Fort Giwa Poly a ri pe owo egbudo pass through awon processes kan awon lana a n tele kan ko to di pe owo ijade ni kete to de pass through awon ilana ta te leyi ni ola gomina na won de approve owo ifun wa won de fun wa ni owo yi ni awa ri pe owo yi wa de si owo wa ni gbogbo igba ti owo de ti oro yi fi sele ki se pe boya alagata wa ni arin wa nigba yen igba yen la fi ku nluku awa gege bi iranse fun awon osise wa a n jade lo lati lo ba won lati lo ba awon ola gomina ati gbogbo awon ti o ye ki a ba lati le

0: ti won fun awon ilewe yin na yo se ti lanfani ati ru gogo si nje ijoba ipinle Ondo se won ti tubo nawo si eto eko ni ilewe gbogbo ni ilewe Rufus Giwa Polytechnic
1: eje n fi bere yin se ko le dan daada lara nkan te n pe fun gba na ati eyin ati asu ni university na nkan ti ara won kan te n pe fun ni pe ogba ile eko wa oduro de ani ki joba o ti e nawo so gba ile eko ko joba ile eko ko kuro ni advanced secondary school se ibere ti joba da bere pe se ijoba so ti abeyin nikan to je eyin osise nikan nkan
0: yi nkan to je eyin osise nikan
1: e fi awon ile eko le ogba ile eko le ko mo ri bo se wu jare se ko n se pe be lori
2: se olotu ni akoko seri ki gbogbo nkan ta n bere nipa ti ta n pe ni welfare awon osise ni akoko nkan ti won pe kini kan ni subvention o ti to e meta ti olona gomina to ti fi kun subvention wa lati ri pe welfare awon
1: osise
2: odomoran then ka wa pada wa si ori awon infrastructures awon bi nkan se ma domoran ni gbogbo ilewe iyen ni se ri ki n se o ti se die ti a ti buro ijoba Ondo State nipa nkan to n pe ni capital project ṣùgbọ́n a ní àwọn other avenues other windows bi third fund bi needs assessment to jẹ pé wọ́n ṣèrànwọ́ ìrànlọ́wọ́ fún iléèwé láti rí pé ètò ẹ̀kọ́ ó ń dán ó ń lọ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó lọ ẹ̀bẹ̀ kan la tún fẹ́ bẹ ìjọba nípa ọ̀rọ̀ capital project yìí ipe káwọn náà kan tún bá wa wò ó nǹkan tí wọ́n lè ṣe láti rí i pé àwọn ètò ẹ̀kọ́ ó ń dán mọ́rán that is impact tí wọ́n káwọn náà kan bá wa gbé yẹ̀wò ìyẹn jẹ́ bó ṣe jẹ́ olótù.
1: Àwọn ọ̀nà tẹ́ fẹ́kẹ́ yà dáadáa kó mọ̀ kàn jẹ́ pé a béèrè nǹkan tó lu pọn náà kó mọ̀ jẹ́ pé ìjọba àwọn ọ̀pẹ́ afẹ́kọ̀ọ́fẹ́kún kan báyìí.
3: Olótú a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ọ̀gá mi ti sọ ní ṣe ẹ rí wípé ní fún ìgbà tí o ti pẹ́ ni a ò rí àǹfààní tí a sọ yìí jẹ gẹ́gẹ́ bí pé kí nínú ọgbà yìí ṣùgbọ́n láìpẹ́ láì jìnà yìí àwọn ìgbésẹ̀ kan ti wà tí ó ti wà báyìí tí ìjọba ń gbé pé kí wọ́n rí pé ilé gbogbo nìṣe yìí wọ́n sọ di university so ìgbésẹ̀ yìí ló máa fa gbogbo ohun tí ẹ ti béèrè yìí nítorí pé oríṣiríṣi àwọn àmúyẹ ló máa wà kí ilé gbogbo nìṣe kó tó lè dé university and nígbà tí gbogbo kíní bá wà ẹ máa rí wípé ìjọba wọn ní láti sa ipá wọn nítorí pé wọ́n pe àwọn kan ní NUC wọ́n ní àgbékalẹ̀ tí wọ́n fẹ́ kí wọ́n tó lè sọ ilé gbogbo nìṣe di university.
1: Ṣé ẹ̀yin ní àwọn àmúyẹ láti sọ ilé ẹ̀kọ́ Rufus Giwa di university?
3: Bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí polytechnic ilé gbogbo nìṣe yìí tẹ bá wọnú rẹ ẹ rí pé ó yàtọ̀ sí gbogbo àwọn akin ẹgbẹ́ rẹ ní gbogbo Nàìjíríà a ti ṣe ìpàdé nígbà gbogbo pẹ̀lú àwọn akin ẹgbẹ́ wa polytechnic ilé gbogbo nìṣe tí ó kù ilé gbogbo nìṣe dángájíá láti the university ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé àwọn ohun àmúyẹ ṣì máa wà tí a bá múra láti gbé ilé gbogbo nìṣe lọ sí university nípa báyìí ìjọba a ń láti gbáradì láti rí pé wọ́n kópa wọ́n ṣe ojúṣe wọn ní ìlànà láti rí pé ilé gbogbo nìṣe kó di university so àwọn ohun tí a sọ

0: o ma waye nigbati won ba fe se ohun ti a ti salaye yi sugbon bi a se nsoro yi laipe lai juna a mo pe a ma ri owo ijoba nile eko wa
1: pe en ri owo ijoba ni ipinle se ti ipinle Ondo abi owo ijoba ipinle Ondo e je ki won a bere ta ba wo inu ogba yin mi mo ran na pe mo si wa be na nigba kan ti won si awon buildings kan be to je pe ajo tent fund lo je pe won ko awon ile ogbe na ko awon building yi nje ijoba ipinle Ondo ti e lati gba yi nje won ti e ko ile si ibe ta so pe awon ile ti ijoba ipinle Ondo na ko lile yi o to fi han wi pe ijoba ipinle Ondo na se pa ti won
2: e se olotu se mo yi pe oro pe a fe di university o ti wa nle o ti se die
3: be ni
2: so ni die yi ko si bi won se fe bon se ma so di university ti awon ohun amuye ti o ni wole so mo ro pe nkan ti androde ni ose to koja bayi won pe a lo fun won pe ni public hearing nipa bi won se ma so ilewo yen di university o mo pe ngba ti gba ti gbogbo kini ba ti di ofin won bere won mo kan to e kon se tori to won ba meet up pelu standard yen NUC o ni accredited so iyen wa nle so a de won bo pe titi boya odun to nbo boya ati di university
3: eje n bere ibere lowo alaga egbe awon nasu comrade suru kayode ijoba ipinle Ondo lowo lowo bayi won ile eko giga fasiti meta akungba okiti pupa ati Ondo unimed ti n be Ondo sibe fopolopo odun ni won fi jeyin ni awon owo kan ti o ti e to nkan kan gege bi e se so ngba te n fe wonu won gba na se wa ro pe bile eko giga fasiti ba di merin ni pele Ondo ebi o ni pa awon osise
4: e se olotu ebi o le pa awon osise ti a ba ni university bi marun mefa ko si isoro to wa nbe so pe ile university wa bayi a fe so da University of Agriculture Science and Technology so eto wa Ondo medical sciences ele to wa lokiti pupa deal with science and technology so ele to wa lodo wa ise agriculture
3: ele ti nbe lakungba
4: ele to wa lakungba
3: gbogbo ni se ni
4: gbogbo ni se ni so our no specialized one ni agri science and technology so then agri science and technology no ninu e no amani allied science ta ma powerful nursing MLS ati awon professional courses to je pe a pe opo omo wa tori nigba ti a wa ni ile eko gbogbo ni se bayi ti a wa yi a ri pe opo eniyan laye ta wa yi ko fe ki omo won lo si ile eko gbogbo ni se mo
3: sugbe ni awon akeko sa nigba ti yara kan ba ni bi 500 omo abi
4: so nigba ti a ba di university ton e ri pe awon ma wa po
3: won tu wa po si
4: nigba ti a ba ti lawon specialized program won yi so awa ni at le generate IGR
3: yẹn lati le pawo wole
4: lati le pawo wole so ti awon ti ijoba ba ma fun wa ni subvention to ba fun wa
3: afikun ni o je
4: afikun yo wa je fun wa so gbe roro wa de oni si pe oru akoko ti a wa yi to je pe ajira wa o to
3: nko ko gbe won
4: lati support ijoba
1: ka dale ile ko to ka nawo si eka eto eko
4: bẹẹni
1: se lero wi pe atunse pe a yi si university yi kuni ni se pelu pe kon to je pe a tun pada si bi ta ti nbo
4: rara bo ti so lekan ti a ba ni awon omo to po ti awon omo so nwo ile iwe won subvention ma wa lati odo ijoba capital project a ma wa test fund a ma wa awon omo ilu a ma wa foreign investors wa wole wa lati le ran ile iwe ni owo láti lè máa build physical structures àti láti máa ran àwọn ọmọ lọ́wọ́ nípa scholarship. Nítorí àwọn àwọn òṣìṣẹ́ ibẹ̀ gan a tún wá ní àwọn àǹfààní lóríṣiríṣi láti tẹ̀síwájú bóyá nínú ẹ̀kọ́ wa. Àwọn náà láǹfààní láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́. Àwọn náà láǹfààní láti lè sọ pé à ń lọ sí seminars àti oríṣiríṣi professional
3: activities mi.
4: So that a le engage wa ní university level.
1: Àgbọ̀dá ẹ jẹ́ ká béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín torí àsìkò wa ti ń lọ. O ní wípé ẹ jẹ́ ká wò ó báyìí. Ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ondo tá a wà yìí gẹ́gẹ́ bí ẹ sì ti sọ pé gómìnà wọn ti ṣe ní tí ẹ̀ ń fẹ́ báyìí. Ǹjẹ́ kò sí nǹkan kan míì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ gómìnà wọn báyìí? Wọ́n ti ṣe ní tẹ́ ń fẹ́.
3: Yàtọ̀ sí nǹkan tẹ́ ti béèrè
1: tẹ́lẹ̀ yìí.
0: Olótú kò sí bí a ṣe fẹ́ ṣe fún ènìyàn tí ènìyàn ní ohun tí ó ń fẹ́.
1: Ṣé pé yìnyìnyìn kẹ́ni ó tó ṣe mí? Oliver Twist ní jẹ́ báwọn.
0: Bẹ́ẹ̀ni o. Gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ti sọ síwájú. A rí pé ilé gbogbo nìṣe wa ló ṣe san owó tí ó kéré jù ní gbogbo Southwest. Owó ilé ẹ̀kọ́ wa ju 60,000 to 70,000 naira per section. Tẹ bá wo àwọn ilé ẹ̀kọ́ tó kù it's about 150,000 to 120,000. Eléyìí túmọ̀ sí wípé tí ó bá di university a rí pé ilé ẹ̀kọ́ wa tó jẹ́ pé bóyá a ní 5,000 to 6,000 a máa ma sọ̀rọ̀ 15,000 to 20,000. Tẹ bá rí àkùngbà bá ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí bó ṣe rí ńbẹ̀ náà nìyẹn nítorí pé wọ́n ṣe masters wọ́n ṣe oríṣiríṣi program ló máa wà. A ti rí pé lẹ́rìn a lè rí owó tí ó pọ̀ nínú owó tá ń pa wọlé. Gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè èmi ń fẹ́ jẹ́ kí ẹ mọ̀ dájú wípé kò sí bí wọ́n ṣe bó ṣe máa rí àbáàtì ẹ̀ jẹ́ yunifásitì mẹ́ta àbí mẹ́rin. Gbogbo wọn ló ní ipa
3: tí
0: wọ́n fẹ́ ṣe. A sì dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ ọlọ́lá gómìnà wa nítorí pé owó ìṣèkù ká díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n a lè wa máa sọ pé ọlọ́lá gómìnà wa ẹni tí ó ṣe dáadáa fún wa yìí ó yá o báyìí báyìí báyìí a ti ṣàlàyé ní àná. Wọ́n dẹ́wọ́ ọlọ́lá kọmíṣọ́nà wa ó pè wá pé owó tí gómìnà fún yín yìí o báwo ló ṣe rí o àwọn ìpèníjà wo lẹ rí o nígbà tó ń fẹ́ sanwó yìí o ìyẹn túmọ̀ sí wípé àwọn ìjọba mọ̀ pé ìpèníjà máa wà. Ṣùgbọ́n báwo ni wọ́n ṣe máa ṣe.
3: Wọ́n ń tẹ̀lé láti lè mọ ọ̀nà tí wọ́n tún fi ṣe dáadáa. Wọ́n ti
4: ṣe àfikún rẹ̀.
0: A ti ṣàlàyé fún wọn àwọn ìpèníjà tá a ní nígbà tí a fẹ́ ṣe gbogbo àwọn ìtọ́wò yìí wọ́n ti mọ̀ wípé kò tó o a sì ń bèrè sí gẹ́gẹ́ bí ẹ ti sọ wípé Oliver Twist a sì ń bèrè sí wípé owó yìí kò tíì tó ṣùgbọ́n a mọ̀ wípé tí wọ́n ti lè pè wá pé ṣé implementation ṣé báwo ló ṣe
3: ṣòdúró déédé
0: a ti tún ṣàlàyé fún wọn pé ó kù díẹ̀ káàtó wọn máa a mọ̀ pé wọ́n máa dá wa lóhùn.
4: Ní àfikún
3: ẹ̀yin náà láàrin ìṣẹ́jú kan ká máa gbà bẹ́ẹ̀ lọlé.
4: Èyí tá a ti ń gbà kó má di pé ó tún padà sẹ́yìn a fẹ́ bẹ ọlọ́lá gómìnà wa lórí ẹ̀ ṣe mọ̀ pé tá a bá sọ pé 10,000 la ní tàbí a ní di 10 naira tó ń sọ pé 7 naira là wà ní ó mí pé ìpèníjà 3 naira sì wà nílẹ̀ tó yẹ pé tó ẹ̀bẹ̀ táwa ń bẹ̀ nìyẹn pé ó ní nǹkan tá a béèrè wọ́n ti fún wa kò kàn tí dé ibi tí
1: ogun
4: díẹ̀
1: ogun
4: díẹ̀ tó kù yẹn kàn bá wa ṣe kàn bá wa fi sí.
3: Ẹni tó ṣe tàná
4: ó lè
3: ṣe ṣe lè
4: bàbá jẹ́ bẹ́ẹ̀.
3: Ó dáa ẹ ṣeun yín àgbà ọ̀jẹ̀ mẹ́ta láti ilé ẹ̀kọ́ gíga Rufus Giwa Polytechnic. Comrade Adé Àríkàwé tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ ASUP. Comrade Akadri Abiodun tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ àwọn àgbà òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gíga Polytechnic SANEP àti Comrade Sùúrù Káyọ̀dé tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣe olùkọ́ni. Agbọ̀yin.
4: Mo fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ Rufus Giwa Polytechnic torí pé fún sùúrù tí wọ́n ní.
5: Àti farada.
4: A dẹ̀ fẹ́ kí peace calmness tí à ń enjoy kó continue.
2: a dupe lowo won popo popo
4: se o se o
2: ko fara da ko atileyin wa
4: atileyin
2: won ko atileyin wa o
4: de ko adura so won gbagbo
2: won ti wa so a dupe lowo won adura wa gba o owo wa la de ma fi gba eto wa la
4: amen amen amen
2: ni toku na owo la la ma fi
4: amen amen
2: ba wa nu sare o
4: amen
2: e se olotu
6: e se o to o ja duke lorun.
7: Your Nescafe is not just a drink, it's your vibe.

0: mo kin yin o e ku kale
1: ore bẹẹni iwọ to n gbọ mi lọwọ o ya na ika akọsilẹ ti o ba ti fi ọja to fẹ ra silẹ ninu ase ọja tabi ajọgba pẹlu ireti wipe ẹdinwo yoo ba tuna ka akọsilẹ to ba ti ile itaja kan bọ si omiran nitori wipe o wa ibi ti ọja ti dinwo kiri ti o ba na o kere tan ika akọsilẹ ninu ere yi o tun mọ si wipe ibi to ba pe ọnu ma n ya si ki lo wa de titi ile ifowopamọ rẹ fi gbọdọ da yatọ
2: o ti ṣe wahala to download smart cash app lónìí kó o sì jẹ kí owó rẹ ṣiṣẹ fún ọ jẹ àǹfààní ìdá 15% lórí gbogbo owó to ba fi pamọ lọdún bẹẹsì ni kò sí ìjìyà tó rọ mọ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹdínwó tó tó ìdá mẹwàá
3: 10% ní gbogbo ìgbà tó bára dátà
2: tẹnu lásánkọ
3: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
2: smart cash látòdo airtel
4: your nescafe is not just a drink it's your

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Jùlọ náà, ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery?
4: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni, IPO náà ti ṣí.
3: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
4: Ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
3: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
4: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
5: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀. IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ká mọ ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
6: My people, make sure you get enough sleep. There's a reason for it.
7: But why?
6: Work never truly ends. Your work will be there when you wake up. Enjoy a good sleep on a Mooka mattress. Yes, even the hardest worker needs some good sleep. Experience all-round comfort for a good night's sleep.
8: Sleep better, Mooka.
6: Mooka, adding comfort to life.
9: Weba! Ìfọlọ́kọ́mọ́.
10: Yes, na fọlọ́kọ́. As you dey buy your DSTV, eh? Remember say 1 month DSTV and gas subscription follow the decoder when you just buy so. And for GoTV, the tori na the same. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Bẹ́ẹ̀ni o, má jẹ́ kẹ́nikẹ́ni ó gbé ọmọ ra. Mo rán ayọ̀ jẹ́ gbádùn ayọ̀ pẹ̀lú DSTV àti GoTV tó ṣíìpù bàjẹ́. ₦15,000 péré ni DSTV kan báyìí. Àtagbádá àti decoder àtẹlẹmbì rẹ̀ papọ̀ ni. Tó sì fọṣù kan wò rán ayọ̀ lórí ìkànnì yàǹgá láìsẹ̀ kọ́bọ̀. GoTV náà pẹ̀lú decoder rẹ̀ àti antenna rẹ̀ ₦15,000 péré ni. Tó sì wo ìkànnì jọ ní lórí rẹ̀ fọṣù kan láìsẹ̀ sílẹ̀ kan. Tètè lọ gba tiẹ̀ báyìí. Kó tó tán. Because tí wọ́n bá jà tó wà nílẹ̀ bá ti tán. Promo tó pinnu wo. Àwọn ibi tó ti lè rí rè. No. 120 Hospital Road, Adjacent Aquinas College, Àkúrẹ́. Signal Strength House. No. 93 Ajilosun Street, Ado Ekiti. Ademulegu Road, beside Gosak Shopping Complex, Ondo. Shop B3, Sweet Mother Shopping Complex, Lẹ́gbẹ̀ UBA Bank, Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Tó fi mọ́dọ̀ àwọn ojúlówó alágbàtà DSTV àti GoTV tó bá súnmọ́ jùlọ. DSTV àti GoTV, ìgbádùn tí ò ní pẹ̀kú.

0: yẹn ẹjẹ ń kúrò bẹ pàápàá. Ibo ni ń balẹ̀ sí, ẹjẹ ń balẹ̀ sọ́dọ̀ Cristiano dos Santos Severo Ronaldo. Ẹgbọ́ sọmọkùnrin yìí tí ò ní gbá 1000 goal wọlé sá. Kò sí wàhálà torí pé bó ṣe mi àwọn fún ikọ̀ ti Al-Nassr Ali àná. Gbogbo goal tí Ronaldo ti gbá nínú ìtàn ìgbésí ayé ẹ̀ tó ti gbá wọlé, ó ti pé 981. That is to say, ó kú goal 19 goals péré tí ó fi bá, tí ó fi pé 1000 goals. Ẹgbọ́ ṣé kàrí ọmọkùnrin yìí lójú tẹ̀yìn? Ojú wo lẹ fi wò ó? Àwọn kan ló nígbéraga, àwọn kan ní gàrú ẹ pọ̀. Ìtẹ̀yàn bá máa ṣe náà bó bá nígbéraga pẹ̀lú ẹ̀. Tọ́lọ́run sì wà lẹ́yìn èèyàn, ṣúgà bá já. Gbọ́mí dáadáa Olúbáyọ̀ gbogbo ìjàpọ̀ extension, Olúbáyọ̀ Michael nìyẹn. Mi ò ní White of Chelsea. Ẹ jẹ́ ń fìyẹ́ sí ojú òpó yẹ́dẹ̀ láàárọ̀ tòní. Ká gbé ọ̀rọ̀ Cristiano Ronaldo yẹ̀wò. 1000 career goals, ó kú 19 goals péré. 08162519991. Ṣùgbọ́n ká tó gbéyẹ̀wò, ẹja gbéyẹ̀wò náà. Mo fẹ́ mú nǹkan kan wá fún alábala bóyá lẹ mọ̀ láàárọ̀ tòní. 08162519991. Ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ̀ ẹ̀ káàárọ̀. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá o.
1: Àtúndé mo ti ń pè yín, ká ṣe
0: ń. Ọmọ kan wo lẹ́yìn?
1: Barcelona.
0: Barcelona. Ọmọ Ronaldo yìí ó kú 19 goals tí ó fi gba 1000 goals wọlé, ojú wo lẹ fi wọ ọmọkùnrin yìí?
1: Tí ìyànbá mọ̀ kan ṣe yẹ kó ń gbà fún tó mọ̀ ń ṣe o. Ó mọ̀ ń ṣe Ọlọ́run dẹ̀ gbà fún.
0: Ọlọ́run dẹ̀ gbà fún.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ, ẹ ṣeun. 08162519991. Wọ́n ní tọ́lọ́run bá ti gbà fún yàn kẹ́yìn ò gbójú kù ńbẹ̀. Ọlọ́mọkùnrin yìí Ọlọ́run gbà fún. Hello.
2: Hello.
0: Ẹsẹ̀ orúkọ yín o.
2: Alhaji Alibaba, Ifasẹ́yìn kan gidigidi lan.
0: Ronaldo 981 career goals, ó kú 19 goals péré, ojú wo lẹ́yìn fi wò?
2: Tọ́lọ́run bá fún yàn ní ẹ̀bùn, Ọlọ́run ló fún ọgbà náà, gbàdáhùn náà gbá bọ́ọ̀lù náà, báwọn náà ṣe ń ṣe, Ọlọ́run fún ní ẹ̀bùn náà ni, Ọlọ́run ti jẹ́ kó máa tẹ̀síwájú, Ọlọ́run jẹ́ kó rẹ̀, Ọlọ́run jẹ́ kó ṣàárẹ̀ lágbọ́ọ̀
0: Ọlọ́run. Àmì àti àmì, àmì àti àmì, ẹ ṣeun. 08162519991, wọ́n ní ẹ̀bùn Ọlọ́run ni, Dáúlà ni, ó máa lò ń sọ. Ó kú 19 goals péré tí ó fi kọ ìtàn káàkiri àgbáńláyé. Hello.
2: Mo
0: ní wàlẹ̀. Ó
2: Ó
0: yà Ronaldo, Ronaldo, Cristiano Ronaldo.
2: Bàbá ni o, kò dẹ̀ ní wàlẹ̀ lágbọ́ Ọlọ́run. Ẹni tó bá bèrè rẹ́kọ̀dù rẹ̀ yẹn, a mú ra dáadáa.
0: Ẹni tó bá ti gba 1000 goals wọlé àbí?
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹni tí ó wà gba 1000 goals wọlé náà ó ṣe.
2: Agbá múra.
0: Yóò ṣe iṣẹ́. Ẹ ṣe gan-an. Torí kò rọrùn o, 1000 career goals. Ó kú 19 péré. Lába ìṣẹ́jú pẹ́ nìsín, 19 náà ó kún ní ó bá sẹ́ẹ̀tì rẹ́kọ́ọ̀dù. Hello.
3: Hello, Gary Kairo.
0: Ẹ ṣe orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
3: Ẹdá Gọ́nà kò ń pè látọ̀ sí
0: wa. Ọmọ kan wo lẹ́yìn?
3: Arsenal
0: ni. 19 goals ló kù fún Ronaldo báyìí tí ó fi gbé 1000 goals.
3: Títí ò ti parí.
0: Mo ń sọ ni mo ní 19 goals, ó máa lé ní 1000.
3: Ó máa lé ní 1000.
0: Since tí ò sí rìtáyà káàkiri àgbáńláyé náà àti club ẹ̀. Sẹ́yìn wá rò wípé tó bá gba 1000 goals wọlé, a rí agbábọ́ọ̀lù míì tó lè kọ ìtàn yìí.
3: Kò sígọ tí ò lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni kò sígọ tí ò lè ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni pé Ronaldo ní débẹ̀ yẹn, ó máa débẹ̀ máa kọjá. Ó rọ̀ Ọlọ́run gan. Nǹkan tí ìjọba ti láfojúsùn ẹ̀ náà yẹn máa ń ṣe.
0: Tọ́ bá tán, ṣúgà já. 08162519991. Wọ́n ní ẹ fi Ronaldo lọ́rùn lẹ̀. Ọmọ ológo ni ẹjọ́ máa lo Dáúlà. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. Orúkọ yín àti ìbílẹ̀ ti ń pè wá. Kí lẹ pè? Ẹsẹ̀ ọmọkọ̀ wo lẹ́yìn?
4: Ọ̀rọ̀ tẹ́ sọ pé ìgbéraga yẹn, òun fẹ́ sọ pé kẹta mi sọ pé kó mu kúrò ń bẹ̀ Ọlọ́run fẹ́ torí ẹnìkan sọ pé Tọ́lọ́ba ti wà lẹ́yìn
0: ìgbéraga.
4: Ẹjọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ bá mi sọ pé ó fi gbéraga lẹ̀ Ọlọ́run ga fúnra rẹ̀ tó dáyà ìtọ́rọ̀ kò gbéraga o.
0: Èmi kọ́ mo ló ní ìgbéraga àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ o.
4: Ẹ bá mi sọ pé kò fi gbéraga lẹ̀.
0: Ọlọ́run
4: àjẹ́kọ́ débi tó wà lọ́kàn.
0: Àfojúsùn rẹ̀ mo ti yọ. Ẹ pé kò sí táwọn èèyàn ní sọ. Àwọn olólùfẹ́ Messi ọ̀tọ̀ ni tí wọ́n sọ ń pa Ronaldo. Àwọn olólùfẹ́ Ronaldo ọ̀tọ̀ ni tí wọ́n sọ ń pa Messi. Pẹ̀lú àwọn ọ̀wà tí Ronaldo ń wí pàápàá jùlọ lè tó wù láìpẹ́ ní kámpù wọn. Ọ̀rọ̀ ti ta ìtọ̀ ìsọ̀rọ̀ ó ti sáré kúrò ní training camp. Àwọn èèyàn fi máa ń wò pé ìgbéraga pọ̀ fọmọkùnrin yìí. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ̀ kojú mọ́. orúkọ yín o.
5: Olúwaṣẹ́ ló ń sọ̀rọ̀ látàrí gúnlẹ̀.
0: Ọmọkọ̀wé lẹ́yìn.
5: Manchester United.
0: Up Man U.
5: Ọlá.
0: Ó yá ẹjẹ́ ń fi yẹ bèrè bèrè Man U lọ́wọ́ yín.
5: Okay.
0: Ife ẹyẹ Man U àkọ́kọ́ EP ọdún wo ni wọ́n gbà?
5: Ó pàkàṣọ.
0: Ìgbà tí fún yín káàdì ọ̀nàrẹ́bù Olúwa tó yín o. Ó yá Ronaldo ó kú 19 goals tí ó fi pé 1000.
5: Bàbá máa kọjá 1000 inshallah
0: o. Ó máa kọjá 1000.
5: Bẹ́ẹ̀ni o.
0: Ọmọ yẹn ń dùn mọ yín àbí? Ẹ ń gbádùn Ronaldo.
5: Ọ̀la ẹ̀ bẹ́ẹ̀ wo nígbà ipa ti àwọn tó ló ń ṣègbéraga. Ìyàn lè nírú status bẹ́ẹ̀ kó máa ṣe égo díẹ̀díẹ̀ mẹ́ o.
0: Tó yẹ pé gbogbo country gan Portugal mọ́ ń bọ́ ni.
5: Wọ́n tó bẹ́ẹ̀. Àwọn tí wàá ní Adúláwọ̀ bí gan wọn tó yẹn sì gbéraga wọn gan pọ̀. Takọ̀ máa dárúkọ ni.
0: Bí wọ́n tó tó nǹkan gan gbogbo báyìí kóńtó ẹnìkan àmú àtún pé ọmọ. Káwọn àwọn àwípé wọ́n tó máa mọ ọbẹ̀ nìkan.
5: Ẹgbẹ́ president gangan ti declare ni kò sẹ́ni tó lè suspend ẹ bàbá di Ronaldo.
0: Chairman ni.
5: Mo ti yọ.
0: Tọ́lọ́run bá ti lóun dénú ayé ẹ̀dá ó dé nìyẹn. Ọlọ́run dákun dénú ayé tèmi náà o. Àwọn àfìgbéraga kún o. Ẹja máa ṣeré ìdárayá dáadáa 09021077719. Ó tún di ọjọ́ Thursday láti gbéra wa débẹ̀. Fọlájì Oyè Táyọ̀ orúkọ mi ló ń jẹ́bẹ̀ Fàkàó Sport. Ọ̀pẹ̀yẹmí jọ dábàá bọ́ ọlọ́mọ tuntun. Ọjọ́ Thursday láàlọ́ kó nǹkan mi ní rẹ̀. Lára mọ̀ kí ó gba òbítíbitì èrò lálejò. Bàbá ọlọ́mọ ajá àbalẹ̀ nìyẹn. Nǹkan ò ní ṣe ẹ bá ń kíyà bébì. Ẹ kú òkàlẹ̀.
6: Àwọn àti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ará yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
7: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ó jẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmí ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmí ò lè dúró pé. Ẹlòmí a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmí ò máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun oorun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba sinu won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo wa na wa janfani ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia oju
8: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka. Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó pọ́njú òṣùwọ̀n. Ẹ̀mí ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
9: Lifeta Mukka.
8: Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
10: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dè rọrùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n ún lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare má fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú ìkàlẹ̀
11: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò nílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ènìyàn ni pé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCare wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa kawo wa lo ba yin sanwo duri ani to ba da moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu sidi ke o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun won gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo wi pe ma mu osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun sidi ke o de pa le washing machine wo gbo wa fun ma tun ma sanwo se be ti ma so fun wi pe mo sanwo die die so to ba de je pe oso ose le mi fe mo sanwo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro million latose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin sidi ke won pe eni oni bi ti o ti n jade a gbe oja re fun yo de tun mo sanwo lo nkan ti sidi ke wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo sidi ke o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se n wole bo se n jade afani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
9: office nigba to je pe ni epe kan kaakiri
12: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
9: oro le ti gbowo re yan gbogbo eyin ti yen fe lati ni dukia kan abu mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CD care odigba kan na o seun
12: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
13: CD care there for you
14: yeah.
15: 5 years of planting and praying,
16: but now harvest is here.
15: To God be the glory.
16: Oluwa Olorun ko se nti extension 1 prayer meeting
15: odun marun
16: 50 year anniversary thanksgiving
15: Oluwa Olorun ko se nti extension 1
16: Olorun tin wosan to tin gbara
15: o tin tweet de jaide
16: oniruru ise iyanu
15: akori anniversary wa
16: planting anticipation for harvest
15: big day
16: afojusun fun ikore
15: ojo monday
16: 5 to 14th october 2026
15: nisoji agba iyanu o ma waye
16: itolo o ti ma tweet de ti o ti ma jaide
15: onirobinu jo tun ma fo fayo
16: ago marun irole
15: sago meje ale
16: abambari ajodun
15: lojo thursday
16: 15th october 2026
15: Lago Mesa Aro
16: Iko Shenti Extension 1 Auditorium
15: Mechanic Village Ondoro
16: Isikan
15: Akure Ondo State
16: Nibitola Otima Loro Shere
15: Pastor Dr. Paul
16: Badare
15: Saint General Overseer
16: Dr. Paul Okwe
15: Rashi Olon Toti Bagbada Mimumawa
16: Iwasha Atima
15: Bionu Olaru Iko Shenti Extension 1 Prayer Meeting
16: 50 Year Anniversary and Thanksgiving
15: Majeni Nuri Ofaikwe
16: Apostle
15: Timothy Obadare
16: Agbagbe
15: Ojo Monday Sojo Tozi Osei
16: Planting
15: Anticipation for Harvest
16: Otigbe
15: Wakore
16: Jesu
15: Loluwa
17: Elizabeth University, Laramoki, Ondo State invites you to the third induction and oath-taking ceremony of medical laboratory scientists. Come and celebrate a new generation of professionals ready to advance healthcare through scientific excellence and innovation under the chairmanship of Professor Philip Okuntunde, Vice Chancellor of PIM, Medical Laboratory Science Practice in the Era of Artificial Intelligence, featuring distinguished guest Dr. Donald Ibe Ofili, Registrar CEO, Medical Laboratory Science Council of Nigeria, and guest speaker Professor Olufemi Emmanuel Akinyi. Of Osun State University. Date Thursday, 15th October 2026 at 10 a.m. Venue, Faculty of Law Auditorium, Elizabeth University, Laramoki, Ondo State. The future of medical laboratory sciences here, powered by innovation and artificial intelligence. Elizabeth University going higher.
18: Pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run la fi ń kéde ìpapòdà àti ìsìnkú parí màmá màmá màmá wa olórí Kristẹna Abẹ̀kẹ́ Aládékọba ní òbe tó jẹ́ ayaba ọwọ́ àdúrà ní àná ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún tá a wà ẹni màmá lọ jẹ́ pé Elédùmarè lẹ́yìn tí màmá ti lo 85 years nílẹ̀ alàyè ọjọ́ Wednesday ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún tá a wà yìí òní Service of Song máa wáyé ní Family House wọn tó wà ní number 16 Adefolu Drive off Allen Avenue Ikeja Lekoo ọjọ́ Thursday 5th November òní gbogbo ọkọ̀ tó lọ́wọ́ wá láti gbé ara màmá láti ìlú Èkó lọ sí ìlú Ìbòani nípínlẹ̀ Ondo ọjọ́ Friday 6th November te mama se sin asale onigbagbo nile mama to wa ni oke do ni ludo ani ago merin role ni si ma bere to ba di lojo saturday 7th november onisin dupe ati gade oku saaju la ago mejo si mewa aro onisin feru fi yepe fu yepe wa ye nile mama a wa dari sile ijo si christ apostolic church headquarter akọ eto gbalejo jije mu mu ijo eni omo si lobi mo wa waye ni agrican field iyayu lilu ludo ani party after party na ni gbeyin ni iyayu town hall mama ha majesty when christiana beke alade koba mama re abi amo ti o fomo esere ma sun lokan ya jesus christ titi dojo logo ta pade ti o ni sipin ya mo gbogbo omo atomo omo lo

0: ọkùnrin tóbìnrin ló wà fún.
1: Mọ̀lásà.
0: Ọmọdé tàgbà darúgbọ́ ló lè lò.
1: Mọ̀lásà.
0: Bí bàbá kọ́lé sí ọlágbára, egbògi màlájà ní kò lò. Wéré-wéré làlàáfíà yóò jẹ́ tiẹ̀, ibà yóò sì sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ohun tó mọ àwọn tó mọṣẹ́ rẹ̀ máa pariwo màlájà níta gbogbo nìyẹn wò. Kèdè lọ́ra egbògi màlájà tirẹ̀ lónìí kí ibà dẹ̀wọ̀ nínú ẹbí rẹ̀. Ẹ lè rí egbògi màlájà rà káàkiri ibi kan ti ta ojúlówó egbògi. Bí kò bá sí ìyàtọ̀ láàárín ọjọ́ mẹ́ta, lọ rí dókítà Regoil Pharmaceutical Limited ló gbé jáde.
2: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó ń kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 to 2,100,000 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn alábọ́dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
2: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: A lè tún fún àwọn aboyún ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
2: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCDA lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
5: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀n ti sun.
6: Màdí mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n òun lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
7: Ẹ jọ̀ ọ́, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
8: Payment received in
6: okay. Mo sì wà níbí o, mo ti ní ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí. Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà Opay ti wà láràwọ́tò gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
9: Opay is okay.
10: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
11: Ètò ìgbéyàwó lálẹ́.
12: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
13: Kí ló ṣẹlẹ̀?
12: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
10: Ní tòótọ́.
12: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
10: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
13: Èwo ló tún jẹ́ CDK báyìí?
10: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
12: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
10: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
12: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
10: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
14: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
15: Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy am. Make you bring another finger down. If you don't come out to one shop, come waka go another place. Unto say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
16: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
17: Wow, mommy, today's golden money is milky.
18: Mine too.
19: Well, the year. Well done. But please, let's be managing the milk small, small now.
0: It's not me, oh. This is golden one 3-in-1. It comes with milk already inside.
19: Milk already inside? Since when?
4: Get Golden Morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden Morn. Make every day golden.
6: Weba!
8: Ifolocom. Yes, now Folocom. As you buy your DSTV, eh? Remember say 1 month DSTV and gas subscription. Follow the decoder when you just buy so. And for GoTV, the Torina disable. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Ben yo, man the Kenny Ogbe Omara. Mo ra yo je gbadun ayo pelu DSTV ati GoTV to ship ubaje. 15,000 naira pere ni DSTV kan bayi. Atagbada ati decoder atelembi re papo papo ni. To si fosu kan wo ra yo lori ikani yanga lesson kobo. GoTV na pelu decoder re ati antenna re. 15,000 naira pere ni. To si wo ikani jo ni lori re fosu kan lesson sile kan. Tete lo gba ti e bayi. Ko to tan because ti won baja to wa nle ba ti tan. Promo bo pinu wo. Awon bi to ti le rire. Number 120 Hospital Road, Aja Center, Kunas College, Akure, Signals Fence House, Number 93, Ajilosun Street, Adu Ekiti, Ademuleku Road, beside Gosak Shopping Complex, Ondo, Shop B3, Sweet Mother Shopping Complex, Legba UBA Bank, Ore, Nipile Ondo, Tofi Modo Angon Julogu Alagbata DSTV ati GoTV, Tobasumo Julo, DSTV ati GoTV, Igbadun Ti Onikweku.
18: Ore, Benny, iwo to n gbo mi lowo o ya no ika akosile ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajogba pelu ireti wipe eduwo yo ba tuno ka akosile to ba ti tile itaja kan bo si omiran nitori wipe o wa ibi ti oja ti diwo kiri ti o ba na o kere to ika akosile ninu ere yi o tun mo si wipe ibi to ba pi olu ma n ya si kilo wa de titi le fowo pamọ re fi gbodo daya to
20: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun bẹ́ẹ̀sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdámẹ́wàá
21: 10% ní gbogbo ìgbà tó bára dátà
20: tẹnu lásánkọ
21: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
20: smart cash látòdo Airtel.
22: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.

0: pàdé.
1: Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Abayomi Oyebaji ló ti tún ìgbìmọ̀ aṣèjọba rẹ̀ káwọ̀ níbi tí wọ́n ti ṣe ìpàdé ìdágbére ní fún sáà ilé tí a wáyé pẹ̀lú àwọn ìgbìmọ̀ aṣèjọba ọ̀hún pẹ̀lú ètò ìṣèjọba àti Abiodun Abayomi Oyebaji láti gbáradì fún sáà kejì lórí àlééfà gẹ́gẹ́ bí ìpàdé ọ̀hún léyìí tí ó wáyé ní oríkò tí ìgbìmọ̀ aṣèjọba náà tí wọ́n ti máa ń ṣe ìpàdé ní ọ́fíìsì gómìnà nílùú Abẹ́ọ̀kì tó jẹ́ lúlu ìpínlẹ̀ Èkìtì ibẹ̀ gan ni àwọn ìgbìmọ̀ aṣèjọba ọ̀hún tí wọ́n ti pé ìpè ìkẹyìn lẹ́nu iṣẹ́ lásìkò ìgbà tí sáà gómìnà ọ̀hún tí ó ń tẹnu bepo lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọn ni fún ìgbáradì fún àti jẹ́ kí ìbúra wọṣẹ́ fún sáà kejì lẹ́nu iṣẹ́ fún gómìnà Abiodun Abayomi kí o lè gúnmọ́gúnmọ́ Oyebaji òun lójúwe àwọn ìgbìmọ̀ aṣèjọba tí wọ́n lọ náà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n dúró dédé tí wọ́n kárúfí bẹ́ẹ̀ ni tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n farajìn láti bá òun ṣiṣẹ́ lè tí wọ́n gbọ̀nwọ́ sí àwo ìdàgbàsókè àti ìrànlọ́wọ́ fún ìṣèjọba wọn láti we mú àwọn ìlérí rẹ̀ ṣe fáwọn ìpínlẹ̀ Èkìtì bẹ́ẹ̀ ló dúpẹ́ o fún oore ọ̀fẹ́ ọgbọ́n àti ààyè ìgboro léyìí tí wọ́n fi sílẹ̀ láti fún láti se ìpínlẹ̀ Èkìtì ó wá fi kún un pé ìṣèjọba ọ̀hún ni ó dúró pẹ̀lú àmójúsùn láti rí wípé gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì pátá ni wọ́n ríbi rédé sí gómìnà ọ̀hún wọn ló dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ aṣèjọba tó ń túká náà pẹ̀lú àtìlẹ́yìn wọn o pẹ̀lú ipa ribiribi léyìí tí wọ́n kó láti jẹ́ kí gbogbo àwọn òpó ìfilọ́lẹ̀ ìṣèjọba rẹ̀ kí ó di ohun àlóyè àti àwọn ètò gbogbo bẹ́ẹ̀ ló fi dá wọn lójú wípé bí wọ́n ṣe ń lọ yìí gbogbo wọn pátá náà ni ìjọba yóò tún máa kàn sí òun torí wípé kì í ṣe pé wọ́n kúrò nípìnlẹ̀ Èkìtì wọ́n kàn fẹ́ pààrọ̀ ìjọba ni bó tilẹ̀ jẹ́ pé Oyebaji òun ló mọ̀ tún ṣe àwọn àlàyé kan wípé àwọn tí pẹ́ ìtúkọ́ àwọn tí kò kàn ni akọ̀wé ìjọba ti ìpínlẹ̀ Èkìtì ọ̀jọ̀gbọ́n àbíbá àtàdúbíaró ẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ sí gómìnà òun lọ́fíìsì rẹ̀ Adeniyi Adebayo àti akọ̀wé ìròyìn àgbà sí gómìnà òun Ọláyinka Oyebode Ẹlọ́kayoko nínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Pẹ̀lú bí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ṣe fi orúkọ àwọn tí yóò di gómìnà ní abẹ́ òṣèlú kọ̀ọ̀kan jáde ṣùgbọ́n tó jẹ́ pé orúkọ àwọn kò mọ̀ síbẹ̀ àti ẹgbẹ́ òṣèlú wọn ní báyìí o ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní.

0: ìtura dé
1: ìfọkànbalẹ̀ wọlé dé
0: ìgbé ayé ìrọ̀rùn dé
1: bàbá túndé fàró dé
0: ó gbá gbogbo wọn dànù rọ́ wọn sígbó
1: ẹ̀tọ́ ti dókin
0: ọ̀mbrẹ́là tó máa bo gbogbo wa lórí ọ̀rọ̀ àǹdà ti dé
1: àkúrẹ́ náà tà sá
0: ẹ jẹ́ ká dìbò fún bàbá túndé fàró
1: ó yàtọ̀
0: kó lọ sojú wa nílé ìgbìmọ̀ asòfin
1: ìyẹn house of rep
0: àkúrẹ́ santa north federal constituency
1: bàbá túndé fàró
0: òun gangan ní ìdáhùn sí gbogbo ẹ̀dùn ọkàn wa
1: nítorí ọmọ ibi tí bàtà ti ń ta gbogbo wa lẹ́sẹ̀
0: ọmọ túmọ̀ ibi ìpamí àti ìyá ń jẹ mí
1: nítorí ó súnmọ́ mẹ̀kúnù dáadáa
0: òun ni gbogbo wa máa tẹ̀lé
1: bàbá túndé fàró ó yàtọ̀ 2027
0: lábẹ́ àsíá ẹgbẹ́ pdp
1: people democratic party
0: ó yàtọ̀ 2027
1: nìṣó làbújá ń bẹ̀

0: Gbọ́dún
1: Káyọ̀dé.
0: Àjọ elétò ìdìbò INEC ló ti yan Tèmi Táyọ̀ Victoria Adélúsì gẹ́gẹ́ bí akọ̀wé àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Òǹdó. Ìyànsípò rẹ̀ ló tẹ̀lé bí wọ́n ṣe gbé ẹni tó wà lórí àlééfà ọ̀hún tẹ́lẹ̀ Adénìkẹ́ Tádéṣe lọ sí ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ìyànsípò ọ̀hún ni wọ́n kéde rẹ̀ láàrin ọ̀sán àná ọjọ́ Ajé. Nígbà tí àwọn ìgbìmọ̀ aṣèjọba àjọ INEC ọ̀hún àti àwọn òṣìṣẹ́ wọn nípínlẹ̀ Òǹdó tí wọ́n kóra wọn jọ ní ìkórajọ àti bu ọlá fún Tádéṣe ọ̀hún léyìí tí wọ́n sì sọ wípé bí ó ṣe ń tẹ́wọ́ gba ipò tuntun náà àti ẹni tó ń lọ sí ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí kọmíṣánná àjọ elétò ìdìbò nípínlẹ̀ Òǹdó ni ọ̀mọ̀wé Mutiu Agboke léyìí tí ó ṣáájú gbogbo àwọn tí ó ń kí Tádéṣe wípé ó kú iṣẹ́ takuntakun tí wọ́n sì ń fi àdúrà sí lọ ibi tí ó ń lọ látàrí gbogbo àwọn ètò léyìí tí wọ́n là kalẹ̀ fún láti kọjá lọ sí ibi tí wọ́n gbé lọ ọ̀hún. Agboke òun ló gbọ́dún bara bàǹdẹ̀ fún akọ̀wé léyìí tí ó ń kúrò ní ọ̀dọ̀ àjọ elétò ìdìbò nípínlẹ̀ Òǹdó tó ń gba ìpínlẹ̀ Èkó lọ fún iṣẹ́ akọni ṣíṣe àti wípé bó ṣe ṣiṣẹ́ ọ̀ní akọ́ṣẹ́mọṣẹ́ ọpọlọ pípẹ́ àti ìmọ̀jàǹràn pẹ̀lú ìgbọ́nsáwo ìdàgbàsókè lásìkò ìgbà tó wà ní ìpínlẹ̀ Òǹdó ní iléeṣẹ́ àjọ elétò ìdìbò náà. Ojúwe arábìnrin ọ̀hún gẹ́gẹ́ bí ìkan lára àwọn tí ó yẹ ipò náà bí gìnì ńlá ni ó yẹ yẹ orí àyàbá. Bẹ́ẹ̀kẹ̀ òun ló ní arábìnrin ọ̀hún ó ṣiṣẹ́ takuntakun ó tún wá fikún wípé àṣeyọrí àjọ elétò ìdìbò àti mímú kí gbogbo nǹkan kí ó kún mọ́ bí ìdodo ẹ̀fọn nípínlẹ̀ Òǹdó kò ṣẹ̀yìn arábìnrin náà bẹ́ẹ̀ ló sì

0: àgbo ní kòkó tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè fatafata ní ògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ máa lò káìkáì crystal fatafata mẹ́sàn-án kòkó so àso fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dí sára kòkó wa yìí èso kòkó á dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yín bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ lógúnlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
1: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDKẹ wà.
5: Èwo ló tún jẹ́ CDKẹ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
7: CDKẹ, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: Gadun
1: Tayode
0: awon osise eleto ilera ti ile iwosan Federal Medical Center to wa nilu Abeokuta to jo lulu ipinle Ogun lana ojo aje na bere iyanse lodo ni wakati meji le ni aadorin to je ti onikilo latari mo je so pe ikan lara awon osise on to wa ni eka ti won ti ye eje ati ara omo eniyan wo eni lawato ibo lasukan mi ni won gun ni kan o lati owo ikan lara awon molebi alaisan to wa ni ile iwosan lale ojo aiku ose yi gẹ́gẹ́ bí wọ́n ti sọ mímọ́ ṣe lójú ọ̀hún ni wọ́n kéde rẹ̀ nínú lẹ́tà léyìí tí wọ́n fi ṣe ìfẹ̀hónú hàn tí wọ́n kọ ọjọ́ rẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún tí a wà yìí léyìí tí wọ́n sì kọ tààrà sí ẹ̀ka tí ó ń ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn náà pẹ̀lú àwọn ìgbìmọ̀ alábẹ́ ṣékélé tí ó ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ tí wọ́n sì jẹ́ ìgbìmọ̀ ẹgbẹ́ ẹlẹ́ni márùn-ún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn ẹgbẹ́ márùn-ún ọ̀hún ni àwọn ẹgbẹ́ tí ó jẹ́ ti àwọn dókítà àti àwọn òṣìṣẹ́ elétò ìlera ní orílẹ̀-èdè yìí

ìbò oníkòkò tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó já wa ní gbèsè fatafata lògùn toritori tá a gbé dé òun ni kẹ́ ẹ máa lò káìkáì bristol fatafata mẹsokòkò sun aso fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pakú fèéfèé àlá.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Ìkan lára àwọn ọmọ àṣìlúùlù ti orílẹ̀-èdè Ìbí Philips èyí ti ó wà lára àwọn àṣìlúùlù tí àwọn kọlọ̀rọ̀sí tí wọ́n jí gbé ló mọ̀ ti ṣàlàyé bí òun àti àwọn mọ́kànlá tó jẹ́ arìnrìnàjò bí wọ́n ṣe bọ́ sọ́wọ́ àwọn ajínigbé ọ̀hún ní ìpínlẹ̀ Edo léyìí tí wọ́n sì kó wọn ní papámọ́ra sínú egangi ní ìpínlẹ̀ Kogi fún ó lé ní ọ̀sẹ̀ kan ẹ̀kọ́ tó di wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ rí wọn gbà wálé gẹ́gẹ́ bí ó ti sọ ó ní àwọn ajínigbé ọ̀hún ṣáájú iná ọkọ̀ bèrè 50 million naira kí wọ́n tó lè yọ̀ǹda wọn nígbà tí Philip ló ṣe àlàyé pé àwọn ajínigbé ọ̀hún nígbà ìgbẹ̀yìn wọ́n dín owó ọ̀hún kù láti 50 million naira sí 30 million naira nígbà tó yá wọ́n dín sí 10 million naira onígbà ìgbẹ́ wọn padà wá dín sí 10 million naira o nígbà tí àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n sì ń sá kíjokíjo láti kó owó òun jọ láti wá gbà wọ́n nígbà tó ń ṣe àlàyé ohun tójú rẹ̀ rí ní kòròjùbò lójú òpó ẹ̀rọ ayélujára facebook rẹ̀ ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ yìí Philip wá ṣe àlàyé pé òun ń rin ìrìnàjò pẹ̀lú àwọn aṣèlúùlú ọ̀hún o nínú ọkọ̀ tí ó jẹ́ ti ìpínlẹ̀ Benue tán pè ní Benue Links Nigeria Limited tó jẹ́ ọkọ̀ bọ́ọ̀sì léyìí tí ó kó wọn tí wọ́n fi ń lọ sí oríkò ti ìfinimọ́lé ti àjọ NYSC tó wà nílùú Àkúrẹ́ tó jẹ́ lúlu ìpínlẹ̀ Ondo ní ọgbọ́njọ́ oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ó ní nígbà tí ọkọ̀ ọ̀hún lọ iná lọ gègùndé wọn ò ní ìbílò nígbà tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe láabi wọn nípínlẹ̀ Edo ó wá ṣe àlàyé o ó ní awakọ̀ ọkọ̀ náà àti àwọn méjì tó jẹ́ èrò ọkọ̀ iná jàjàbọ́ tí wọ́n na pápá bora mọ́ àwọn ajínigbé ọ̀hún lọ́wọ́ ṣùgbọ́n àwọn méjìlá tó kù sínú ọkọ̀ náà èyí ni wọ́n tò lọ́wọ́ọ̀wọ́ lọ sínú egangi ní òkéné ní ìpínlẹ̀ Kogi o gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ó ní àwọn tó jí wọn gbé ọ̀hún pẹ̀lú àwọn tí wọ́n jí gbé èyí ni wọ́n rin ìrìn lọ́pọ̀lọpọ̀ wákàtí nínú igbó náà fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ o ó ní ilẹ̀ náà sùn ìgbà míì orí àpáta ó ní bí òjò ṣe ń rọ̀ bí ẹ̀yìn dẹdẹ orí wọn ló ti ń bẹ̀rẹ̀ orí wọn ló ń dálé ó ní oúnjẹ tí wọ́n fún wọn bí nǹkan talẹ̀ fológbò ní láàrin ọjọ́ mẹ́ta léyìí tó jẹ́ pé òun ni wọ́n fi ń rónú o nígbà tí wọ́n wà nínú egangi náà láì sẹ́ni tí wọ́n fẹ́ ké pè ẹ̀rọ kàyékù nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bíọ́dún.
1: Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé àti àwọn ikọ̀ ìpolongo ìbò rẹ̀ sí ipò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ètò ìdìbò yìí tó máa wáyé lọ́dún 2027 ni wọ́n mọ̀ ti fẹ̀sùn kan ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ṣé ẹ rí àdínkù èyí tó sọ pé òun mú dé bá owó epo ní iléeṣẹ́ NNPC ni ó ní arúmọjẹ pátápátá gbà ni ó kàn fẹ́ lo ìyẹn lásán-làsán ni láti pé kó lè fipa ìbínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tì láti pé kó lè wá ojú wọn mọ́ra nítorí ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ nǹkan tí ń ṣe ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí èyí tó nira kókókó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kó gbájúmọ́ ó ní ẹ̀tẹ̀ wá dúró náà ó ní sí nǹkan 60 naira èyí tí ó jẹ́ owó tí wọn yóò yọ kúrò nínú owó epo fún ti lítà kan ni ó ní sóun gan ló máa tán gbogbo ìṣòro èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kó sí báyìí ikọ̀ ìpolongo ìbò ọ̀hún jẹ́ kó di mímọ̀ yìí pé ẹtì ẹ̀wá dúró ná nígbà tó jẹ́ pé wọ́n sọ pé wọ́n ń ta epo ní 1,370 naira tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n tún gbé lọ sí 1,410 naira báyìí ó ní ṣe ṣe ló ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu lára ni àbí ó ń tù wọ́n lára àbí ṣe ló ń ni wọ́n lára ó ní ẹ wá wò ó ó ní gbogbo nǹkan tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó

0: jákèjá dákẹ́paniláì sẹ́ ìjẹ̀ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àkópọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀, gbọ́ ìròyìn rere yìí láti iléeṣẹ́ Amolab Healthcare Limited. Amo HPP formula ni oògùn tewétegbò tuntun láti iléeṣẹ́ Amolab Healthcare Limited tí o nílò tí oorun sísùn bá ti di ìṣòro tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́. Èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP formula ti wà fún ọ. Amo HPP formula ni oògùn ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórunsùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Ni Atura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Atura jẹ́ àjẹsára àti

ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: on your trap. Set.
1: Wọ́n ń sáré ìjẹyìn lọ, àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Darling.

0: More music on.
1: Keep it locked on Adaba FM.

wípé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emily Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀. Ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́, gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ kò ṣeé má gbọ́ ètò ni o, fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run, Prophetess Emily Ọlọ́run tún ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí.

0: nínú èyí tí ṣe igi eléso ti
1: fún
0: ẹ̀yin ni yóò máa ṣe oúnjẹ fún.
1: Lórúkọ Jésù Kristì, jẹ àjẹyé àti àjẹsẹ́kù. Kí ló sọ mà?
0: Àti fún gbogbo ẹranko ilẹ̀.
1: Ẹ̀ẹ́.
0: Àti fún gbogbo ẹyẹ ojú ọ̀run.
1: Oh yes.
0: Àti fún gbogbo ohun tí rọ́kọ̀ lórí ilẹ̀.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Kí ṣe àlàyé.
1: Ìwọ tó ti ṣiṣẹ́ láti January. Ó yá lórúkọ Jésù.

kéèké ní pé wo ibi tí gbẹ̀yìn ẹni tó ń jalè ibi tí ń parí sí rèé o eléyìí a máa wà lórí ọmọ yẹn wípé tóun bá ṣe nǹkan báyìí o wọ́n dàbí pé n tó lè já sí lélẹ̀ a ti mọ̀ ṣùgbọ́n èmi ò mọ nǹkan tí gbogbo nǹkan kan fi wá tó wá parẹ́ lẹ́nu ìgbà yìí tó jẹ́ pé àwọn gómìnà wa ò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ti condemn tó jẹ́ pé wọ́n ti ní kan lọ pa lọ́pọ̀ lọ́gbẹ̀ẹ́ wọn orílẹ̀-èdè náà lórílẹ̀ tó ń bọ́ wọn.

Because a quick dispensation of justice. Justice with expedition, for expedited action. Ejomo February. Àwọn méjì tó ń kàn dé inspector ní kan lọ pa nígbà tó da àwọ̀rú ní ọdún kẹrin ọdún karùn-ún sẹ́yìn. Wọ́n ní agbọ́ ẹjọ́ ikú la gbọ́ pé wọ́n pé wọ́n dá fún ọ. Ìjà tẹ àmọ́ tó kọ́ sílẹ̀ ní báyìí. Yes, ẹ wo iyù NYC tó ń ṣe ní Nàìjíríà. Ṣebí torí ọ̀rọ̀ ogun abẹ́lé 1967-70 ìgbà yẹn ni. Na ó ti kọjá usefulness ẹ̀ kọjá kálukú máa sáàbù ní ìlú ẹ̀. Ẹjọ́ eléyìí tó pa àwọn yìí tó àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà kọ́nà jẹ́ oúnjẹ akóso wa.

0: So who re wa ju e ma bo bi pa to ba si da festive period gift ma wa le share e ma worry ni wa le fun and the best of prizes, the best prizes you can get anywhere. The Marinode Wangman.
1: Okay, address here again.
0: Sammy Bustop, Lara Kale, Inu Sammy Kappa, Gengengengengengeng, Etiri, Orange Building, Etiri Nika Luki, Esmitaranga Kalasi, Ibe Gengeng, Lembo. 090-3249-9739. 090-3249-9739. Phone number one, WhatsApp number one. And when it comes to our social media handles, they might check on Ashebi by Nika. A-S-O-E-B-I by Nika. Awani. My fair Jaws, the buffet jewelry one, Jaws by Nika. Jaws, J E W W E L S by B Y Nika, N E E C H. Our Lola, Jebe, Emiji, and Jasha.
1: Orieto Oja Odun Lawa ati wa nile ise Amula Healthcare Limited bayi to se omimu Amobitas fun ilera gbogbo eniyan e kuse ni Amula Healthcare Limited
2: e ka bo si ile ise Amula Healthcare Limited ile ise Amula lo nse awon egbogi amaraya ati lati da gbogbo egungun ara isun ara ati omi ara wa pada si bo si le wa lalaafia nigba gbogbo awon egbogi wa na ni Amobitas Amo Flush Capsule awon egbogi wa mejeji dara fun awa ti a ba ni ipenija àrùn ìbálòpọ̀ àrùn sétọ̀sétọ̀ oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo àwọn tí a ní àdojúkọ àìròyún ní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún ẹ sá ti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé ilé iṣẹ́ Amula Healthcare Limited náà ni ó ṣe gbòógì atura. Gbòógì atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà ìbàdí ríro inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amula Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855. Ajíǹde ara yóò máa jẹ́.

0: jákèjá dákẹ́ panila ìṣe ìjẹ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí ni tiléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún ìtẹ̀lú pé ó dára láti gbógun ti àṣà ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lórúkọ tèmi.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kínní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Live it, my father.
1: Eddie, Eddie,
2: Eddie. Adaban.
3: Tẹ̀lé ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
4: Agbóhùn ìṣelọ́sì jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògò, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
6: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
5: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Njó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
6: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe won ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba ti ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba okogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh semu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si lu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lase o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
5: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
6: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi te wura bayi ni o ma se ese awon baba wa elomi isi

ẹ̀sùn yìí lọ́wọ́ ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa kí ọlọ́run kí ó bùkún fún yín. Oníwàásù wa ni àlùfáà Olúwaṣẹ́gun Adétòkunbọ̀ Olúdùmílà ṣáájú oníṣègùn òyìnbó yóò bá wa sọ̀rọ̀ lórí ìlera wa kí ọlọ́run àlàáfíà kí ó bùkún fún wa kí ó sì ràn wá lọ́wọ́.

dédé àsìkò yìí bí a ṣe ń bára wa sọ̀rọ̀ tá a ṣe ń dára wa lẹ́kọ̀ọ́ lórí àìsàn tàbí ìpèníjà àìsàn ọpọlọ. Gbọ́dọ̀ pé ọlọ́run náà wà lọ́wọ́ láti ṣe àtúnṣe níbi tó yẹ ká tún ṣe kí a lè gbé ìgbésí ayé tí ó nítumọ̀. Bẹ́ẹ̀ ni ọpọlọ wa ò ní dàrú táwọn ọmọ wa náà ò ní dàrú. Ní ọ̀sẹ̀ yìí a máa sọ̀rọ̀ lórí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní amnestic disorder. Òun náà ni wípé àwọn ọ̀rọ̀ ọpọlọ ìpèníjà tó jẹ́ wípé gbígbàgbé nǹkan bóyá tó ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́ tàbí ló ṣẹlẹ̀ nísinsìnyí òun la fẹ́ tàbí sọ̀rọ̀ lé lórí ní èní. Ṣùgbọ́n àwọn tàbí àìsàn ọpọlọ míì nǹkan tún wà tó jẹ́ pé tí a bá sọ̀rọ̀ lórí eléyìí tán a tún sọ̀rọ̀ lé lórí òun náà ni dementia. Tán fẹ́rẹ̀ fọ ara jọra wọn ṣùgbọ́n ìyàtọ̀ ó wà láàrin àwọn méjèèjì. Àìsàn ọpọlọ tó ń ṣe pé èèyàn fi ń gbàgbé nǹkan òun ni àwọn olóyìnbó ń pè ní amnesia. Eléyìí òní ó túmọ̀ sí wípé tí a bá kọ́ nǹkan tàbí tá a rí nǹkan tàbí wọ́n sọ nǹkan kan fún wa nǹkan tó sọ fún wa yẹn tàbí tá a kọ́ yẹn tàbí tá a rí yẹn tó jẹ́ pé a gbàgbé. Gbígbàgbé tá a gbàgbé kan tó tẹ̀ jẹ́ wípé wọ́n kọ́ wa dáadáa ọ̀rọ̀ tó sọ fún wa yẹn a gbọ́ dáadáa ó yé wa dáadáa tàbí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ojú wa ló ṣe a rí dáadáa ó yé wa. Ṣùgbọ́n tí a gbàgbé ó ní àwọn olóyìnbó ń pè ní amnesia ó ní gbígbàgbé nǹkan. Gbígbàgbé nǹkan yìí ó lè jẹ́ nǹkan tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́ ó dẹ̀ lè jẹ́ nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tá a bá sọ pé wọ́n ń béèrè lọ́wọ́ wa a sọ pé a ti rántí bó ṣe rí irú eléyìí ara àwọn àìsàn ọpọlọ ni. Ṣùgbọ́n nígbà tá a bá ń tẹ̀síwájú a yé wa yékéyéké. Ṣùgbọ́n eléyìí ó fi díẹ̀ yàtọ̀ fún àrùn ọpọlọ tí jẹ́ wípé tí àwọn olóyìnbó ń pè ní dementia. Òun náà ni pé àrùn ọpọlọ yìí ó sábà máa ń ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá ti ń dàgbà tó jẹ́ pé èèyàn wá níranti nǹkan kan mọ́ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Nǹkan tó ti wá fi yàtọ̀ ni pé ìrònú àwọn tó bá jẹ́ pé ó ní dementia yìí ó ti máa ń yòrò. Àti wípé àwọn gan fúnra wọn bó ìwà tó wù tẹ́lẹ̀ bó ṣe jẹ́ tẹ́lẹ̀ ó ti máa yàtọ̀. Òun ló fi yàtọ̀ fún àwọn tó ní amnesia. Àwọn amnesia yìí wọ́n ṣe ń sọ̀rọ̀ bọ́n ṣe ń hùwà bọ́n ṣe ń bo irú èèyàn tán jẹ́ ó ti wà bó ti wà. Ó yàtọ̀ fún eléyìí tó máa ń ṣe àwọn àgbàlagbà tán pè ní dementia. Kí wá ni àwọn tó ń ṣokùnfà kéèyàn máa gbàgbé nǹkan tí èèyàn ti kọ́ tàbí téèyàn ti rí tàbí tán ti sọ fúnyàn? A máa ń sọ lọ́pọ̀lọpọ̀ àwọn onílétò ìlera lọ́pọ̀lọpọ̀ náà máa ń sọ wípé àwọn nǹkan tí à ń jẹ ó ṣe pàtàkì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kì í kà sí. Ǹjẹ́ ìmọ̀ wípé wọ́n pe kinní kan ní tiamin inú vitamin B láti máa ń rí. Vitamin B yìí a lè rí nínú èso a lè rí nínú àwọn ewébẹ̀ tútù tí a bá ń jẹ́. Ṣùgbọ́n nígbà tí eléyìí ò bá jẹ́ tí ò sí nínú ọpọlọ wa àwọn èròjà tó wà nínú ọpọlọ wa a máa yòrò a máa dínkù pàápàá jùlọ àwọn ẹ̀yà kan nínú ọpọlọ wa tá fi rántí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kí ni a máa ní wàhálà díẹ̀díẹ̀ nítorí pé àwọn nǹkan tó yẹ kí ó mú kí ó ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ kò sí ń bẹ̀. Orúkọ ẹni tí a mí vitamin B complex group náà ló wà. Nígbà tí ò bá sí nínú ọpọlọ èèyàn máa gbàgbé nǹkan díẹ̀díẹ̀ ó lè jẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó lè jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyìí. Òun ló ṣiṣẹ́ pàtàkì pé a gbọ́dọ̀ máa ṣàkíyèsí àwọn nǹkan tí à ń jẹ. Wọ́n fi sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà pé oúnjẹ anú agolo àwọn processed food tá à ń jẹ yìí gbogbo àwọn èròjà tó dára ń bẹ̀ ó ti kúrò tó jẹ́ pé eléyìí tá à kàn jẹ yẹn tí ò wúlò fún ọpọlọ wa. Àwọn nǹkan míì tó tún máa ń fà á òun ni wípé tó bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ọpọlọ wa gangan àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè ṣẹlẹ̀ sí ọpọlọ wa tó lè mú kí a máa gbàgbé nǹkan a máa sọ wọ́n ní kọ̀ọ̀kan. Ìkíní ni pé tó bá jẹ́ pé ó ní àìsàn ìpèníjà ìyárapá tó jẹ́ pé nígbà tó bá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó wà iṣẹ́ ọpọlọ nígbà yẹn ó ti ń ṣiṣẹ́ òdì nígbà tó bá ní àrùn ìyárapá yìí ó ṣeéṣe pé irú ẹni bẹ́ẹ̀ kó máa gbàgbé nǹkan bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni tàbí nǹkan tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó ní ìpèníjà yìí wọn kì í máa rántí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ bóyá sẹ́yìn tàbí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ara nǹkan tó máa ń fà á nìyẹn. Ìgbà míì máa ń wà tí èèyàn bá forí gbà nǹkan pàápàá jùlọ nígbà tí èèyàn bá wà ní èwe
ó ṣeéṣe kó ṣokùnfà wípé kéèyàn máa gbàgbé nǹkan. Òun ló máa ń fa dábàdí àwọn ọmọ kéékèèké mìíràn pé wọ́n ní ọpọlọ ẹ ti kú, ọpọlọ ẹ ti dọ́ta, kò mọ nǹkan kan. Ẹ bá gba tíṣà ẹgbẹẹgbẹ̀rún fún tán bá kọ kò ní àgbàgbé náà ni. Nítorí náà ni pé téèyàn bá forí gbá ibi tí Ọlọ́run ṣe àwọn ètò kankan sínú ọpọlọ wa, ó ti yẹ kúrò níbi tó yẹ kó wà. Nígbà tí irú eléyìí bá ṣẹlẹ̀, ó ṣe ṣe ìgbà mìíràn kí ẹ̀jẹ̀ díẹ̀ kó ti wà nínú ọpọlọ. Ó ṣe ṣe ìgbà mìíràn pé àwọn omi díẹ̀ ti lè dá dúró sí inú ọpọlọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa ń ṣe okùnfà pé kí irú ẹni bẹ́ẹ̀ kó má máa rántí nǹkan tí ó ti kọ́ sẹ́yìn. Ní agbára Ọlọ́run tó bá di ọjọ́ mẹ́jọ, a tún máa tẹ̀síwájú lórí àwọn nǹkan tó ń ṣokùnfà pé tá a fi ń gbàgbé àwọn nǹkan tí a ti kọ́ tàbí tí a ti mọ̀ tàbí tá a ti gbọ́ sẹ́yìn. Ọlọ́run ẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́ ọpọlọ wa ò ní dọ́ba, a wà lálàáfíà ó di ọjọ́ mẹ́jọ.

ẹ̀yin olùgbọ́ ètò yìí oore ọ̀fẹ́ àtànà ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì adúpẹ́ lọ́wọ́ arákùnrin peter olúwádáre adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ bákan náà adúpẹ́ fún ìgbà onímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà ayọ̀túndé ọmọlé ẹ jẹ́ kí á mọ̀ ìlera wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni iṣẹ́ ìríjú rẹ pẹ̀lú owó apá kejì iṣẹ́ ìríjú rẹ pẹ̀lú owó apá kejì ẹ jẹ́ kí á gbàdúrà bàbá mímọ́ ọlọ́run òtítọ́ ẹ wá fi ọ̀rọ̀ yín yé wa ẹ wá tọ́ wa sọ́nà kí a lè jẹ́ alábùkún fún gbogbogbò kí ó sì jẹ́ tẹ̀yìn ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmì adúpẹ́ nítorí pé ọlọ́run wa dára rere ni olúwa àánú olúwa ni tí àwa kò parun tán adúpẹ́ fún oore ọ̀fẹ́ ọlọ́run tó mú ẹnì kọ̀ọ̀kan wa mọ́ ọjọ́ òní ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe wà ní orin dáfídì 91 a ó wo ẹsẹ̀ kínní títí dé ìkẹta psalm 91:1-3 ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè èmi ò wí fún ọlọ́run pé ìwọlé ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà ọ́ nínú ìkẹ́kọ̀ àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ ìkẹrin kún yóò fi ìyẹ́ rẹ̀ bọ́ abẹ́ ìyapa rẹ̀ ni ìwọ ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà

àbọ̀ ọlọ́run yóò dájú lórí ìwà àti èmi ìgbẹ́kẹ̀lé rẹ kò sì ní já sí asán. Ẹ jẹ́ kí á di ìlérí yìí mú, yóò dára fún wa ní orúkọ Jésù Kristì, àmí. Ní tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ yìí, èyí tí ó jẹ́ apá kejì ohun tí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti bẹ̀rẹ̀ láti àtẹ̀yìnwá iṣẹ́ ìríjú rẹ pẹ̀lú owó. Ẹ má gbàgbé, gẹ́gẹ́ bí Ọlọ́run ti fún wa ní oore ọ̀fẹ́ láti sọ látẹ̀yìnwá wípé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Èyí wà ní orin Dáfídì 24:1 ẹsẹ̀ ìkíní Psalm 24:1. Orin Dáfídì kan náà tí a bá wo 50 nínú àwọn orin wọ̀nyí tí a wo ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá, tí a bá rántí àti ìgbìyànjú àkàdé 14 Psalm 50:10-14, nítorí gbogbo ẹran igbó ni ti èmi àti ẹrankẹran lórí ẹgbẹ̀rún òkè, èmi mọ gbogbo ẹyẹ àwọn òkè ńlá àti ẹranko ìgbẹ́ ni ti èmi. Bí ebi ń pa mí, èmi kì yóò sọ fún ọ, nítorí pé ayé ni ti èmi àti ẹ̀kún inú rẹ̀. Èmi wà á jẹ ẹran màlúù tàbí èmi a máa mu ẹ̀jẹ̀ ewúrẹ́ bí? Rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run kí o sì san ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo. Ọlọ́run kí o ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Àwa ọmọ Ọlọ́run, Ọlọ́run ló ni ohun gbogbo, Ọlọ́run ló dá ohun gbogbo. Ẹni tó bá ṣòwò tó jèrè, ẹni bá ṣiṣẹ́ ọwọ́ tọ́lọ́run fìbùkún sí, tàbí aṣiṣẹ́ ọba tọ́lọ́run fìbùkún sí, tá a rérè ń bẹ̀, Ọlọ́run ló fún wa ní agbára, nítorí pé ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ àti ayé àti ohun gbogbo tó wà nínú rẹ̀. Ìbéèrè wa ni, báwo ni iṣẹ́ ìríjú rẹ pẹ̀lú owó pẹ̀lú dúkìá tí Ọlọ́run fi sí ìkáwọ́ rẹ? Bí a ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, èyí tí ṣe apá kejì ohun tí a ti bẹ̀rẹ̀, a ó tún sọ̀kan lára eléyìí tí a ti mẹ́nuba látẹ̀yìnwá. Deuteronomy 8:8 ẹsẹ̀ 18. Deuteronomy 8:18. Ṣùgbọ́n kí ìwọ kí ó rántí Olúwa Ọlọ́run rẹ, nítorí pé òun ni ó fún ọ ní agbára láti lé ọ̀rọ̀, kí òun kí ó lè fi ìdí májẹ̀mú rẹ̀ tí ó búra fún àwọn bàbá rẹ kalẹ̀ bí ó ti rí ní òní yìí. Ọlọ́run ni ó fún ìwọ àti èmi ní agbára láti ní ọ̀rọ̀, agbára àti lówó lọ́wọ́. Báwo ni a ṣe ń lò ó? Ohun àkọ́kọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ àtẹ̀yìnwá ni wípé ohun tọ́lọ́run bá pèsè fún ọ, kọ́kọ́ fi bọ̀wọ̀ fọlúwa, kọ́kọ́ fi buyì fọlọ́run nípa dídá ìdá mẹ́wàá rẹ padà. Ohun àkọ́kọ́ nìyẹn, ìdá mẹ́wàá. A sì ti tọ́ka sí àpẹẹrẹ bàbá wa Abrahamu ní ìwé Genesis 14, ìtàn náà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n ibi tí wọ́n ti sọ̀rọ̀ nípa ìdá mẹ́wàá, ẹ ó rí ẹsẹ̀ 20 Genesis 14:20. Ọlọ́run lo Abrahamu láti ṣẹ́gun àwọn ọ̀tá tí ó dojúkọ Sodoma àti Gomorrah. Ọlọ́run lò ó láti kó gbogbo ìkógun náà padà. Ó sì gba ìbátan rẹ̀ Lot àti ìdílé rẹ̀ là. Nígbà tí ó dé pẹ̀lú pọ̀pọ̀ ṣiṣẹ́ ogun, gbogbo dúkìá ogun, ohun àkọ́kọ́ tí Abrahamu ṣe ni wípé ó dá ìdá mẹ́wàá padà fún àlùfáà Ọlọ́run nígbà náà tí a pè ní Meṣisedekì. A ó rí ní Genesis 14. Ìtọ́kasí mìíràn wà nípa ohun tí Abrahamu ṣe yìí. A ó rí tí a bá wo ìwé Hebrew ní Májẹ̀mú titun 7, ẹsẹ̀ 2-4. Hebrews 7:2-4. Ẹ jẹ́ kí a gbọ́ ohun tí Bíbélì mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ fún wa. Ẹni tí Abrahamu sì pín ìdá mẹ́wàá ohun gbogbo fún, lé ọ̀nà ìkíní ní ìtumọ̀ rẹ̀ ọba òdodo, àti lẹ́yìn náà pẹ̀lú ọba Sálẹ́mù tí í ṣe ọba àlàáfíà. Tí a bá wo ẹsẹ̀ 4, Hebrews 7 yìí àti ẹsẹ̀ 2, ǹjẹ́ ẹ gbàárò bí ọkùnrin yìí ti pọ̀ tó? Ẹni tí Abrahamu baba ńlá fi ìdá mẹ́wàá nínú àwọn àṣàyàn ìkógun fún. Kókó tí a ń fàyọ níbẹ̀ ni wípé bàbá wa Abrahamu, ó fi ìdá mẹ́wàá sílẹ̀. Lẹ́yìn ìdá mẹ́wàá, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, òun ni ọ̀rẹ́. Ẹsẹ̀ àkọ́kọ́, òun ni ìwé olórin náà ni orin Dáfídì 84, Psalm 96. A ó wá wo ẹsẹ̀ 8, orin Dáfídì 84, ẹsẹ̀ 8. Ẹ fi ògo fún orúkọ Olúwa, mú ọrẹ wá, kí ẹ sì wá sí àgbàlá rẹ̀. Mú ọrẹ wá.

ki esi wa si agbala re leyin ta ba se da mewa olorun fe ki a mu ore wa fun ise olorun ti o le tesi waju e je ki a wo korinti keji ori kejo ese ikejila bakan na a o tori korinti keji ori kesan ese ikeje 2 Corinthians 8:12 2 Corinthians 9:7 je ki a gbo oro olorun abala akoko ori kejo ese ikejila so fun wa wi pe nitori bi imura tele ba wa saaju o ja si itewogba gege bi ohun ti eniyan ba ni ki se gege bi ohun ti ko ni ibi nso nipa ore ore ko ye ko je pe gba seyan ba dele ijosin pe morere wa si bi pepe oluwa ka ma fowo lu apo ka ma fowo wa apo yi ti agbe kopa kakiri o ye ka ti pinu re lati le wa tabi awa onisowo bọlọrun se bukun fun wa lo ye ka ti ya soto laarin ose aye ti a n lo ero ilewo ni lati tun je ki owo ko lo ninu afefe ati le ni ibi ifowopamọ ta ti fi si wipe idamewa mi niyi ore niyi ṣugbọn olohun o si ni bere ohun ti o ni lọwọ re ninu ohun ti o ni olohun ti so wipe ki o fi sile oni eleyi ti yoo jẹ itẹwọgba siwaju si ti a ba wo korinti keji ori kẹsan ẹsẹ ikeje 2 Corinthians 9:7 ibere so wipe ki olukuluku eniyan ki o se gege bi o ti pinnu ile okan re ki i se afekunse tabi ti alaigbodo ma se nitori olorun fe onini didun olore olorun fe ki o se ki o fi sile tokan tokan o se pataki iru ibukun o ni o wa ti a ba tele ilana yi ti e ba wo iwe malaki oro o je iwe to ye pe o kẹyin ni bi a se to ni majemu lailai malaki ori kẹta ẹsẹ ikẹwa ati ikọkanla malachi 3:10-11 ẹ mu gbogbo idamẹwa wa si ile isura ki ounjẹ ba le wa ni ile mi ẹ si fi eyi dan mi wo nisisiyi bi emi ki yoo ba si awọn ferese ọrun fun yin ki n si tu ibukun jade fun yin to bẹẹ ti ki yoo si aye to lati gba ẹsẹ ikọkanla èmi ó sì bá jẹnirun wí nítorí yín òun kì yóò sì run èso ilẹ̀ yín bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò rẹ̀ dànù lé olúwa àwọn ọmọ ogun wí àdúrà mi ni wípé ìlérí yìí yóò ṣe fún ìwà àti èmi ẹ kíyèsí gbólóhùn tí ọlọ́run fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mi sí ọ̀rọ̀ ọlọ́run ní Malachi orí kẹta ẹsẹ̀ kẹwàá àti kọkànlá gbólóhùn náà bẹ̀rẹ̀ wípé ẹ mú gbogbo ìdámẹ́wàá wá ǹjẹ́ fún ìwọ tí o ti ń ṣe tàbí tí o ń pin lọ́kàn rẹ wípé pẹ̀lú ọ̀lọ́wọ́ ọlọ́run fẹ́ tẹ̀lé ìlànà yìí gbogbo ìdámẹ́wàá ni ọlọ́run béèrè fún kí ni à ń pè ní ìdámẹ́wàá ìdá kan nínú mẹ́wàá gẹ́gẹ́ bí a ti ṣe ṣàlàyé látẹ̀yìn wá mo ṣòwò mo jèrè bóyá èèyàn jèrè ₦2,000 ìdámẹ́wàá ₦2,000 jẹ́ ₦100 ìdá kan nínú mẹ́wàá yẹn tá a bá mu sílẹ̀ lọ́nà mẹ́wàá ìdá kan ₦100 mo ṣòwò mo jèrè ₦20,000 ìdámẹ́wàá ₦20,000 òun ni ₦2,000 ìdámẹ́wàá òun ní òdiwọ̀n ó ní gbèǹdéke ohun tí o bá ní ni ọlọ́run ò ní kó mú ohun tó o bá ní wá bọ́lọ́run bá ṣe bùkún fún ọ ìdá kan nínú mẹ́wàá o gbúdọ̀ dá padà ọlọ́run sọ wípé fi èyí dán mi wò nítorí pé ó máa rò wá lójú pé owó yìí adúrò eléyìí kí ni ìdá kan nínú mẹ́wàá tí a bá kíyèsí àwọn iṣẹ́ ìránṣẹ́ tá a ti ń gbọ́ nínú ètò yìí tí ó sì tún wáyé lọ́jọ́ iwájú ẹ ó rí i pé tìtorí pé ọlọ́run ló ní wá ọlọ́run fẹ́ wo bí a ṣe fẹ́ràn rẹ̀ tó yàtọ̀ sí ohun ìní tí a ní nípa àkókò nínú ọjọ́ méje tó wà nínú ọ̀sẹ̀ ẹ rí i pé ọjọ́ keje ti olúwa ni rántí ọjọ́ ìsinmi láti yà sí mímọ́ nínú ohun gbogbo tó wà láyé àlá máa ń wà àmì máa ń wà wípé eléyìí má fọwọ́ kan tí o bá lè fi buyì fọlọ́run ẹ ó rí pé ọlọ́run yóò bùkún fún ìwà àti èmi síwájú sí ẹ wo ìlérí tí ọlọ́run ṣe ní Malachi orí kẹta pé tí a bá lè ṣe èyí ó ní ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣura mi kí oúnjẹ kí ó ba lè wà ní ilé mi tó bá di pé iṣẹ́ ọlọ́run ìráhùn kò sówó èyí fi hàn wípé àwọn èèyàn tó wà níbẹ̀ wọn ò jẹ́ olóòótọ́ nípa fífi sílẹ̀ tàbí nípa ṣíṣètò kí ọlọ́run aláàánú kí ó ràn wá lọ́wọ́ tí ẹ bá wẹsẹ̀ kọkànlá ó ní èmi ó sì bá jẹnirun wí nítorí yín
ohun ki yo si ohun o ki o si run eso ile yin be ni ajara yin ki o re danu ni oluwa awon mogun wi gbogbo nkan aje nirun a ni nawo danu lori aisan ni o lori ijamba ni o lori aifokanbale ni gbogbo nkan won yi pata olorun yo pale re mo ki olorun ki o ran enikokan wa lowo lati le gbagbo ti eyan ba wa se agboran nko eleyi ti wa tipe tipe sugbon ise iranse ni lati so pe jowo duro si ona igboran ma sise igboran nitori pe ko si ohun tuntun labe orun ti e ba wo malaki ori keta be lati ese ikejo malaki 3 from verse 8 oro lohun so fun wa wi pe eniyan yi o ha ja olorun li ole sugbon eyin sa ti ja mi li ole sugbon eyin wi pe nipa bawo le awa fi ja ole ole nipa ida mewa ati ore oro lohun lo so malaki ori keta ese ikejo rere le awo fi yin re nitori eyin ti ja mi ni ole ani gbogbo orile ede yi afojusun ise iranse ni pe a o fe ki wa ati emi enikeni wa ki o di eni afire afibu tabi eni egun ona abayo si ni lo wa nese kewa wi pe e mu gbogbo idamewa wa si ile isura ki o nje ki o le wa ni ile mi kini ise yi ta tun le fi kin leyin ti e ba wo iwe numeri ori kejidini ogun ese ikokanleni ogun numbers 18:21 numbers 18:21 lẹ́yìn tá a bá ka ẹbí a ó wá lọ sí májèmú titun kí a lè mọ̀ yí pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan ni numbers 18:21 ọlọ́run sọ fún wa wípé sì kíyèsí èmi sì ti fi gbogbo ìdá mẹ́wàá ní ísírẹ́lì fún àwọn ọmọ léfì ní ìní nítorí iṣẹ́ ìsìn wọn tí wọ́n ń ṣe àní iṣẹ́ ìsìn àgọ́ àjọ nígbà náà lọ́run ẹ̀yà àwọn ọmọ léfì lọ́lọ́run yà sọ́tọ̀ wípé nínú àwọn tó kú ẹ mọ bá wọn dáko ẹ mọ bá wọn ṣoko ma iṣẹ yìí ṣáà ni pé iṣẹ ilé ọlọrun ilé ìjọsìn nígbà náà lónìí náà a rí àwọn ètò nínú ilé ìjọsìn káàkiri tó yẹ pé àwọn ìránṣẹ ọlọrun àlùfáà tó yẹ pé iṣẹ wọn sáà ni wípé iṣẹ àti bójútó àwọn agbo èyí tí í ṣe àwọn ọmọ ọlọrun ẹ jẹ kí a wá lọ sí kọrintì kínní orí kẹsànán ẹsẹ ìkẹtàlá àti ìkẹrìnlá 1 Corinthians 9:13-14 ọlọ́run sọ fún wa wípé ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nípa ohun mímọ́ wọn a máa jẹ nínú ohun ti tẹ́ḿpìlì àti àwọn tí ń dúró ti pẹ́pẹ́ wọn a máa ṣe àjọpín pẹ̀lú pẹ́pẹ́ ẹsẹ̀ kẹrìnlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúwa sì ṣe ìlànà pé àwọn tí ń wàásù ìrere kí wọn kí ó sì máa jẹ nípa ìyìnrere àpẹẹrẹ wà ní májẹ̀mú láéláé ó wà ní májẹ̀mú titun wípé nípa ṣíjó lóòótọ́ nínú ìdá mẹ́wàá àti ọrẹ yóò jẹ́ ká rí bùkún sí yóò sì jẹ́ kí iṣẹ́ ọlọ́run kó tẹ̀síwájú pàápàá jùlọ àwọn ìránṣẹ́ ọlọ́run tòótọ́ níbẹ̀ ni ọlọ́run ti ń ṣe ìtọ́jú wọn lẹ́yìn eléyìí àyè wà fún ìtọrẹ àánú gẹ́gẹ́ bí a ti ṣe sọ ní iṣẹ́ ìránṣẹ́ tàtẹ̀yìnwá àyè wà fún ìtọrẹ àánú tí ìwà àti èmi bá ṣe ìtọrẹ àánú ìbùkún ọlọ́run náà yóò pọ̀ sí wa àánú ọlọ́run yóò wà pẹ̀lú wa ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ohun tó yẹ kó o fi ṣèdá mẹ́wàá má sọ wípé mo fẹ́ fi ṣètọrẹ àánú méjèèjì yàtọ̀ síra tẹ bá kíyèsí iṣẹ́ ìránṣẹ́ tá a ti ń sọ látẹ̀yìnwá ó yàtọ̀ síra àyè ìdá mẹ́wàá ọ̀tọ̀ òun ìgbésẹ̀ àkọ́kọ́ ọrẹ àti inúwá kí iṣẹ́ ọlọ́run kó tẹ̀síwájú lẹ́yìn náà a lè ṣoore bọ́lọ́run bá ṣe fi rọ̀ wá lọ́rùn a lè ṣoore fọ́mọ ẹnì kejì àti ka eléyìí ẹ jẹ́ kí a tún padà síbẹ̀ tí a bá wo ìrere matthew orí 25 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 36 títí dé 40 matthew 25:34-40 ọlọ́run sọ fún wa wípé nígbà náà ni ọba yóò wí fún àwọn tí ó wà lọ́wọ́ ọ̀tún rẹ̀ pé ẹ wá ẹ̀yin alábùkún fún bàbá mi ẹ jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ọjọ́ wá nítorí ebi pa mí ẹ̀yin sì fún mi ní oúnjẹ òǹgbẹ́gbẹ́ mí ẹ̀yin sì fún mi ní ohun mímu mo jẹ́ àlejò ẹ̀yin sì gbà mí sí ilé mo wà ní òwò ẹ̀yin sì daṣọ bò mí mo ṣe àìsàn ẹ̀yin sì bójútó mi mo wà nínú túbú ẹ̀yin sì tọ̀ mí wá nígbà náà ni àwọn olóòótọ́ yóò dá lóhùn wípé olúwa nígbà wo lè àwa rí tí ebi ń pa ọ́ tí àwa fún ọ lé oúnjẹ tàbí tí òògbẹ́ ń gbẹ ọ́ tí àwa fún ọ lé ohun mímu nígbà wo lè àwa rí ọ lé àlejò tí a gbà ọ sí ilé tàbí tí ìwọ wà ní òwò tí àwa daṣọ bò ọ tàbí nígbà wo lè àwa rí tí ìwọ ṣe àìsàn tí a bójú tó ọ tàbí tí ìwọ wà nínú túbú tí àwa sì tọ̀ ọ wá
oba yi o si dahun yi o si wi fun won pe looto ni mo wi fun yin niwon bi eyin ti se fun okan ninu awon arakunrin mi won yi ti o kere julo eyin ti se fun mi itore anu o dara sugbe ma gbagbe gbogbo e o laye to wa igbese akoko gege bi apere baba wa Abraham ti ari ni Genesis ori kerinla ese ikinside ogun ohun ni ohun tolorun ba ti kokko pese fun o mu ida mewa soto da pada gege bi ilana sile olorun leyin na ore atinuwa ati so nipa eleyi wa fi sile gege bi akosile oro olorun ki safipa se korinti keje ori kesa ese keje leyin na a le sitore anu fomo eni keji ohun ti a o je ta o mu koni won wa yo dara fun wa okan wa yo ba ti bo wa ba nse le awojo wa yo dara koni si pa awon kankan ni to lejo bi isu awon kan ibi won run pa rara gbogbo re yo ara yo tu gbogbo wa ogo yo si je ti oluwa je ka gbadura baba mimo olorun isegun olorun anu e fi otito oro yiye wa ka le di alabukun fun ki a ma ba fi ware ki ogbo ko le je teyan olorun joba awon na nipa oro ofe yin baba ki o le je ti wa ni oruko Jesu Christi oluwa ti olugbalawa ami.

0: èyí tí Adventist World Radio àti àjọṣepọ̀ Seven Day Adventist Church ṣe agbátẹrù rẹ̀.
1: Olú ilé iṣẹ́ wa wà ní kìlómítà 4 Ubailé Road.

07068446353. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìyẹn ni Isaac Olúwaṣẹ́gun.

0: kan tun ni ina fe fi je keyin eyan mo ipe o ti pe ti iwa iko tele ofi tin lo nile yi ati wipe keyan ma fi aye mi enikeji re lara ki sun tu sese bere ṣugbọn se wari ile aye ta wa ye eri okan ma na yan oju pasan lo elomi titi ti o fi dojo ogbo re eri okan ni salai ma na won lore tori won ti fi ipo ti won wa won ti fi so opolopo eyan di akurete ti o le gberi mo ṣugbọn opolopo ma nse bi awon to ba wa lori ipo giga yanyan enikan lo ma lu anfani won lati fi ya je elomi rara o awon to je messenger ni bi ise awon iyawo oga awon omo oga awon agbofiro tin boga sise po awon ne a ma pa itu ti won sugbon tawon yo wa ma se bi oga tin be lori ipo lo je bi opolopo ma nse idaduro lati pinya laarin oga ateni to ye ki won o sore fun iru awon eyan won yi ko ni sale ijiya re bo ti wu kojo ne o pe to to odomokunrin kan tin je saliu in lo nti omo lanke to fi nta ireke lo lojo kan nipase pe ko le ya kuro loju ona fun oko ti nbo in lo fi lo ko lu oko ti won gbe segbe titi tomo lanke re si fo ina oko yi njo ne saliu buse ekun garagada ngba tori eyi omo to je pe ireke ni baba re ko ran pe ko lo ri itawa nibo ni ohun ati baba re o ti ri owo san aduru gbese to so kale si lorun yi saliu buse kun ko pe si asiko yi na ni eni to ni oko de o igbaju oloye lo si fi ki saliu ku ise tawon ero tin be nbe si bere si ba saliu bebe ṣugbọn ga yi o gbọ o gbe sinu oko o si lo ti mole laite je ki saliu o soro oga yi lo anfale yi njo ne tori po je oga olopa ka ma fa orogun saliu lo didi ose kan gba ko nbe ki won o to sese wa gbe lo le ejo igba ti o si enikaka to le duro fun omodekunrin yi ni won se lo fi sinu ahamo irunu oro omo yi lo pa baba re leyin igba to ti wa wa laiko fi oju gani re kere kere kere kere saliu lo odun mejo ni ahamo yi ki won o to ti etun aranti re wi ko wa ni ahamo leyin yi ni won sese tu wa gbe lo si remand ni ilu bomi titu to fi lu ogoji odun ati meje 47 years ni ojo kan ni ari osu October eni gomina tin be lori ipo ngba na wa si ogba ewon gege bi ara yeye fun ajodun ominira orilede gomina yi pe saliu jade laarin awon elewon tin be nbe tori pe saliu nbe lara awon to dagba junu won o tin pe bi omo ogota odun ngba na won bere ohun to gbe saliu debe o si salaye lekurere pelu omije loju eleyi du gomina yi pupo ati gbugbu awon to gbo iroyin yi si laiko fa orogun gomina seto bi won se foju kan oga olopa na ṣugbọn lasiko yi oga olopa yi ti fi ise ijọba sile koda o ti e ti lo joba ni ilu abinibi re gomina wade ofin toto o si gbe saliu seyin o di aafin kabiyesi ohun nigba ti won de ibe o ya kabiyesi lenu pe odidi gomina wa won wale o si bere si nsakiri lati le gba won lalejo ṣugbọn gomina ni ko ma wule se yonu o si bere lowo re boya omo omokunrin to n gbe waye kabiyesi oranti mo ṣugbọn saliu fi enu ara re salaye wipe ohun ni eni ojo ne to ti mole nitori pe o fi omo lanke fo ina oko re lati igba naa ni won de ti n gbe ohun lati ọgba ewon kan si ikeji titi ti ohun fi lo ọdun metadinlaadota iye 47 years ha eleyi ba kabiyesi yi ninu je pupo o si bere si n toro aforiji o se ileri lati seto iyawo ati oko pelu ile to da fun saliu ko ba le bere igbesi aye tutu pelu alaafia to pe saliu lohun o fe awon nkan wonyi tori opa lamba oti ebo ti fo sogba kan o si le ri so tori apa to kan ko se fi owo ran be ni agbari to fo to faya ko se fi gulu le papo saliu ni lati bi 47 years kini ohun sese fe gbe se laye ohun mo o nigi ohun ti da eye si ti fo bo se n salaye yi na ni agbara omi je n jade loju re woro wara titi ti gomina fi gbe kuro nbe to si lo se eto owo nla goboyi ati oko pelu shop itaja to bu aya fun ire to wa nipo loni eyan melo lo ti fi anfani to ni tabi ipo to wa balaye je ati egbo pe awon ti o se ese kan to moyan lori ila won kan ma nferan lati fi ya je ki won si lo jiya fodugboro lati mole awon agbofiro awon adigunjale awon afemi eyan sofo atawon arufi jankajankan be bopo awon alagbara ba ti won mole kia na ni won tun ti yonda won won ni si bi eyan bi ti wa na sa ni won won ni won ti wa runu piwada koda won ti etun le fun won ni ise ati owo ti won mo lo laye o ma se o ile ngbe osika ko gbe oloto mo to eye te ba ni anfani kan loni bo ti wo kan anfani na o kere to lo lati fi satileyin fun eni keji ma fi baye elomi je o jawo ninu riru ejo elejo tori nigba mi aronika o payan ju ni majele lo o eye la wo ka to so de ba ona nje bi abari awon to nise la ko ni logbon to gbe won ni kusoke e le pe wa ka te pepe jade karaye o le ko gbogidi nbe titi di igba ti a tu ma pade e saye re o
1: Hey, ma ku orire ti technology siri to de yi o
0: nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar
2: light mama wa le o gbogbo ala imalede
0: Para bi le muna lo ki won muna lo so lati wa lowo poku. A den dupe lowo awon akode eda to gbe Lagos wole yi wa. Tashiri oye ti solar ba jade lati factory wa tu si wa lowo.
1: Ni technology suite ti Ralepo Palace arakale.
0: Gbogbo wo bamba bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo.
1: Ai agbagbe.
0: E ma botara ni technology suite.
1: Eye engineers ateyin contractors pelu individual.
0: E wa ma ko leyo leyo double double dosi dosi plenty plenty.
1: Lawon original durable and affordable solar components and materials.
0: Solar battery,
1: solar panel,
0: solar freezer,
1: solar cable,
0: solar fan ati solar freezer na yo.
1: Titi dori hot plate ati controller.
0: Ati gbogbo nkan ta ba fe lori solar.
1: O se installation tabi repair tabi rebuild tabi recomput tabi upgrading.
0: Ki ye tin lo tele wa dotun pada.
1: E ma bo ni shop 217.
0: Iralepo Palace Arakale Akure.
1: Telephone 070-3065-6274.
0: Bonus ati promo den lo lowo bayi o ni technology city.
1: Let's go.
0: There.
3: Shen get ye.
4: Get ye.
3: Oya etu wan kon fidile lojo toni nke tu wa get ye lori eto yin eto wa ise owo opo kan ka lowo to mogun olubumi to ma mu isele akoni logbo wa se ti gbo wa lojo mejo mejo e cha ti mo ba se seto lojo mejo mejo e abala koko la sese pari abele le keji lo tun kan oya etu mutaka da yin e wan kon fidile ke tu wa jemukuto oro ke wa jemukutede ke tu wa ko gbomogbon ko ye moye lori eto lojo toni mo tu de tosi yin lorun e mo tin ba ni wa mi ni wa ṣugbọn tin ba ti de mo tu de ton na ni e lori eto yin e wo eyin te ba fe ko si wa nile ise technology city te fe jemukuto solar te fe je abula solar te fe ja mala solar e ko si wa le ise technology city ile ise to gba ise gbonte ijoba ile ise to lorun ba mi yan da da ola solar fufu sa ta wa yi pe ko ma lo lo to de nlo lo to ko wa sina iwo to ba fe jemukuto e atu ni awon used battery freshly used battery awon used battery to ye pe ko ti pe to ye pe boya awon kokko wa fun upgrading gbogbo e ati awon used inverter gbogbo e lukule beba solar di rorun solar di opo the social state ki no wa ni ki gbogbo e ma tan ko ma tan to ye pe teyan gan ba solar le bo se nlo wa ri bi so ye se nlo e ko si le ise technology system awa ni shop 2 and 7 Iralepo Palace gangan lakale si ibi kibi te ba ti nbo e gbe okada eni en lo si Iralepo Iralepo Palace le nlo e ti ma ri Iralepo bus shelter eyin e gogo lawa shop 2 6 7 solar system ni awon electronics ni ibi kibi to ba ti ra tele confirm price ko wa confirm lodo te wa ko ri pe o koja be eko gangan lakure gangan leleyi eyin te ba fe po wa e ma pe wa sori 090-32-37-3011 090-32-37-3011 tabi 070-30-65-62-74 070-30-65-62-74 etu ja wa balele keji lo lori eto yin eto wa ise owo se nge ti e oya na o asiri ise owo na re nipa solar lati benu bo lati so nipa e lati yanayan lati bi ose die seyin ati tu orisirisi mo ti lanu mo ti soro mo ti so nipa o ta npe solar system ati awon ojogbon to discover solar system edre brekre bo se bere ati awon lab de lab to ti se atutu e lorisirisi a so nipa awon panel awon eroja to kojopo to fi da panel ohun to wa nbe to nje panel awon photovoltaic cell tọkọjọpọ tọtọpọ tó da ohun tí tó jẹ ohun ní òfìfà tó máa ń fa òòrùn tó máa ń fa dísíkọrẹ láti òkè wá gbogbo ẹ máa láti sàn pa rẹ lórí ètò yìí àtúntẹ̀síwájú àsọ lóríṣiríṣi panel lóríṣiríṣi tó wà àsọ nípa monocrystalline panel àsọ nípa polycrystalline panel àsọ nípa anti-shading panel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ètò yìí lẹ́yìn eléyìí a tún sọ nípa àwọn solar battery tá a ní lóríṣiríṣi àsọ fún wa nípa gel battery àsọ fún wa nípa dry cell battery àsọ fún wa nípa tubular battery a tún sọ fún wa nípa lithium iron phosphate gbogbo ẹ̀ la máa ti tún pẹrẹpẹ rẹ̀ lórí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ ẹ mọ̀ pé torí tẹyin gangan mo ṣe wà lórí ètò mi ì dẹ̀ nífi kọ́kọ́ pamọ́ fún yín bó ṣe rí gangan la ṣe máa sọ fún yín la ṣe máa tún pẹrẹpẹ rẹ̀ gangan fún yín ẹ wo ẹ jẹ́ tẹ̀síwájú níbi tá a tún padé ní ìjẹ́jọ́ ìwọ tó bá ti gbọ́ ìjẹ́jọ́ òtútù míì sí ẹni ẹ bẹ́ẹ̀ ni sọ ògún fẹ́ dànù ni ó yá tún mú àkọfìdí lọ́jọ́ tòní ẹ pé òwà bí lọ́jọ́ tòní kò tún kọ́ gbọ́mọgbọ́ kò kọ́ ìmọ̀kúìmọ̀ ohun tá a tún fẹ́ máa jiri wò lórí ètò gangan lọ́jọ́ tòní òun gangan ni inverter àti àwọn protecting devices tó nílò láti fi ṣe solar system wẹ̀n ó yá ẹjẹ́ àkọ́kọ́ mú àwọn protective device yẹ gangan téèyàn nílò tó nílò láti connect tó bá ti ń connect inverter ẹ̀ télé gangan ta lè dáàbò bo àwọn inverter system ẹ̀ télé gangan a lè jẹ́ kí inverter system ẹ̀ kẹ́mi ẹ̀gùn kẹ́mi ẹ̀pẹ́ kó o wá gbádùn ẹ̀ pẹ́pẹ́pẹ́ ó yá náà ṣe ti mú tákàdá yín mò ń bọ̀ wá gbogbo ara mòfin bọ̀ mo ní ṣe ẹ̀ ń gẹ̀ tiẹ̀ yes àwọn device gangan tẹ́ ẹ nílò fún protection àkọ́kọ́ òun la ń pè ní AC breaker lẹ́yìn AC breaker yìí a wá ní AC surge protector lẹ́yìn AC surge protector a ní ohun tá à ń pè ní DC breaker lẹ́yìn DC breaker yìí a tún ní DC surge protector lẹ́yìn eléyìí gangan a wá ní AVR lẹ́yìn eléyìí la wá ní fire extinguisher breaker ẹ jẹ́ wá máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan torí ẹni tó bá ti sòyìnbó nílé àná òun gangan ló máa túmọ̀ ẹ kí là ń pè ní AC breaker breaker gangan ó wà òní device tá a ṣe láti cut nígbà tí ìkankíkan tí voltage tó bá lè ba system yín jẹ́ tó yẹ pé voltage yẹ pọ̀ jù tó lè ba inverter charging side yẹ jẹ́ breaker gangan ló máa cut tàbí kó ba breaker yín jẹ́ instead tá a fi ba inverter yín jẹ́ ele gangan ní AC breaker kí la máa ń pè ní surge protector yìí òun la máa ń connect mọ́ thunder arrestor tàbí earth tó bá wà nílé tí ara bá ń sán ele gangan a máa ń link mọ́ AC breaker ni ele gangan ló máa trigger breaker yìí àti pé kó cut àwọn breaker yìí dẹ̀ ní arms by arms a ní 5 arms a ní 2 arms a ní 10 arms a ní 63 arms a ní 100 arms a ní 125 arms àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo kíní ó wá ní ohun tá à ń pè ní calculation lóòtú tó o bá fẹ́ lò ló máa determine irú breaker tó o máa lò size inverter tó ń lò tàbí lóòtú tó gbélé ló máa design irú breaker tó ń lò tí breaker yẹn bá ti pọ̀jù lóòtú ẹ lọ téyì kankan bá ṣẹlẹ̀ kò mà ní bírèkì ṣe ń gẹ̀ tiẹ̀ ẹ jẹ́ sáré délé iṣẹ́ technology city tí n bá wá dé n ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ mò ń bọ̀ wá gbogbo ara mòfin bọ̀
4: ẹ mà kú oríire ti technology siri tó dé yìí o
5: níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà
2: láìt iná bá wálé o òkùnkùn wá lọ ìmọ́lẹ̀ dé
5: bára bí lè múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú
4: adẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá
5: fàṣírí oyè tí sólà ń bá jáde láti fàtì wá tú sí wa lọ́wọ́
4: ní technology suri ti ralepo palace àràkálẹ̀
5: gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣèrùbà yín tẹ́ ẹ fi rò pé yín ò tó lò
4: ẹgbàgbé ẹ máa bọ̀ tààrà
5: solar battery
4: solar panel
5: solar freezer
4: solar cable
5: solar fan àti solar pressing iron
4: títí dorí hot plate àti controller
5: àti gbogbo nǹkan tẹ bá fẹ́ lórí solar
4: ó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoup tàbí upgrading
5: kí yẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà
4: ẹ máa bọ̀ ní shop 217
5: ìrálẹ́pọ̀ palace àràkálẹ̀ àkúrẹ́
4: telephone 070-3065-6274
5: bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology city let's go there.
3: Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ go díẹ̀ pẹ̀lú wa lọ sí iléeṣẹ́ technology city iléeṣẹ́ tí ọlọ́rọ̀ bá mi gbé sólà kalẹ̀ fún ẹ kọ̀ sí wa ní shop 2 and 7 shop 2, 6 and 7 ìrálẹ́pọ̀ palace ibẹ̀ gangan la kalẹ̀ sí solar system ló fẹ́ ṣe solar refrigerator ló fẹ́ ṣe solar ac ló fẹ́ ṣe solar hot plate ló fẹ́ ṣe kò so kò nípa soda tá ní nílé iṣẹ́ technology city àwọn block making machine a tún fẹ́ wọ ìgbà ọ̀gbẹ́lẹ̀ báyìí ìwọ tó bá fẹ́ máa yọ yìnyín pẹ̀lú solar system wà 24 hours tí ò ní dánu dúró ẹ̀kọ́ tí wọ́n ń lé iṣẹ́ technology city package tó bá wù yín la máa bá yín ṣe ìwọ tó ń bá fẹ́ 6 hours package ó wà ìwọ tó ń fẹ́ 12 hours package ó wà ìwọ tó ń fẹ́ 24 hours package ó wà ìwọ tó bá tún fẹ́ wá lọ náà yàlàyò lò bẹ́ẹ̀ ní lomi òjò ẹ mọ bọ́ ṣe máa ń lomi òjò ẹ tó bá fẹ́ wu náà bẹ́ẹ̀ àlòlòtúlò kò sí wà nílé iṣẹ́ technology solar gangan ibẹ̀ gangan lákalẹ̀ sí shop 2, 6, and 7 ibikíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ gbé ọ̀kadà ẹ ní ẹ̀ ń lọ sí ìralépo bus shelter àbí ìralépo palace tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ máa rí ìlálópo bus shelter ẹ̀yìn ẹ̀ gangan láwà ẹ tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ wo signboard kẹ́ ẹ tó wọlé o ní bọ́wọ́ ẹni tó bá ń pè yín tẹ́ ẹ débẹ̀ tán ní nàwí nàwí ẹ wo signboard o ó yà náà ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wá ẹ máa pè wá sórí 090-32-37-3011 090-32-37-3011 àti 070-30-65-62-74 070-30-65-62-74 àwọn panel lóríṣiríṣi àwọn use and tokuba panel gbogbo ẹ̀ lókúlẹ̀ àwọn use inverter gbogbo ẹ̀ náà ló wà ńlẹ̀ àti tuntun àti use ẹ kọ̀ sí wa lónìí kẹ jẹ mkutu solar ẹ tún jẹ́ àtẹ̀síwájú ṣe ń gẹ̀ tiẹ̀. ó yà náà lẹ́yìn eléyìí lẹ́yìn ac surge mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ ti bá wa lọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àti sọ ohun tó ń pè ní ac àti dc fún yín ac gangan kì í ṣe ac téèyàn ń tàn lé o tó ń mú ara ń tutù ac tá ń sọ alternative current ni a dẹ̀ sọ fún wa pé dc jẹ́ direct current ṣe ń gẹ̀ tiẹ̀. ó yà náà lẹ́yìn eléyìí tẹ́ bá ti connect ac breaker àti ac surge tẹ́ ẹ connect ẹ̀ dc ac breaker yìí ó ní in ó ní out ac surge yìí ó ní in ó tún wá ní ojú heart bẹ́ẹ̀ ni ẹ wá link breaker yìí ẹ link ẹ mọ surge ojú heart tó wà lára surge lẹ link mọ heart earth tó wà lé yín tàbí thunder arrestor lẹ máa link ẹ mọ tá lè fi trigger lẹ́yìn la wá ní avr tá a mọ̀ sí voltage regulator kí ni voltage regulator gangan kí ló túmọ̀ sí voltage regulator yìí gangan òun la pèlò òun la ṣètò òun la yà sọ́tọ̀ láti regulate current yìí láti má lè jẹ́ kó ba inverter jẹ́ voltage regulator yìí ó lágbára láti ṣiṣẹ́ tó yẹ pé iye voltage tó bá fẹ́ kó bọ inverter ẹ̀ ni wà set ẹ̀ sí for example tó yẹ pé bí 180-220 volts ni rating tó kọ sára inverter wípé ac current tó tó fún inverter tó dáa fún inverter tí ò ní ṣe inverter ní jàmbá ibẹ̀ lára avr ni wà á ti regulate ẹ̀ tí nọ́mbà wa ti wá lò sí 180 kò ní wọlé á wà nínú avr avr á wọ in ni ẹ̀ ṣùgbọ́n kò ní gbé jáde ní out ṣe ń gẹ̀ tiẹ̀. àwọn iná gangan ló máa ń ṣàkóbá fún àwọn solar system tàbí àwọn electronics tá ń lò ẹ mọ̀ pé àwọn iná àdáyébá tá a bá láyé oríṣiríṣi àrà ló máa mú wà ìgbà míì a kò máa bójú wà ìwàìwàì bí ìgbà tí ìdọ̀tí bá kó sójú wínà ìgbà míì a kò yé dé lọlẹ̀ a lò wá ìgbà míì a fún ìlú jù ó mú mi rántí àlejò kan tó wá kí mi lọ́jọ́ kan báyìí ni bá a ti fẹ́ rà kan nílé tó wà lẹ́ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa láṣáre tọmọ iṣẹ́ àjọ ó ń fò sókè kí ló ṣẹlẹ̀ ó ní àwọn tó drink ice cream a bá bèrè pé ṣé ń ta ice cream ni kẹ́ ẹ tà fún wa wọ́n ní àta ice cream ìgbà tá a máa bojú sókè tá a wò àṣẹ iná tó mú wá ló lò ẹ mọ àwọn bọ́ọ̀bù tá a ń lò láyé àtijọ́ pupa kékeré yẹn iná yẹn lò orí lẹ́bú lẹ́bú ń bẹ̀ ó wá jọ ice cream.

0: ń yà mí lẹ́nu gan o, kí n rí fáàlù yẹn níbi kí n gbọ́rọ̀ tó dáa, kí n gbọ́rọ̀ tó dáa. Tí nǹkan bá wá máa yà níbi lẹ́nu sọ́lọ́lá ọ fi yà pé nǹkan yẹn dáa nìyẹn. Ó sì fi yà pé nǹkan táwọn máa ń pè yàn síbẹ̀ pé wọ́n náà wàá bẹ̀ mọ́ síbẹ̀ ni. Ìyẹn ni pé n tó yà níbi lẹ́nu àfi káwa náà máa ṣe fáàlù lókù báyìí. Mùsùlùmí kí ló kọ́ rẹ oní fáàlù lẹ́yìn kọ́ yẹn. Èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ mo gbọ́dọ̀ máa ní fáàlù pẹ́yìn tẹ́ ń gbọ́ mi yóò yẹ yín ẹ sì mọ̀ náà. Bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń gbọ́ mi ní ọbúlọ̀ máa ní fáàlù sínú pé ẹni yìí o yóò pẹ̀ lẹ́nu ṣe dáadáa ti ń ṣe. Ǹjẹ́ kò sí ni ẹ pé fáàlù mùsùlùmí Amos Ntanabi ní ìyá òun lẹ́nu sọ́lọ́láhùn àlẹ́wòsálà. A yẹ ká mọ̀ pé nǹkan tó dáa ni. Torí pé nǹkan tó bá ya ànábì lẹ́nu sọ́lọ́láhùn àlẹ́wòsálà. Kódà tó bá ya ọmọ ènìyàn lẹ́nu, ọmọ ènìyàn máa tẹ̀lé nǹkan náà lẹ́yìn pé mo fẹ́ lè bá, mo fẹ́ lè bá, mo fẹ́ lè bá. Kíní ìwú mi, kíní ìwú mi. Ní tó bá wú yàn, èèyàn tẹ̀lé lẹ́yìn ni. Nípa bẹ́yìn, ànábì wa àlẹ́ sọ̀rọ̀ àti wàsálàmù tí wọ́n ń sọ yí pé fáàlù yìí a máa yà wọ́n lẹ́nu púpọ̀. Tí wọ́n á túmọ̀ rẹ̀ sí pé gbólóǹkà ọ̀rọ̀ tó dáa táwọn bá gbọ́ ìmọ̀ wà wọ́n láti gbọ́. Ṣé ọ̀rọ̀ tó dáa tó bá ti gbọ́ lásán náà ló fi máa fi ṣe fáàlù kì í ṣe bẹ́ẹ̀ o. Ọlọ́láyé ká gbọ́rọ̀ tó dáa kò tó ká gbọ́rọ̀ tó dáa lásìkò tá a lè súnmọ́ nǹkan tá a fẹ́ ṣe.
1: Ká gbọ́rọ̀ tó dáa lásìkò tá a lè súnmọ́ nǹkan tá a fẹ́ ṣe.
0: Iná ni wọ́n ń pè ní fáàlù.
1: Wọ́n la ń pè ní
0: fáàlù. Ànábì kan sọ pé àlìkẹ́lùmọ́ tó tọ̀ yìí bá torí pé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ tún máa tàfọ́ yóò. Tàfọ́ yóò ní kíkí àwọn máa gbọ́ nǹkan tí ọ̀dà àdúkórí nǹkan tí ọ̀dà kọ́ wá so mọ́ nǹkan tó fẹ́ ṣe kọ́ wá pé nǹkan yìí ò lè dáa ìyẹn sí mọ́. Naam ànábì wa àlẹ́sọ̀rọ̀ àti wàsálàmù wọ́n wá ṣe expression wọ́n ṣe àyè àfikún ń bẹ̀ pé gbogbo ẹ̀kọ́ ni tàtọ́ yóò rù. Tàtọ́ yóò rù ibi aburú lọ́wà. Kíyàn fẹ́ sin kankan kọ́mọ ṣe má tàtọ́ yóò rù torí pé ó rí nǹkan kan àbọ̀gbọ́n nǹkan kan. Ṣùgbọ́n fáàlù ó náà ni kíyàn fẹ́ sin nǹkan kó wá gbọ́ nǹkan kan kó tó wá múra sí nǹkan tó fẹ́ ṣe padà. Ìgbé náà ń pè ní kọ̀sẹ́ntì sí inú ìgbésí ayé rẹ̀ tí kinní ìròyìn wá sínú ẹ̀mí ẹ̀. ẹ̀sùnmọ́ báwo ló ṣe hàndùẹ̀ ànábì ló kọ́ wa. àwọn èèyàn rìn inú gbó lọ ẹlòmí ò lọ gbé tiẹ̀ bá àfa rẹ̀ àbá rẹ̀ bí ẹ̀mí rẹ̀ ò lè gùn tẹ́mi rẹ̀ ọba sí gbọ̀nràkùn mímọ́ kàlà lọ́pàá ọba tún dẹrú sáà fa lọ́wọ́ tiẹ̀. kò sẹ́ntì mẹ́ lórí ilé ayé tọ́jọ́ àbí nǹkan tó mú tó fíìlì nínú ara ni o kò sí ni yọ mọ wa ṣùgbọ́n báwo ló ṣe hàndùn nǹkan yìí lànàbì fi kọ́ wa sọlọ́láhùn àlẹ́hìn wàsálàm. Eléyìí fi yé wa yí pé ọ̀rọ̀ táwọn àbí sọ pé kẹ́lìmọ́ tó tọ̀ yìí bá wọ́n fi ṣe definition fún fáàlì jamani ni definition ìtumọ̀ kí ìtumọ̀ fáàlì ànábì túmọ̀ ẹ pẹ̀lú gbólóǹtòdùn àbí kẹ́lìmọ́ tó tọ̀ yìí bá tẹ̀sí ẹni gbígbóló nǹkan tó dùn tó gbọ́ nígbà tó fẹ́ gbọ́ bùkátà tán ẹ̀mí rẹ̀ wá tún inú rẹ̀ wá dùn láti máa bá nǹkan yẹn lọ wọ́n yẹn náà ni wọ́n ń pè ní fáàlù kẹ́lìmọ́ tó ń pè yí wa. Eléyìí fi yí wa yí pé ká máa gbọ́rọ̀ tó dáa ọ̀rọ̀ tó dáa ni máa ń sọkàn ní ọ̀sọ̀ ọ̀rọ̀ tí ó sì dáa náà ni máa ń sọkàn ní àárẹ̀.
1: ọ̀rọ̀
0: tó dáa ó jẹ́ sí pé ẹlòmíì wọ́n lè sọ̀rọ̀ síbẹ̀ yóò sì máa sọkàn ó fi ọ̀rọ̀ sí lọ́kàn láàárẹ̀ ni ẹlòmíì ó sì máa sọ̀rọ̀ fún báyìí kò tí ì jẹun kankan yóò sì máa rẹ́rìn inú yóò sì máa dádùn ó fi ọ̀rọ̀ ó fi rí ọkàn rẹ̀ ó fi mú ọkàn rẹ̀ ó fi yọ ọkàn rẹ̀ ó fi ṣe ọkàn rẹ̀ ní ọ̀sán. Ó sì fi yọ ayé pé àwọn ọ̀rọ̀ tó jẹ́ kí mùsùlùmí ọmọ sọ jáde ló fi jẹ́ pé ànábì àlẹ́ sọ̀rọ̀ àti wàsálàmù. Wọ́n kọ̀ sọ̀rọ̀ wọn nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni mọ̀nkánà yóò mìíràn bíi láì wàlẹ̀ ọ̀mìnà ààrẹ fàlẹ̀ yẹ kó lè kàìrọ̀.
1: Mọ̀nkánà
0: yóò mìíràn bíi láì wàlẹ̀ ọ̀mìnà ààrẹ fàlẹ̀ ó yẹ kí mùsùlùmí ọmọ sọrọ àmọ màá sọ njẹ ọdá jáde wọn á sọrọ tó dáa ló fi jẹ síbi gbogbo àwọn gbólóhùn tìrún tìrún nínú sẹríà àdàpè ní sẹríà fi máa ń sọ. Kìnní tí máa ń jáde lára ènìyàn nínú ẹgbẹ tíwájú àti tẹyìn ò lè ro ọkọ rẹ ní àlùkòrán tí ń jáde níwájú ara ènìyàn ìwọ náà ti yí ọba náà ìtí sì ń jáde lẹyìn ènìyàn náà níjú ara ènìyàn tó wà lẹyìn ìwọ náà mo orúkọ tí ń jẹ ò lè borúkọ ẹ ní àlùkòrán ọba pé àdàpè ní àdàpè ní àdàpè lẹgbọ adapu ni Qur'an bẹ́ẹ̀ náà nàbẹ̀ Muhammad
1: sallallahu alaihi
0: wasallam. Ẹni pé irú àwọn gbólóhùn bá ń gbólóhùn bá ni àwọn ọlọ́lájọ ayé ní ìfẹ́ gbọ́ bẹ́ẹ̀. Ibi kí èèyàn máa sọ lọ́rọ̀ bá yẹn máa yẹn máa ariwo.

0: wan ti o la ju ti o ma te sin wi
1: muslimi
0: o dodo ma try lati je si pe o ma ya re je o ma gboro to dare lo re
1: mhm
0: iwo na to si je muslimi na ma ma gbe ti e lo si bi to ti gbo n ti o si kin ti o
1: da
0: kon ba si je si pe o ma so kan re ni
1: are
0: po question ni pe wa la kin kan ifa ya ti fa
1: mhm
0: bo ni fa lu si ma wa ki la tu ma fa lu gan ni so ki yo ba o na ya ni fa o na ni nta gbo tabi ta ri tabi ta ma to je si pe o wa gun an kese ituma kese ni pe o move wa up e pe in ta fe si to die e ma ba lo en tan pe ni fa lo
1: ya wala
0: si pe amaraya amaraya oro amaraya oro tabi amaraya o tabi amaraya ima nta ma tabi amaraya nta ri ni pe nta ri ti o ma mara wa ya lati si nkan to je si pe nta ri yen nkan nature ni ke je pe boya wa la se fun ra wa ọkàn wà bọ́lọ̀ ń ṣe dáadáa ní àkàṣe dédé rẹ̀ nǹkan iná ń pè ní àlìfà ibn battal rahimahullah ta'ala inú náà wọn ọba jẹ́ àlọ́lọ́ fífi tọ́rọ iná sí mahabbat al-kalimati at-tayyibah wal unsa biha
1: qala ibn battal ja'ala allah fi qatl an-nas
0: fífi tọ́rọ iná wọn ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ dá ọmọ ẹ̀dẹ́ ni àdámá pé àwọn tó lọ fún psychology ni àfáà náà gbọ́dọ̀ máa tó jẹ́ mọ́ ẹ̀mí bí ẹ̀bá jẹ́ àfẹ́ sìn ẹ̀yẹ kọ́ ma ẹ̀lmù nọ́fs ẹ̀yẹ kọ́ ma torí pé àjíṣẹ́ wa sọ́lọ́ lọ́wọ́ àwọn
1: àwọn àṣẹlẹ̀
0: analogue gbogbo àwọn tó mọ̀ nípa ẹ̀lmù nọ́fs
1: ní
0: àwọn ẹ̀dẹ́ ènìyàn ní òfin máa bí ó sì máa bá àwọn èèyàn gbé kọ́kàn ibùnú bàbá alrahim ọba ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nínú àdámá tó dámá gbogbo ènìyàn àti mùsùlùmí àti kẹfìrí gbogbo wọn pátápátá ọlọ́run dámá wáyé pé ká fẹ́ràn ká máa gbọ́rọ̀ tó dùn àdámá ọ̀kan wà nìyẹn kí wọ́n gbọ́rọ̀ tó dùn bá lọ bá kẹfìrí tó bá sọ̀rọ̀ tó tutù fún yóò lè sìn pé àwọn afẹ́ ilé ti wà dá ti wọn ẹ̀tàn sí àfàtọ́ lọ bá pé wó iná jẹ́ ànámà lọ́wọ́ sí kẹ́límà tó yé bá ẹ̀mí rẹ̀ ọkọ̀ ìgbé iná ìgbòlè bàbá rẹ̀ ìsì wọ́n lọ dá iná ni tí wọ́n lè máa fi jẹ́ pé ìwọ́ gangan fúnra rẹ̀ ọ̀run àpáàdì lọ́nà tí ó tún fún wọn lè ṣe padà wọn so àdámọ́ mi ni afẹ́ràn kan tó bá rẹ̀ wọn náà ìmọ̀ wọn tẹ̀lé mẹ́jọ rahimah allah ta'ala nínú jami ọ̀wọ́ wọn gbà wọn náà àwọ̀ hadith sahi wọn ni anas ibn malik radiyallahu anhu ni anna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kharaja li hajatihi yujibuhu an yasma ya najih ya rashid
1: أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج لحاجة يعجبه أن يسمع يا نجيح يا راشد.
0: جزاهم صلى الله عليه
1: وسلم.
0: أنا سني تاني بيبعد في لو بابك عتق خرج لحاجته أو في لو بابك عتق حاجة نسي وسيدك حاجة أفرفي أول حاجة أنا في لو رانكا. Hajja náà ni pé mo fẹ́ lọ tankan. Hajja náà ni pé mo fẹ́ lọ fún dáwà. Hajja náà ni pé mo fẹ́ lọ sílé ẹ̀kọ́. Hajja náà ni pé mo fẹ́ lọ ṣàbẹ̀wò èèyàn kan ní àwọn èèyàn ní tí mo fẹ́ràn. Kharaja li hajati. Tani bí bá fẹ́ jáde nílé tí mo fẹ́ lọ́bi kan. A máa wù ú sallallahu alayhi
1: wa sallam.
0: Ilé ká sọ pé àdámọ́ mi ènìyàn ni bí kí ni ọgbọ́n tó dé. Ànábì ọlọ́run tó nìyẹn o.
1: Sallallahu
0: alayhi wa sallam. Ikọ̀ gbọ́ kẹ́nìkan wá sọ pé yá nàjí.
1: Yá nàjí.
0: Fààyè lónìí. Yá nàjí. Mo fọwọ́ tó pàṣẹ. Mo fọwọ́ tó yege. Bẹ́ẹ̀ sì ni ẹni tó pé yá nàjí ọmọ rẹ̀ kan jẹ́ nàjí. Ànábì wá jáde ńlé báyìí bó ṣe jáde
1: báyìí. Sọlọ́lá àlùsọ́lá.
0: Lóun ti bá pọ̀ mọ́ nàjí nàjí nàjí. Mo wọ ànábì fún ọgbọ́rú sọlọ́lá
1: àlùsọ́lá.
0: Kì í ṣe pé bóyá nàìjí ohun tó wá láti sánmà kọ́ ó torí pé àwọn ẹlẹ́sìn míì wọ́n mọ̀ pé mo gbó ohun olúwa ilé yìí sohun olúwa ohun èèyàn gan ni ṣùgbọ́n ń pe ọmọ ẹ̀ lásìkò tí wọ́n jáde tán lọ nàìjí nàìjí tàbí kó pe rashid rashid rashid ìtumọ̀ rashid ni pé n tó mọ̀ náà tánà bí bá ti gbọ́rọ̀ gbọ́dọ̀ mẹ́rin sọ̀rọ̀ lọ́wọ́ àríwá
1: sọ̀rọ̀
0: a jẹ́ pé bukata tí mo ń lọ gbọ́ tí mo ń lọ sí tí mo torí ẹ̀ jáde ńlẹ̀ máa yege bọ̀ wálé tí mo ń lé lọ yìí máa ṣe kí ni ọwọ́ mi ọ̀ tẹ̀ bẹ́ẹ̀ anábì fẹ́ bẹ́ẹ̀
1: sọ̀rọ̀ aláàlẹ́
0: ìmọ̀ ń wù mọ́ kì í ṣe pé máa ń wá káàkiri pé yóò lọ dẹ́ kalẹ̀ pé sẹ́yìn tí mo bá ti jáde ńlẹ̀ ìyá kínní kan pọ́ máa rẹ ni o kì í ṣe bẹ́ẹ̀ ìmọ̀ ń fi kí lànà bí máa ń fẹ́ nǹkan báyẹn sí sọ̀rọ̀ aláàlẹ́ chance lati le funu ko atagbara pe mo la sin tun se mo la sin tun se won wa so mo nti an fe lo se pe pelu ogo olohun nti mo ba lo yo se kini
1: yo da
0: on lo ya jo ni ya nigeria awo bo ni e ayi ba bi ayin lo ayin lo ayin bo kini kan le awo yin lo ti wo ba ti gbogbo lo yin ah yo ti da ki se na ko ti di la ruba olugbo mi ala pon en mo pe na ara ba so ma ba okay oba jade nle re o fe jade oloriire aba gbo oloriire ah fokan bale pin ti mo lo si yo da lo
1: allah
0: akbar eh on tin ka gbo oloriire la sente tabi o fe jade nle bayi lo ba tan radio re gbo ma to gbo oni ehdina lo ba kaya alquran ehdina siratal mustaqim lo ba kaya dil ah na ni truth en ma lo nje kana yunji idha kharaja li hajatihi yunjibuhu an yasma
1: ya najih ya rashid
0: نعم كويس وما من بين وهل الفعل محصور في المسموعات
1: وهل الفعل محصور في المسموعات
0: ان ما تنسق به الكلمه الطيبه من حديث ذاك حديث انس رضي الله عنه فدي حديث باب تان سلايه اي لا عدوى ولا طيره
1: لا عدوى ولا طيره
0: ويعجبني الفعل انا بني وانا ما الفعل قال الكلمه
1: الطيبه
0: يعني وانا بكين انكم فعلوا تون روين فعلوا افي ما فعلوا انا بني الكلمه الطيبه اورت داتين يبون اوان بيري بي سي انت انكم فعلوا يعني بي امارا ياي ابي امارا يا ابي امامي يا غغا سي ان كان تودا انكم فعل سي ان بي انت اغبون كان لو وان tin ta ban gbon nikan ni yoma wa al jawab answer ni billah ke tin ta gbon nikan faqad yakunu fil mar'iyat
1: aidan
0: o le je pe n ta wo gan ngba mi
2: o le je
0: pe n ta wo gan ngba mi ya ba wo n to da abi ju ore mi kan lati o travel si jordan ngba na mo na ti oro re bi mo si do no studio bi mo se n so re na lo wa si no polo mar'iyat ìyá máa ṣe fáàlù àárín ìyá máa yá gágá pẹ̀lú tẹ̀yìn àríngbà mi náà ọlọ́gbọ́ bùkátà kan mẹ́ nígbà tí wọ́n á gbọ́ bùkátà yẹn tán kálà mọ́lẹ̀ fún wa ọlọ́ sí marriage ọmọ jordan náà lóbìnrin tó fẹ́ ó ní mọ́tò sì ló ń gbé lọ káàrún ló ń gbé lọ mercedes nígbà náà mercedes níyì ọkọ̀ ńlá ni ó nígbà wọn á gbé ìyàwó òun síbẹ̀ táwọn parí apẹ̀dù táwọn sì gbogbo ẹ̀ tó ń darí bọ̀ wá sí ìlú òun padà country mi ni ó ti lọ́n tiẹ̀ ọlọ́fẹ́yàn ni kí ni ó ní gbogbo ìgbà tó ń gbéra láti ibi tó ń ti ń bọ̀ gbogbo traffic light tó ń fi délé green tó ń bá ti délé báyìí green tó ń bá ti délé báyìí green tó ń bá ti délé báyìí green ó ní kò sí kankan tó mú òun tó ń fi délé ó nígbà tó ń wá délé òun wá ní alhamdulilah ó ló ní alfaal wọ́yọ̀ òjìwò ní
1: alfaal
0: ó ní faalu nìyẹn ó ní inú òun dùn pé ìyàwó rere ló ń ṣe kínní
1: ló ń fẹ́
0: òun faalu mariya torí nítorí ní traffic light àbí ẹ̀kọ́ ó ní kò sí kankan tó mọ̀ nínú kóhùn débẹ̀ kó ti tàn òun sì lọ kó tó di pé yọ tàn rẹ̀ tàbí kóhùn débẹ̀ bẹ́ẹ̀ kóhùn oníhùn tí pa kóhùn sí débẹ̀ báyìí yóò sì máa tàn kò sí ní tó ń tò fún
1: ọlọ́hàn
0: naam ìgbà mi àmà wà sí sí pé n taari náà ni bí òjò lápèjú naam ẹlòmíì ti bá ń se nǹkan lọ́wọ́ yọ máa sọ pé kójú ọmọ ọrọ̀ kójú ọmọ ọrọ̀ kí ni láìfẹ́ ìwọ kọ́ má béèrè òjò ṣùgbọ́n tójò bá dé lásìkò tó ń se nǹkan tó dáa lọ́wọ́ yẹ kí ni òde ó dùn kò sì fáálù pẹ̀lú ẹ̀ torí pé nǹkan tó dáa ni kí ni
1: òjò ti rọ
0: ìkan náà àwọn ọmọ ìyá wa ẹrúsìn ọlọ́nkà ó ní ìyàwó tó ní kò sí ìyàwó tó ní láyé jọ tó ń bá ń se akéde ẹ̀ báyìí kò sí ni ojú ó sì kíni ojú ọrọ olóhùn wa dúpẹ fọlọrun pé gbogbo ẹni tó ń lọ wọn fún un náà ni wọn sì lálùbáríkà ó sì fáàlù nìyẹn amárayánu wọnà bùntì bá fẹẹ ṣe tọ̀ láàkó obìnrin tó bá fẹẹ kọ ọ fẹẹ dà ẹfọ sí yóò tún máa rántí pé obìnrin yìí obìnrin alálùbáríkà ni àá sì bá yẹn fáàlù ṣẹlẹ̀ níjọ́ tí mo ṣe kíni jẹ́ ọmọ ọfẹ́ ọ̀rẹ́ mi àkọ́kọ́ tó ní iná traffic light green nìtàn yẹn ó rò pé yọ ọkọ̀ ló obìnrin bẹ́ẹ̀ kalẹ̀ bó bá tiẹ̀ sí ní tí ọ̀dà sí ọmọ aráńtí pé nùnùnùnùnù kò síbi tí dáadáa wà tí ò ní sí ní tí ọ̀dà ń bẹ̀ obìnrin yìí dáa ní ọkọ̀ naam pẹ̀lú ògo ọlọ́run ibẹ̀ náà láti gbé ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó ń bọ̀ pé ṣé fáàlù nígbà ń pè ní fáàlù amárayá yìí amóríyá yìí amẹ́mẹ́ yá yìí sẹ́yọ̀ kan níbi sínú gbígbọ́ nìkan lọ́wọ́ ni àbí kì í sínú gbígbà sọ fún wa pé kì í sínú gbígbọ́ nìkan o àmọ́ wa ń bi gbígbọ́ àmọ́ wa ń bi ti àárí àbí bákan náà àmọ́ wa ń bi tá ń gbó oorun gan àtún fún alẹ́ evidence ẹlẹ́mi náà ó wà nù bí àmọ́ wa nù bí nǹkan tó jẹ́ sí pé àmọ́ tá a ti mọ̀ tẹ́lẹ̀ o si ma wa nibi nkan ta gbe lowo ngba mi tabi ta ba rin bi e ba ko wo rin kan ngba mi a ma se faalu pelu e ngba mi e ni ko mo ni mo fe lo bi kan ni se ba mo wa ni a ba ja a fa ibo lo tele mi ma da ba boju ni ma ha ti e ki lo ko re na o bo ni ablo wa sin aye gba mi ni bi ta lo yen won si ni be fun won so fun bi to ba de be yen eko kilo ko ja kan ti ma oyinbo bi to ba lo nbe bayi ese re gan oni fe tele le nu oje oyinbo mo de be ri le kan lo to bi to ba lo nbe bayi ti nkan e ba bo le o le ri mu gan so mo ani en ta jo nlo ni gba wa nlo ma kilo ko lo ni abdul wasin lo ja nu aye gba wa ni bi ta wa lo ti wa fa lu nu a si de be a ni feeling kankan ti wa boya aya kan ni o si wa jo ma bi lo na fa ta ma ko jo ti wa to ba de jo ma jo inshallah ta ni gbo ma ra pon di I'm a test why you need to be fairly. Walang mga bako di ka juga na lo. Wassalamu alaikum warahmatullahi
3: wabarakatuh.
4: E kabo sile we Al Medina International College Nigeria. Ni bitu watin komale ko ima iwe ati e ko ile ni na na tupa ufi ono mu. Lati ala ko bere ye keji. Nosti. Primary to fide secondary. Bukbe luwa me. Ajika to dara to do wo ni watin keko wano. Ki be tu nya ye tataki wa. Ta atin komale ko ima likuya. Si wa how did ya likuya. Grand story ati ba se ka pelu ohun to se gbo lawo joni bikibi iye te di wait eto abo won duro re pelu awon olugo ti won keko gboye labi asia to oludari Dr. Fordin Abiola Nuruddin Aliman e ka center for al-sunna wal jamaa oko ojo ka won ise igbalode do wa ni Al-Medina International College e ma mama yi bombe ile iwe alakobere won wa ni Westmost area iludu losogbo nigba ti secondary school won wa ni eyin wa rude middle school iludu community osogbo ni kilo osun ele ko se ka Al-Medina to wa ni luwo Al-Medina area odo osogbo express road testing ground area iwo ni Tabeke download the form on lori ayelujara www.almedinainternationalcollege.com 0814-133-3731 tabi 0806-289-6625
5: Nigeria ti eni ipese IPO ti Dangote Petroleum Refinery ti ship baye o ship fun lati di onipin ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati ipin mewa iye je 5250 kifo pa ninu ipin ile ise na rorun o le se iforuko sile nipa awon ile ise ti ajo sec fowo si pelu awon ile ifowopamọ to n kopa ninu eto yi awon pepe isuna owo lori phone ati ayelujara fintech awon stock broker ati awon ona miran ti won fi owo si te BVN re sile lati jeri pe idanimo re je otito yan iye ipin to fe ko si san owo re leyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin re won yo fi ranse si o sabe wo si ipo.dangote.com lati mo bi ati ibi ti o ti le se iforuko sile fun ipo na jowo ka awon ilana ati ofin to diro bun to fe ra to ba n se ye meji ba ile ise to mo nipa se soro awon stock broker ajo isuna ati awon olubanidamiran isuna owo re soro fun itonisona ki o to foruko sile

0: Diego Mejo Huro.
1: For number one radio, Adaba FM, Adaba FM, 88.9, Akure.
2: Ẹgbẹ́ òṣèlú APC ti yan ìgbìmọ̀ tí yóò rí sí ìpolongo ìbò fún ààrẹ Tinubu fún sáà kejì.
3: Gómìnà Adémọlá Adeleke, Dàpọ̀ Abiodun, Chukwuma Soludo wà nínú wọn.
2: Kódà Ìyẹnsan Wike àti Rájí Fáṣọlá kò gbẹ̀yìn.
3: Lọ sí bbc.com Yorùbá láti mọ iṣẹ́ tí wọ́n gbé lé kálukú wọn lọ́wọ́ tí Tinubu yóò fi wọlé ní 2027.
2: Agbébọn pa awakọ̀ wa, àwa mẹ́rin sá mọ́ wọn lọ́wọ́, àwọn èèyàn méjìlá sì wà nígbèkùn.
3: Àwọn ọmọ ìlú Gbòkó nípínlẹ̀ Ọ̀yọ́ tó kó sọ́wọ́ ajínigbé nípínlẹ̀ Niger ṣàlàyé ọ̀rọ̀ fún BBC.
2: Lásìkò táwọn èèyàn náà ń bọ̀ láti ìpínlẹ̀ Sokoto ni ìṣẹ̀lẹ̀ náà wáyé láyàjọ́ òmìnira Nàìjíríà tọdún yìí.
3: Ẹ̀kúnrẹ́rẹ́ ohun tójú wọn rí pẹ̀lú iye tí ajínigbé ń béèrè wà lójú òpó wa.
2: Ọmọ Nàìjíríà 24 wọ Gàù lamẹ́ríkà.
3: Lórí ẹ̀sùn egbògi olóró, ìwé yíyí, fífi owó ránṣẹ́ lọ́nà àìtọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Àjọ tó ń rí sí ìwọlé jáde lamẹ́ríkà ló fi ṣìkún òfin gbé wọn.
3: Kí ni yóò wá ṣẹlẹ̀ sí wọn báyìí?
4: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.
0: Nínú ìbápàdé pẹ̀lú agbára Ọlọ́run ní Sàtọ́nà, fún ìgbé ayé ọ̀tún tí ń fi níhàn gẹ́gẹ́ bí aláṣeyọrí tòun ti aṣẹ́gun. Nítorí náà, àǹfààní

ìbápàdé pẹ̀lú agbára ọlọ́run ní satona fún ìgbé ayé ọ̀tún tí ń fi níyàn gẹ́gẹ́ bí aláṣeyọrí ohun tí a ṣẹ́gun nítorí náà àǹfààní ńlá ló ní bí o ti ń darapọ̀ mú bítíbitì àwọn ọmọ ọlọ́run nínú àwọn ètò àdúrà gbogbo wọ̀nyí

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: eleyi ni mo fi n ki wa kaabo si ori eto niwoyi ola funtoni eyi ti ijo apostoli ti kristi cac Marvelant Ministry se onigbọwọ iranse olorun alaye prophet adesina j adejumafere jesu ni olorun ma n lo fun wa lori eto yi baba tun ti wa ni kale lati ba wa so oro olorun matthew adekunle oladeji loruko temi o ti gbogbo eyan pe ni ododo oya eje ki awonu eto ohun lo
1: Christ Apostolic Church, Marvelant Ministry, Olu Ijowa Yuwane, Kilometer 1, Akunba Road, Supari Akoko, Ekona Nilu Ado Ekiti, Ijo Yuwane, Leyin Second Mass, Ishokan Street, Itaekun, Odo Ado Ekiti, Atamo Eka Ijowa Me, Nibi Tolorun Tin Dabira, Isin Ojo Isimi, Wan Bere Pelu Ile Eko Ojo Isimi, Lago Meji Si Mejo Aro, Nibi Ati Sin Ojo Isimi Gangan Bere, Lago Mejo Aro Si Mokan La Aro, Iran Si Olorun, Prophet Adesina J. Adejumo, Ni Olorun Kukokoro Ijo Jile Lowo, Fun Adura Ati Gani Niyan Ju, Epe Wan Suri Number J, 070-611-9572, Tabi 0805-646-2211, Mabo Wagba Igala, Imola Rada, Itu Sile Ati Dande Lowo, Jesu, Mito Ripe, Jesu, Ni Oluwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marvelant Ministry òun lẹ ti gbọ yẹn ọyá ẹjẹ máa kí bàbá káàbọ sí orí ètò níwòyí ọlá fún tòní.
2: Alleluia.
3: Alleluia.
2: Ẹ̀yin Jésù lógo. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé níbi gbogbo tí ẹ ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ wa lórúkọ Olúwa àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Mo ní àánú Ọlọ́run ò ní fi wá lẹ̀. Mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run pé a kú àsìkò yìí. Mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìpàdé àdúrà tí a ní àti àṣeyọrí ẹ̀ tí a ń ṣe. Ìpàdé àdúrà ayé pé ó ní agbára, ó ní agbára, ó ní agbára. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run tó ní gbogbo ọlá, gbogbo ipá, gbogbo agbára. A dúpẹ́ fún àṣeyọrí ẹ̀. Kò ṣe é ròyìn ṣùgbọ́n gbogbo àwọn tí ó ń bá wa ká lọ lórí Facebook wa Prophet AJ Adéjùmọ̀, wọ́n mọ̀ pé ó ní agbára, pé kì í ṣe kékeré. So adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo bí a ti máa ń rìn ni a ti ṣàlàyé fún wa yẹn. Gbogbo bí a ti máa ń rìn lè ti gbọ́ ní jíǹgù yẹn. Ẹ darapọ̀ mọ́ wa, gbogbo ibi tí ẹ bá ti wà láti bá wa ṣe sìn. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, a wà ní ọ̀ka, a ti wà ní ayé pé báyìí, a ti wà ní ayé pé along Owalusi Community High School, bẹ́ẹ̀ ni ayé pé a wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa, a ti wà láyé pé Marvelant ti bẹ̀rẹ̀ ní ayé pé láti jẹ́ta. So gbogbo ibi tó o bá wà, o lè darapọ̀ mọ́ wa ńbẹ̀. A wà ní òkè ọ̀kà, a wà ní ìka rẹ, a wà ní ọ̀rẹ́, a wà ládó, a wà lákùngbà, a dẹ̀ wà ní headquarter. Ẹnìkan tiẹ̀ lè máa wò pé bàbá mi ò tí ì gbọ́rọ̀ ẹ̀ rí. Orúkọ mi ni Wòlíì Adéjùmọ̀ Adésínà, tí gbogbo èèyàn mọ̀ sí Fèrè Jésù. Olú ìyá ìjọ wa wà ní Ṣúpárì. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń bọ̀, ó yọ ọ̀kadà lẹ gbé ni, bóyá mọ́tò lẹ gbé ni. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń bọ̀, tẹ́ ẹ bá ṣáà ti dákùn gbà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà Kúrẹ́ wọlé, ẹ̀yin tẹ́ ẹ gbà Bújá wọlé, ẹ̀yin tẹ́ ẹ gbà Kàrẹ́ wọlé, tẹ́ ẹ bá ti dákùn gbà, ẹnìkan máa gbé yín bọ̀ lọ́nà Ṣúpárì. Ẹ ti máa rí ìjọ yẹn láàárín méjì báyẹn. Ẹ ti máa rí bánà mi. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ gba Èkìtì wọlé, tẹ́ ẹ gba Ìsẹ̀ Èmùrè, tẹ́ ẹ gbà wọlé, ẹnìkan máa gbé yín bọ̀ bí ìgbà tẹ ń bọ̀ ní Àkùngbá. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé, ọjọ́ Monday bí wọ́n ti sọ ni mo máa ń rí yàn. Every Monday, arise O Lord, aago mẹ́sàn-án sí aago méjìlá, Àkùngbá àti Wòlíì ó máa ń ní agbára. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, àdúrà ló ń gbà agbára kọ o. Èmi dẹ̀ ń fọwọ́ sọ̀yà fún ọ pé Wòlíì Ọlọ́run sì wà, àwọn tí Olúwa wà pẹ̀lú sì wà, àwọn tí wọn dalẹ̀ májẹ̀mú sì wà. awon ti agbara olorun wa nu aye won si wa bo ti ma so fun gbogbo wa lori afefe yi awon kan wa to gun le se fun ki se pe papa awon elegan gbogbo oro lodo won ni lalai lalai elomi lalai lalai Thomas ni ko ti igbagbo ri mo joye Thomas eja jo pade Christi ni pade adura wa kokan ti mo so e to ba ti da first Sunday a ma ni pade adura kan talita kun mi o ma ni agbara every first Sunday be ni eyin omo olorun mo ki oku orire o atondi wow adura ti bere let quarter ko si ago to ba de ba adura ti bere a wa ni fasting and prayer 60 days lowo iseju iseju ladura lo fasting and prayer 60 days gbogbo mabeland lo ngba won to ba le gba funfun o le gba won to ba le gba pupa o le gba won to ba le gba biribiri o le gba mo sa gba biribiri 60 days o sugbon gbogbo mabeland lo ngba bayi adura de nlo ni wakati wakati beni loruko Jesu adara fun wa adara fun wa so gbogbo eyin omo olorun ojo ketala osu kokala 24 hours latago mefa moju ipade adura 24 hours quarterly program o ma waye ni ojo ketala osu kokala 24 hours ni gbogbo ibi to ba wa tan ba su oko ja headquarter lo ti ma waye loruko Jesu anu ma soro fun
3: amen
2: anu ma soro fun anu ma soro fun ojo ketala osu kokanla mo mi si e o ma ri anu gba ago mefa aro la ma bere si ago mefa aro ojo keji gbogbo program yin lo le ma ri wo ni Facebook Prophet AJ Adejumo o le ma ri wo live and direct won ma gbe eyin ara isua isua e pe mi bẹ́ẹ̀ so sọ gbogbo ibi tó bá wà ní environment yẹn wòlíì ọlọ́run bọ̀ lọ́dọ̀ yín ní 2021 open crusade mo máa wà ńbẹ ẹ̀yin ará ìṣùà ẹ máa múra sílẹ̀ mo kí yín kú oríire ẹ máa múra sílẹ̀ ó máa ní agbára mo gbàdúrà lórúkọ olúwa àánú máa yanjú ọ̀rọ̀ mo ní àánú máa yanjú ọrọ mo kí gbogbo ẹyin ará ìṣùà ẹ mọ fi ṣeré ẹ jáde agbára ọlọrun wà síbẹ ìwà láàyè ọlọrun wà síbẹ ẹ já pàdé kristi ó máa ní agbára ọkàn ẹ máa balẹ bí gbogbo ohun tí mo sọ ẹ tó o bá ní béèrè nọmbà tó lè pè mí sí mi fúnra mi ni màá gbé mọ tí pè báyìí o tó o bá pè báyìí mi ò ní gbé mọ bẹ dà mí láàmú mọ́dẹ̀ fáwọn ọmọ ẹni fún nǹkan mọ́ dà mí láàmú nọ́mbà yẹn kò pè mí sí 07-611-9572 bọ́lẹ̀ kan sí 07-611-9572 tó o bá pè yẹn tí n bá gbé pelé 08-56-46-22-11 ó gbàdúrà ó ní wáyé
3: asán
2: ó ní wáyé asán àánú máa sọ̀rọ̀ fún àánú máa sọ̀rọ̀ fún àánú máa sọ̀rọ̀ fún ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run jákèjádò àgbáyé mo kí yín o mo tún bá yín sọ̀rọ̀ lórí àkòrí ńlá yìí má bẹ̀rù o máa borí má bẹ̀rù o máa borí ẹnìkan ní bíborí o máa borí ogun ni má bẹ̀rù wàá borí ogun mo sọ ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kọ́kọ́ wonú ayé tá a bí ọ síná ó yẹ ayé ó lè yí ọ kọkọ ka Job kọkọ lọ ìwọ gan gbé bíbélì ẹ báyìí kò ka Job Job 5-6 Job 5-6-7
4: yes ìpọ́njú kò tilẹ̀ sí ní èrò pẹ̀ jáde wá
2: bí ìpọ́njú kò tilẹ̀.

0: Bíbélì wí pé a bí ènìyàn sínú ìpọ́njú. So gbogbo ọ̀fẹ́ lọ jìnà lórí ibẹ̀ yẹn. Torí mo ti ṣàlàyé ẹ̀ fún wa ngbà kan. Ó ti mọ̀ ilé ayé tá a wà yìí, ilé ayé ogun ni. Olúwa wá rán mi sí ọlọ́sẹ̀ yìí pé má bẹ̀rù o máa borí ogun. Má bẹ̀rù wà á borí ogun tán gbé tì ọ lọ́fíìsì. Má bẹ̀rù o máa borí ogun tán gbé tì ọ lé ọkọ yẹn. Má bẹ̀rù o máa borí ogun tán gbé tì ọ níbi tó ti fẹ́ ìyàwó yẹn. Má bẹ̀rù o máa borí ogun tí wọ́n gbé tì ọ. Má bẹ̀rù o máa borí ogun tó lórí ogun gbé tì ọ. Bẹ́ẹ̀ ni ìwọ ló mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú ẹ. Má bẹ̀rù o. Má bẹ̀rù ẹ̀rù lè máa bà ọ. Má bẹ̀rù ìwọ máa borí ogun. O máa borí ogun. Bẹ́ẹ̀ni ogun gbóná girigiri. Ìwé orin sí èsì sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìrànwọ́ wa ń bọ̀. Ẹ wo àwọn ọmọ Ísíráẹ̀lì. Ogun tó kọjá agbára wọn ó dìde sí wọn. So ìwọ kọ́ ni ogun yìí kọ́kọ́ máa dìde sí. Ìwọ kọ́ ni ayé kọ́kọ́ máa dà láàmú. Ìwọ kọ́ ni ayé kọ́kọ́ máa ni lára. Ṣùgbọ́n nígbà tí o bá ti nígbàgbọ́ pé wà á borí ogun, kò sí ni o máa borí ẹ̀. Ẹ gbọ́ mi o, mo máa ń sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn àìsàn tí ò tó nǹkan ló máa ń pa torí ìgbàgbọ́ ẹ̀. Tẹ́lòmíì bá ní sickness ìjọba ẹ̀ a ní a ogun tó gbé tì mí àìsàn yìí ṣé kò ní pa ń báyìí. Tó o bá nígbàgbọ́ bó o ṣe ń bẹnu pé kú sílẹ̀ yẹn o lè pa o. Èmi sọ fún ọ pé má bẹ̀rù o máa borí ogun. Ìwé Exodus 14 ẹ kà láti náà. Yes.
1: Ṣùgbọ́n àwọn ará Egypt lépa wọn.
0: Àwọn ará Egypt lépa àwọn ọmọ Israel.
1: Gbogbo ẹṣin àti kẹ̀kẹ́ Pharaoh.
0: Ṣé ń gbọ́ báyìí gbogbo ẹṣin hallelujah ńlá kan
2: o. Hallelujah.
0: Ẹni ń bọ ọjà báyìí ẹṣin mélòó ló sì ní. Gbogbo ẹṣin àti kẹ̀kẹ́ Pharaoh.
1: Àti àwọn ẹlẹ́ṣin rẹ̀.
0: Àti ṣé ń gbọ́ báyìí àti àwọn ẹlẹ́ṣin rẹ̀.
1: Àti àwọn ogun rẹ̀.
0: Hallelujah o.
2: Hallelujah.
0: Ẹ máa gbọ́ àwọn tó tẹ̀lé àwọn ọmọ Israel o. Má bẹ̀rù o máa borí ogun. Ogun tá gbé tì ẹ o máa borí ẹ. Àwọn kan wọ́n ti fèsì ogun ṣáájú. Bẹ́ẹ̀ ni ogun borí wọn. Ṣùgbọ́n màá sọ orísìí tógun fi borí wọn fún o. Ṣùgbọ́n ẹja kọ́kọ́ máa kà á lọ. Èmi fi ń dá olójú pé kó má bẹ̀rù ìwọ máa borí.
1: Àti àwọn ẹlẹ́ṣin rẹ̀ àti àwọn ogun rẹ̀.
0: Ṣé ẹ gbọ́ báyìí.
1: Ó sì lé wọn bá.
0: Kò kú ẹnìkan sílé. Hallelujah.
2: Hallelujah.
0: Bíbélì wí pé wọ́n lé wọn bá. Wọ́n lé wọn bá.
1: Wọ́n dúró lé ẹ̀bá òkun ní ìhà Abiha Hirotu.
0: Wọ́n àti ìbáwọ̀. Wọ́n àti ìbáwọ̀. Bíbélì ni wọ́n lé wọn bá. Wọ́n lé wọn bá. Yes.
1: Níwájú Bálsẹ́fóní. Nígbà tí Pharaoh sì ń súnmọ́ ìtòsí.
0: Nígbà tí Pharaoh ń súnmọ́ ìtòsí.
1: Àwọn ọmọ Ísíráẹ̀lì gbé ojú sókè.
0: Àwọn ọmọ Ísíráẹ̀lì gbé ojú sókè.
1: Kíyèsí. Àwọn ará Ejíptì ń bọ̀ lẹ́yìn wọn.
0: Ẹ̀rù.
1: Sì bá wọn gidigidi.
0: Hallelujah.
2: Hallelujah.
0: Má bẹ̀rù ìwọ máa borí ogun yìí. Má bẹ̀rù ó máa borí àìsàn yìí. Àìsàn yẹn ti ṣe àwọn kan rí. Wọ́n dẹ̀ borí ẹ̀. Àìsàn yẹn ti ṣe àwọn kan rí. Àìsàn dẹ̀ lọ. Àìsàn yẹn ti ṣe àwọn kan rí. Tó èmi bí ẹnìkan tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tó gun bá dìde ni ò ti ẹ̀ ń bẹ̀rù. Torí mo mọ̀ pé ó dìde sáwọn kan nínú Bíbélì. Wọ́n dẹ̀ borí. Ó dìde sáwọn kan nínú ayé tá a ń wò yìí. Wọ́n dẹ̀ borí. So kí ló mú wọn bẹ̀rù? Kí ló àfi tó o bá ń mọ ẹni tó yẹ kó o mọ̀ ló kù? Mo ń bọ̀ lórí ẹ̀. Kí ló mú wọn bẹ̀rù? Bíbélì wí pé ẹtún bẹ̀yẹn kà ẹ̀rù sì bá ẹtún kà.
1: Àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rù sì bà wọ́n gidigidi.

0: àwọn ọmọ Israẹli gbé wàhálà dé. Yes.
1: Àwọn ọmọ Israẹli sì kígbe pé Olúwa.
0: Hallelujah.
2: Hallelujah.
0: Àwọn ọmọ Israẹli wá bẹ̀rẹ̀ sí ń gbàdúrà ẹni fèdè fọ́ fèdè fọ̀. Ẹni swikintọ gbé wàhálà dé. Kẹ̀dẹ̀ máa wo. Àwọn pípù yóò dẹ̀ ní èmọ̀ àti pa wá tẹ́lẹ̀ o. Wọ́n kàn fi ìyá jẹ wá ni. Tá a bá mọ̀ ga àbá wulẹ̀ dúró síbẹ̀ yẹn. Ó bẹ́tà kí ìyá ẹ máa jẹ wájú pé kákàn fẹ̀mí ṣòfò báyìí. Kí gbogbo ẹ̀mí wa kan lọ. Ẹlòmíì ti ń tu ọmọ ẹ̀ lójú. Pé pẹ̀lẹ́ gbogbo wa báyìí bóyá ọ̀run láti jọ máa pàdé. Wọ́n ti ń wo kúlọ̀ kan báyìí. Wọ́n mọ̀ pé wọ́n lè borí láyé. Èmi fi ń dá olójú. Ìwọ náà ò mọ̀ pé o lè borí. Wọ́n bẹ̀rù ó máa borí sẹ́ẹ̀. Ó máa borí ogun yẹn. Èmi tí mo kéré yìí. Àìmeye ogun tọ́lọ́run ti gbé mi borí. Níwọ̀nba ọjọ́ orí mi. So nígbà míì tí ogun bá dìde inú mi àtúndùn pé ogun eléyìí á tún kún ogun tí màá jà. Dávidi wípé ogun eléyìí tún kún ogun tí mo tún jà nìyẹn. So ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run, kò sí ogun tó dìde sí ọ láyè àfi tó o bá mọ ẹni tó yẹ kó o mọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún ẹ lógun yẹn fi lè borí. Yes, ẹ kàrí rédi. Yes.
1: Wọ́n sì
0: wí fún Mọ́sẹ̀ pé
1: nítorí ìṣàkóso ní Íjíbítì kí ìwọ ṣe mú wa wá láti kú ní ijù.
0: Ṣé ń gbọ́ báyìí, wọ́n wá bẹ̀ ọmọ Ádámọ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí bílẹ̀ mu bọ̀dọ̀ ń bọ̀dá. Wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí bọ̀dá pé ìwà yóò da o.
1: Èṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀.
0: Kí ló dé jẹ́jẹ́ la dẹ̀ jókòó? Ọlọ́run ló mọ ohun burúkú tó ń gbọ́. Ọlọ́run ló mọ ohun tó ń bá ọ sọ̀rọ̀. Ọlọ́run ló mọ àwọn ọmọ bí ó ti rí ohun ìwọ̀n yìí. Àwọn ohun tó ń gbọ́ ohun yìí kàn kó wá sí wàhálà ni. Wọ́n á dẹ̀ ń sọ fún ọ pé máa stubborn. Ṣé o ti rí báyìí? Wú ẹ̀yìn báyìí ló wà lẹ́yìn wa ẹ̀. Kí ló wá wá sọ? Yes.
1: Mọ́sẹ̀ sì wí fáwọn ènìyàn náà pé.
0: Mọ́sẹ̀ wí fáwọn èèyàn náà pé.
1: Ẹ má bẹ̀rù.
0: Àborí ogun yìí, má bẹ̀rù. Ogun ilé ọkọ ló dé. Ẹlòmíì á pè báyìí. A ní dádì ogun yìí pọ̀. Ó da bẹ́ẹ̀ ni. Tó gun ò bá pọ̀ o. Ẹlòmíì wà. Ọlọ́run gan mọ̀ọ́mọ̀ọ́mọ̀ ni ó ń fèsì challenges. Kó lè sáré inú àdúrà. Bára bá ti tu ẹlòmíì jù kò ní mọ̀ kankan. Ẹlòmíì wà báyìí sìn. Ó di jó bá lálàkàlà kó tó gbàwé ọjọ́ kan. Bẹ́ẹ̀ ni ológun ṣe máa ń kẹ́ ẹlòmíì mọ́. Bí ò bá lálàkàlà báyìí kò ní gbàwé. Bọ̀ tó bá ti fi gilé mọ́jú bẹ́yẹn. Wà gbọ́ ta ni ó da 12 lónìí kí tó jẹun. So ogun nígbà míì ogun a máa mú iye èèyàn sí. Bẹ́ẹ̀ ni ogun a máa mú iye èèyàn sí. Ẹgbọ́ o Yorùbá máa ń pòwe kan. Ìyá a máa mú èèyàn gbọ́n. Owó a máa mú èèyàn rorí. Ìyá a máa mú èèyàn gbọ́n. Owó a máa mú èèyàn rorí. Hallelujah. Now nígbà tí ogun yẹn ká wọn mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ búkúbúkú sí Mọ́sẹ̀ pé o kàn fẹ́ waste wa dànù. O kàn fẹ́ pa wá dànù sínú aginjù. Yes, Mọ́sẹ̀ wípé ẹ mọ́ bẹ̀rù.
1: Nítorí àwọn ará Íjíbítì sí àyè rí
0: lò ní. Ẹ wo àti gbogbo nǹkan tẹ́ ń wò tó ń bọ̀ lẹ́yìn. Yes.
1: Kì yóò sì tún rí wọn mọ́ láéláé.
0: Ọwọ́ náà ò ní rogun ìmọ̀ láéláé. Mo ní ò ní rogun ìmọ̀ láéláé. Ohun tó dé mi lójú ni. Ebo wọn kọ nu Báìbù tiẹ̀ náà. Ebi wọn náà ń kàánú níbẹ̀.
1: Ìjọ tí Olúwa yóò jà fún yín.
0: Olúwa yóò jà fún yín.
1: Bí
0: ìpanu yín mọ̀ olúwa máa jà fún wa. Àwọn tó ń wò yìí àti farao àtọ̀gá àti everybody ò ní gbúrò wọn mọ́. Gbọ́ ẹnìkan fọwọ́ sọ̀yà pò ń nágbára. Ẹnìkan fọwọ́ sọ̀yà pò ń mọléyà. Ẹnìkan fọwọ́ sọ̀yà pò ń lè rìn báyé ẹ̀jẹ̀. Àwọn kan wà. Mo sọ set of people tó wà nínú open crusade tán máa ń gbógun tìyàn. Àwọn kan wà. Kò síbi tán lè yálé dé láti báyé èèyàn jẹ. Mi ò fẹ́ mọ bá ṣe wà. Mi ò fẹ́ mọ rìn tán lè rìn. Mi ò fẹ́ mọ bí tán lè yà. Ohun tẹ́mi pa láṣẹ gẹ́gẹ́ bí wòlíì ni pé ó máa borí wọn
2: sẹ̀.
0: Bí àwọn ọmọ Ísíráẹ̀lì bá borí farao àti kẹ̀kẹ́ àtẹ̀sí ẹ̀ bá ṣe pọ̀ tó ìwọ náà máa borí
2: wọn.
0: Bẹ́ẹ̀ ni Mọ́sẹ̀ wípé ẹ pa ẹnu yín mọ́. A máa win. Ẹ tún wo ẹnìkan nínú bíbélì tó náà tó borí ogun. Òun ni àwọn méjì péré. Ó ní kẹ́gá mo lè pé torí ọmọ tó tẹ̀lé ò tí ẹ mọ kankan. Bó ti wù á pọ̀ tó òun dẹ̀ borí ogun. Ẹja wo inú bíbélì. Ẹ wo ó ní bí ti pé ò mọ nǹkan tó ń lọ ni. Tó o bá rí nǹkan tó ń lọ wàá mọ̀ pé ogun to nwo yi ogun ti mo ma abori ni be ni awon to yi mi kapo e ja wo awon oba 616 awon oba ori kefa ese kerin di logun yes
1: ati iranse eni olorun na si dide ni kutukutu
0: awon hallelujah la kan
2: hallelujah
0: omo to wa pelu elisha o dide kutukutu yes
1: o si jade lo ogun yi ilu na ka
0: hallelujah o
2: hallelujah
0: e be elisha ti so bo ti so kan olorun fun awon eyan pe ba eluwa wi won fe gbo won fe gbo won wa wo pe on ta ma se ni pa ma dide ogun si won ta lo n tu asiri ta lo n so ran bayi ta lo n se bayi ibi ti elisha sun si jeje omo leyin e tojo sun bo iyen fe lo to on wo pe se mo wa nbe asa ni nkan to lo ji se lo bo n se ni ko n jade bayi to yoju loju window bayi to si lori awon ogun oga wala ti de o lo ku abarabo ge ni eru bi o ba yen lo ja ko fi lo late yen lo fi lo ji elisha pe sa mo de so fun yin o pe awon iran te so won yen ma si so wala ti de wa yi o o lo de le yi o te ba ri AK-47 tan na se nu le kun o to 200 elisha wi pe yes
1: ogun yi ilu na ka
0: ogun yi ilu na ka
1: asese ati keke iranse re si wi fun pe
0: ye
1: ye baba mi
0: baba mi
1: awa o ti se
0: wahala ti de sa
1: o si down wi pe
0: o down pe
1: ma beru
0: ma beru
1: nitori awon ti o wa pelu wa
0: hallelujah
2: hallelujah
0: so awon to wo won yes
1: ju awon ti o wa pelu won lo
0: awon to wo won kekere ni won se le to 10,000 ni omo leyin e kan kokon wo pe oga e a kan mo lu awon egboya kan to le pa yan kia pe e jo tan ba ti e je 200 tan ba ti e jo 100 kan ti e je 50 melo ni awa ibe mi ati la jo wa nbi ani adada ibo lasan debi ta mo de ake ani lebe debi ta mo ni kankan bo so fun yin pe wahala ti de kankan rora mo ja mo toro deri je se wa ka de kade se kini pe eyin so pe mi pe ka mo beru pe ogun ni mo le kogun on si ogun on da bayi yes kile elisha so
1: elisha si gbadura
0: elisha gbadura o wi pe
1: oluwa
0: oluwa
1: mi be o
0: emi be o
1: dale oju
0: elisha wa ni mo leyin gbogbo alaye ti mo ti se ni o won le ko gbogbo e se on to so fe elisha le ni so e mo omo to sumo woli ni pe oga e ku olori e bi amọ
1: ke na kun fun ese
0: ati abori o
1: ma
0: mi iwo ni o le kun bayi elisha ni mo ti si le kun igboya yen wa de hallelujah
2: hallelujah
0: nkan meta lo ma mu ebori ogun je ba tu o ma ja ladura to ba ti ja ladura kon abori oto ni kiran ni jesus to ba ka ni jesus to te ba ni akori gele ga ki lo ngba o le ru go wi to ba ka nkan ni yen to gbadua won le gori eyan o to ba ni jesus oro e ma da bi gba ti won sogun isoye fomo ni ti o kawe an ton ma sogun isoye je a fail you to ba ni jesus to ja ladura number 3 o gbogbo ni gbagbo igbagbo yen mo fe so meji papo wa de to ni gboya be ni igbagbo ati gboya to ba ti ni won le gori e o to ra isan ti o to isan gangan wọ́n lè gbé kọ lù ọkọ rẹ ní tèmi ò ní ọkú báyìí lórúkọ jésù olúwa máa jà fún ọlá
2: jésù
0: wàá dẹ̀dín ńlá nọ́mbà mi ni 07-611-9572 gbọ́lẹ̀ kan sí 07-611-9572 tó o bá pè yẹn tí n bá gbé pelé 08-56-46-2211 àṣeyọrí jẹ́ tiẹ̀ ó máa borí ogun jésù olúwa wa.

0: pàdé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kanlẹ̀ dò bẹ́ẹ̀ lọ sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fira ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kà sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ pé tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wà
1: iléeṣẹ́ bàbá kẹrẹ wà aka stand action kòbókò wà níwájú continental guest house nílùú àkúrẹ́ telephone 081-6412-2777
0: bàbá kẹrẹ wà wà pé mi dé bẹ́
2: mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà orúkọ tí èmi ni babangana tí gbogbo ayé a máa pè ní baba kerewa aláṣẹ àti olùdarí stand action kòbókò èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kàn sí mi
1: ní iwájú continental guest house nepa nílùú àkúrẹ́
2: phone number mi 08164122777
3: kí là mọ̀ sí stand action kòbókò àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní stand action kòbókò a ní ní olómi a ní oní pọ́dà ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò kí ẹ ṣe ara rẹ kó lè máa gbéra àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ irú nǹkan báyìí kò da ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni torí rẹ̀ la ṣe mú egbòogi stand action kòbókò wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n ọlọ́mọkùnrin fẹ́ kó gbìyànjú kó wá bá mi egun jẹ egun òòṣà jẹ òòṣà oògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe bóyá ọmọ 40 ọdún ni ẹni 50 ọdún ni ẹni 100 ọdún ni ẹni torí pé ẹ ṣe ara rẹ ò gbéra dáadáa àgbòrò ò lè kàn bí àgbò àbí ẹ ṣe ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gula.
1: Mo wà níwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777
3: tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà oríkèríkè ara ń rọ ni ara ń jẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó má fi dágúnlá bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn-ún ẹ̀mẹfà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tí bàbá rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ má fi dágúnlá gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀ tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọ́ ọ́tì sínú irú nǹkan báyìí yóò da kàn sí mi
1: ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777
3: àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
1: kàn sí mi ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
4: jona se wipe mo le ni ipin se ninu ile ise Dangote Petroleum Refinery
5: be ni ti re ni IPO na ti si
4: sugbon mi lo ni mo le ra nitori gbogbo oro IPO yi dabi eni pe
5: ipin kan je 525 naira o si le bere pelu ipin mewa iyen je 5250 naira pele
4: se lo ton mo ni mo se le se iforuko sile
5: o le se iforuko sile nipasẹ awon asoju gbigbo owo ti sec fowo si pelu awon banki to kopa awon ile ise fintech awon stock brokers ati awon onomi ti afowo si te BVN re sile lati jeri si idanimo re yan iye ipin ti o fe sanwo na ati pe wa gba mi dani loju pe won ti fi oruko re sile
6: se abe o si ipo.dangote.com lati mo bi ati bi ti o ti le se iforuko sile ipo fun awon eniyan ti re ni laipin jowo ka mo ilana ati ofin to diro mo to fe la ti o ba nse yemeji ba ile ise to mo nipa se soro awon stock broker ati olubaninimoran nipa isuna owo fun itonisona
7: Live it, live it, waffle walker.
8: ADABA
7: 89 Adaba.
8: Ọjà ọdún ti dé, àdàbà gbèdé, fún ilé-iṣẹ́, fún oníṣòwò, ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ́.
9: Ẹ̀yin èèyàn wa, a kì í káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí. Ó yá ẹ máa bá wa ká lọ.
8: Àsìkò yìí la ó fi mọ̀ sẹ́, ọjà tuntun tá ilé fẹ́ gbà.
9: Ilé ìtajà ìyá Chika lọ́jọ́kọjọ́ ni wọ́n ń bọ́ lọ́mọ yọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọ jò. Ẹyin tẹ́ ẹ ti di wọ́n disẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o. Àgbọ̀n ìyá, àgbọ̀n ọmọ o. Gbogbo aláboyún àtẹ̀yìn tẹ́yẹsẹ̀ bímọ ìkókó. Ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ nílò pé sí. Kílẹ̀ fẹ́ rà kílẹ̀ fẹ́ lò fọmọ ìkókó. Kò séyìí tí ìyá Chika ò ní. Gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí tararọ̀mí Lákùrẹ́ ní number 1 Ararọ̀mí Junction. Aṣọ ọmọ lẹfẹ́ ni, bàtà ọmọ lẹfẹ́ ni, ṣọ́ọ̀ lẹfẹ́ ni, kẹ̀kẹ́ ọmọdé ni, bíbí carrier, bíbí worker, àtàwọn ìpara ọmọ, amára ọmọ jọ̀lọ̀, fìdí bọ́tù tó fi dórí ṣíbí, wọ́mà, flask, gbogbo ohun tí ó bá kọ fún yín lọ sí pitu, níyà Chika máa bá yín pèsè. Ẹ̀yin alára tó ta nǹkan ọmọ Lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika, ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o, ní Dọ̀rẹ̀, ní Kàrẹ́, Lóńdó, Ládó, Lọ́rẹ̀, lókètì pupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi. Ẹ̀dínwó nìyá Chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀. Pabambari wa ni ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí. Ìyá Chika tún gbé tuntun dé o. Wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò. Lájà kejì orílẹ̀ ìtajà ìyá Chika ló kún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé ajẹmọmọdún ajẹmọmọdàgbà. Cerelac lónírọ̀rọ̀ Nan tàbí SF Gold gbogbo ẹ̀ ló wà. Tọ́jú ọmọ ẹ kínú ẹ̀ ó dùn torí ọmọ ẹni lọ̀la ẹni. Ìyá Chika wà fún yín ní gbogbo ìgbà. Pàápàá fẹ́yìn alára tó ta ọjà wọ̀nyí. Wọ́n tún ti ṣètò ẹ̀bùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn. Pópónà tíjọba ń ṣe lọ́wọ́ lọ́ba Adéṣidà Road kò lè dì yín wọ́ láti wọ ọ̀dọ̀ ìyá Chika torí oríta Ararọ̀mí gangan ní number 1 ló wà. Kò síbi tẹ́ ò lè gbà débẹ̀. Ẹ máa bọ̀. Iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dì yín lọ́wọ́ o. Ẹ wọlé kanlẹ̀ ní number 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta Ararọ̀mí Àkúrẹ́. Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá Chika rẹ o 08036258239 ẹ ṣe a ó máa retí yín.
10: Orí ètò ọjọ́ ọdún náà ni a ti wà ní Somat Instruments tó wà ní Hospital Road ẹni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center ìlú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ o.
11: Ẹ káàbọ̀ lótú. Somat Instruments and Company wà ní number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, hospital furniture. A Somat Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò da ẹmu wa à ń ṣe ní iléeṣẹ́
10: ìfúnpá
11: à ń ṣe ní iléeṣẹ́ Somat Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò, tẹ bá lélẹ̀ tí ò da ẹmu wá sí iléeṣẹ́ wa a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ ò gbogbo nǹkan tẹ bá fẹ́ rà. Tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpá yín ní owó tí ò gara tí owó tí ò gunpá ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọrú ilé ìtàn lè máa lò ẹ wá sí iléeṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806508-5272. Lẹ́ẹ̀kan sí 0806508-5272. Ẹ pè wá ni outside Ondo State ni outside Akure te ba fe ra a le se we bill si yin ko di dodan pe e wa to ba lele te fe ra sa pe wa e ba wa soro a le to yin sona bi e se ma rin
10: e ba so address yin eleko
11: ile ise wa wa ni Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane te ba ti de Hospital Lane ti rile gagara to koju si Hospital Lane ti won kan ni Green Roof ile kan ni awa ati Mastermind Pharmacy jo nlo 0806508 5272.
10: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà ní Adé Souvenir Homes tó wà ní number 192 Arakale Road ní ìtòsí Tipa Garage Junction nílùú Àkúrẹ́. Ó dàbí kòkòrò bẹ́ẹ̀ bá àwọn customers wá sọ lásìkò yìí. Ẹkúṣẹ́ ní Adé lo.
12: Yes, I am.
10: Kí ló yẹ fáwọn customers yìí lásìkò yìí?
12: Ẹ wo, ẹ̀yin customer mi mo ní kí ẹ lọ fọkàn balẹ̀. Mo sọ fún yín pé tẹ bá fẹ́ ṣe patí ni, okú àgbà ni, ìsọmọ olórúkọ ni, ìṣílé ni, láyọ̀láyọ̀ ni. Gbogbo nǹkan patí ẹ̀bùn lóríṣiríṣi là ń tà nílé iṣẹ́ Adult Souvenir Home. Ẹ wo, kò sí iye tẹ mú gédé iṣẹ́ Adult Souvenir Home tẹ́ ẹ̀ ní rí ẹ̀bùn ra o. Kò sí nǹkan ọ̀hún tó ń pín lójú agbe tẹ́ iná ò lè rí pé a ní tó wà lóríṣiríṣi, a ní trace lóríṣiríṣi, a ní pen lóríṣiríṣi, a ní oríṣiríṣi ọ̀wọ́ bọ́tù salárànbarà, a ní iron, a ní blender. Kò sí iyọ̀ ọ̀hún tẹ kó lè ṣe Adult Souvenir Home. Tí ẹ ní bá ń bí kò sí iyọ̀ ọ̀hún tẹ̀ lè fi rajà. Ó ṣe price là ń tà. Èmi ò kí ń tẹ iyọ̀ ọ̀hún. Gbogbo àwọn customer mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó ṣe prices là ń tà. Tẹ́ ẹ bá fẹ́ ra yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀. Ilé iṣẹ́ Adult Souvenir Home ni kẹ́ máa bọ̀. Price tá máa fọ́ ọtọ́ ń tutà. Òun ò la máa fẹ́ iná tẹ́lẹ̀ fi ṣe pàtì. Mo sọ fún yín pé oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. I have 300 plus different items. Nínú 300 plus yẹn gan, kò sí kẹ́ máa rí nǹkan mú bí. Kò sí. Ẹ wá sí pèrò ni o. Ẹ pa 1000 capacity ní ọ̀lù yín ni. A tó gbangba sùn lọ yẹ. Ẹ gba fíìdì mi, ẹ gba fíìdì lọ, ẹ fẹ́ gbogbo wọn general souvenir and àtúgbangba ṣùgbọ́n rẹ. Gbogbo àwọn kọ́sọ́mà wa tó ń bá wa dòrò pọ̀ gan mọ̀ pé yes, iléeṣẹ́ Adé Souvenir Home kì ń bá tí àdẹ̀ kì ń disappoint. Tẹ́ ẹ bá débí lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n ẹ máa rí kó. A wà ní ìlú Àkúrẹ́ ní 192 opposite Tipa Garage. Ní ìlú Àkúrẹ́ ní Àràkalẹ̀. A dẹ̀ ní branch náà ní Ondo Town. A ti wà ní 117 Òkè Lisa opposite AUD Primary School. Tẹ bá dé AUD Primary School, adójúkọ ẹ̀ báyìí nílùú Ondo.
10: Ẹ bá sọ phone number sí àwọn èèyàn máa pè yín sí báyìí.
12: Phone number wa ni 07031031602. Ẹ yẹ kí n tún tun múlẹ̀ kan sí 07031031602. Fún àwọn ọlọ́mọge ìgbàlódé, àǹtẹ̀bù ìgbàlódé, aesthetic pleasing item, we have trendy beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adele Souvenir Home.
9: Akinyo, ẹ káàbọ̀ sílé iṣẹ́ Jauni tó wà ní nọmba 57 Ọba Òṣùpá Road ní Hospital Road nílùú Àkúrẹ́. Bẹ́ẹ̀ ti mọ ilé iṣẹ́ Jauni fún ọjà tó quality tó dẹ̀ ní ẹ̀dínwó tó rọrùn jùlọ. Fún àwọn rugs lóríṣiríṣi quality rugs ní o, Shadi Center rugs lóríṣiríṣi patterns, Nobel Center rugs, window blind, Venetian blind, plastic chairs and tables, stone decks and chairs. Àwọn àga ìkọ̀wé fáwọn ọmọ ilé ìwé tí wọ́n fẹ́ ka àkàyege. Ṣe rí àwọn student chairs and desks wọ̀nyí láti factory wa ni o. Ẹ̀yin tó ti kọ́ ilé ìwé yín tán, ẹ̀ẹ́tẹ́ ò fẹ́ kí àwọn òbí kí wọ́n dààmú kí ọmọ ṣe wàhálà ń kó àga kiri. Ẹ wá fẹ́ kó àga àti desk sí gbogbo yàrá ìkẹ́kọ̀ọ́ tó wà nílé ìwé yẹn. Ẹ wá bá yín supply ẹ̀ to any length. Kò sí iye tẹ́ ẹ fẹ́ tẹ́ ò ní bá ń bẹ̀. Àwọn security and metal doors fẹ́yìn tẹ́ fẹ́ kó sí ilé yín. Design footmats lóríṣiríṣi, àwọn office furniture títí dórí àwọn cabinet, àwọn banquet chairs and banquet tables. Fẹ́yìn olóòtẹ́ẹ̀lì event centers gbogbo tàbẹ́yìn tó jẹ́ wípé ẹ rí àyè tẹ́ ẹ lè kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tẹ ti ṣe àwọn àyè kan sọ́tọ̀ sílé ìjọsìn yín ni, ṣọ́fíìsì yín ni, sílé ìwé yín ni, tẹ fẹ́ kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tí wọ́n nílò lọ́fíìsì yìí, Jauni ni kẹ́ ẹ kàn sí. Torí kò sí ká lọ kábọ̀ lọ́rọ̀ tiwọn o. Ẹ̀yin tẹ bá wá débẹ̀ tẹ ò bá bá nínú àwọn products tá a dárúkọ wọ̀nyí àtàwọn materials wọ̀nyí, a jẹ́ wípé factory kankan ò tí ì ṣe jáde ni. Wọ́n kalẹ̀ sí number 57 Ọba Òṣùpá Road tí wọ́n ń pè ní Hospital Road nílùú Àkúrẹ́. Ẹ kàn sí wọn. Ẹ tún lè máa pè wọ́n sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
13: 08153537777. 77 tàbí 0703912-6963. Lẹ́ẹ̀kan sí 081-535-3777 tàbí 070-3912-6963. Orí ètò ọjà ọdún náà láwà báyìí àti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní òye mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní bàbá òkè ogun.
14: Akin Atọ́kùn àjíǹde ara ó máa jẹ́ o lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwò pọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Aba Mixtur. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Aba Mixtur. Àwọn bàbá wa láyé àtijọ́ wọn a máa jẹ nǹkan lóríṣiríṣi, wọn á ṣe wàhálà láàárọ̀, wọn ó ṣe wàhálà lálẹ́, ṣùgbọ́n tí wọ́n bá délé wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbe lura ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò, egbòogi yìí náà láwá papọ̀ ta sọ di 24/7 Aba Mixtur. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú, ewé àtegbò la papọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa ro òun ni, ẹlòmíì bá ṣe wàhálà díẹ̀ báyìí á rí pò ti rẹ̀ hun, ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú ilé iṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ rò lóbìnrin mi tọ́jú pé báyà ń gbà tí ọfẹ́ ṣe nǹkan àláàdà rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù, ṣe ni wọ́n máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ ló ní bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe, ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 Aba Mixtur yìí nínú ilé lágbára Ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bá a bá jí láàárọ̀ náà ká tó sun kóhun nínú kinní wa ká kọ́kọ́ mu omi láàárọ̀ ká wá gbé egbòogi 24/7 Aba Mixtur yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi la máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó sì jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 Aba Mixtur wa yìí Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pèsè. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o, àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Aba Mixtur yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 Aba Mixtur wọ́n pín nọ́mbà yìí 091-60-62-52-53.
15: Kéèkù ilé ogbó kó sọ fún Toko wípé Christmas sales ti bẹ̀rẹ̀ ní Yogni Shoes and Boutique. Ẹ̀yin tẹ́ fẹ́ quality wears and shoes, àsìkò yìí lẹ máa ríra lẹ́dínwó torí ọdún la fi ṣe. Àwọn aṣọ lóríṣiríṣi, Turkish shoes, Turkish trousers to grade, Italian shoes, Italian trousers, Spanish shoes and trousers, lẹ́fẹ́ ni men's wears, ladies wears. Ẹ wá fi àsìkò ọjà ọdún Christmas and New Year yìí jàǹfààní ẹ̀ lẹ́dínwó. Gbogbo paramilitary accessories lọ́dọ̀ Yogni ló bá quality dé. Soldiers boots, police boots, military belts tàbí beret lóríṣiríṣi. Gbogbo private security companies tó ń fi accessories ẹ máa bọ̀. Ẹ̀yin gbajúmọ̀ sọ̀mọ̀rí ìlú tó jẹ́ wípé ẹ ò kì í fẹ́ go less, tẹ́ gbàgbọ́ nínú wípé ìrínisí nìsọ̀ni lọ́jọ́. The way you dress, you will be addressed. Ẹ máa lọ sí Yogni Shoes and Boutique. Ẹ lo opportunity Christmas sales yìí kẹ fi kó gbogbo ìfàyí kúrò lẹ̀. Ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra cap tàbí belt fọmọ yín lásìkò ọdún yìí, ẹ bọ̀ ní Yogni. Quality wristwatches to jerry gold tabi leather to joju. Yogni Shoe and Boutique kalẹ̀ sí number 85 idojukọ Akure City Hall, number 85 idojukọ Akure City Hall, Obadeshida Road, Akure. Bákan náà ni wọ́n wá òṣìṣẹ́ wò, wọ́n wá òṣìṣẹ́ àti àwọn ọmọṣẹ́, àwọn staff tí yóò bá wọn ṣiṣẹ́ àti àwọn ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ ní factory. Telephone 080-345-20455, 080-345-20455 àti 080-32-297823. Christmas sales ọjà ọdún ní Yogni Shoes and Boutique. Ó ti bẹ̀rẹ̀.
10: Ètò ọjà ọdún fọ́dún 2026 náà ni ẹ á ti wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbó báyìí tó wà ní Democracy Park ní Ìsọlọ Junction nílùú Àkúrẹ́. Ayọ̀ máa kú iṣẹ́ Fẹ́mi Alágbó.
16: Ẹ ṣe olótú ó má kẹ́kẹ́ mẹ́ta wa tún rí yín lọ́dún ìyá káàkiri ilé ọdún tó ń bọ̀.
10: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ilé iṣẹ́ yìí náà ó ń dẹ̀ ń gbòòrò sí náà. a kile tun ni fun awon eyan wa lasiko yi
16: nkan ta ni fun won po pe olodun tin gba won fe mi sise tipe pe te ba tun wa bi wo to ti wa ri olodun yo ma gbo mi sise fun awon eyan lo tin dupe lo fe ma lagbo pe agboto fun won o pa o lara mu alaga won bi to pe o wo ojo olodun fun mo atokun na o to wo ojo olodun fun gugu awon lo wa bi o
10: atokun ya to bi lo wo ojo olodun fun mo amaro ko ka o bi lara ju okunrin lo
16: ara o ka kun na lara o tori pe igba mi o problem le wa lara okunrin se je ti se ki so obin kan lo ma wa ta ba de ti treat won olodun de ma gbowo mi sise fun won in fact inu won du ni mo sha le ma dupe lo olodun emi ko lo se awako ni awako
10: owo yin se ni
16: lati se fun won be ko se ri ni e ma de sun ya ma bo ile se fe ma lagbo olodun gbowo fe ma lagbo sise gan o fa fayin wo to mo bi ti ile se wa wa o wa ni solo junction ni egbe democracy pa mo sha bere pe fe ba lodun fe ma lagbo lo o ma mu ododo mi
10: a ri pe oro ina awon bi ina ni lati so si e ku se o ile se fe ma lagbo
17: yes e ku dede ro iyawo fe ma lagbo lo so ti office wa ni isolo junction legbe democracy park iyawo bi ti o romo bi ko ma bo yin ile se wa o a fun won ni ogun to gbe won de ma ri omo gbejo ko to di odun to nbo
10: e ba so address ati phone number tawe ma pe yin sile kan si
16: phone number wa ni 0706532 6843 office wa wa ni solo junction legbe democracy park ibelawa 0706532 6843
10: ori eto ojojun na la wa ati wa ni ile ise ts furniture to wa de dudu yemi lane eni oyimeku road nilu akure e ku se di ts furniture
18: e se atokun ile ise wa ni ts furniture nigeria limited ta wa ni number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School awa na la wa ni waju works tele tele o ṣugbọn lese wa ti fi kan le si number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School nibi ta ti se orisirisi aga orisirisi bed orisirisi chair dining table ni o dining chair ni o kitchen cabinet ni o wardrobe ninu yara re ni o eyi to je ti Nigeria wa nbe eyi to je toko ku wa nbe iwo na to je pe boya Olorun ti saanu re pari ile re o fe se furniture gbogbo mu ile re latoke dele ko wa sori ero bani soro 08034708872 tabi 091672398080 08034708872 ilese ts furniture nigeria limited lati fi gidara orisirisi awon orisirisi chiare eleyi ti nigeria ni awon eleyi to ke okun ni ba ti won ba dele ise wa ti won ba wa wo o ri pe orisirisi nkan lati fi gidara ti bi bayi eyi te ba wa raja losu to koja eyi te ba wa raja nigba to sun ti bere na gbogbo yin na lati ki o bo ba kole ayo te ko wa ilese ts Sponsor Nigeria Limited tawa number 2 dubi yemi lane opposite Oyemekun Grammar School tawa se gba office ti eni o fe se furnish office re pele se ts furniture awa bo dara ti le se re to je pe nkan customer mi le ba wo be won ma pe eh o gbe nkan gidi joko leyi to si je pe owo owo gara a ni fowo na a ni fowo ni olara boya wo ti e tin lo chair kan ninu ile re o wa ri pe chair yen ogun omo abo ti gbe die ni gbe wa sodo wa awa bo so di titun bọlọ si fa fowo kun ni to ba yi ta ti se kale ko se yi ti o ro wa lorun ni ile ise ts furniture awa me lo wa ni waju works tele tele o sugbon ati ka fi di kale si number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School 08034708872 08034708872 ọpọlọpọ ọdun la se laye o a ni fọdun eleyi se ati mo e se pupọ
19: ta ba n sọrọ nipa awọn to n ṣeto irin ajo lọ soke okun America, Canada, European countries a le fọwọ rọ Evershine Films and Travels Nigeria Limited a le fọwọ rọ wọn sẹyin ati o gbagba sun lọyẹ o ti le ni ogun ọdun ta ti n kó àwọn èèyàn lọ sókè òkun tí kò bu wa lọ́wọ́ a n kó wọn lọ láti ṣiṣẹ́ a n kó wọn lọ láti kàwé a n kó wọn lọ láti lọ gbafẹ́ kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́rọ́ wa sẹ́yìn. Àárín òbí la ti ń yọ ìfín. Ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́. A bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí Amẹ́ríkà. Ó wà ní nọmba 280 Ondo Road, opposite First Mulak Hotel, Isikan, Lakunrẹ, Ondo State, Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ. A ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ. UK ńkọ́ ẹ má jẹ́ kán tàn yín jẹ́ o. Ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn ilé-iṣẹ́ yìí. Ilé-iṣẹ́ yìí ti wà tipẹ́. Ọlọ́run dẹ̀ dúró ti wá. Ilé-iṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ ẹ̀gàn àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan. Ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
20: Ẹ pé ilé-iṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 09036964322. Lẹ́ẹ̀kan sí 09036964322.
10: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú. A ti wà ní Eze Dog Food báyìí. A tó wà ní Onyarugule Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
21: Ẹ ṣe olótú Adẹ̀kúnmọ̀ ọdún. Láti iléeṣẹ́ Eze Dog Food Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fún ọmọ Onyarugule Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń kí ọgbẹ́yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣe o. Bàárọ̀wọ̀ yín o. Àwọn product wa la tún gbé dé o. Eze Dog Pounded Yam Flour. Iyán funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ. A tún ní Eze Dog Coco Yam Flour náà. Tún wà tá ń pè ní Manimag. Manimag ara iléeṣẹ́ Eze Dog Food Limited náà ni. A tún ní Eze Dog Yellow Yam Powder fún iyán ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Eze Dog Pap Plus Flour. Pap Plus Flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Eze Dog Gbanunu. Gbanunu ní ìyẹ̀fun. A ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà. A ní soya milk náà tá a ti ṣe lára ọ̀tọ̀ náà tá a lè máa mu, tá a lè fi mu tíì, tá a lè fi mu àwọn ògìtá ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kọ́ náà fi ṣe irú náà irú gbígbẹ. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. A ṣe ilá tá a ti gbẹ náà. Ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. Irú wà. A ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú. A dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup. A ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger, garlic, turmeric, fenugreek, fennel, gbogbo ẹ̀ la ní ní ilé-iṣẹ́ wa cinnamon. A ṣe oúnjẹ o. Ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ sísè là ń tà rárá o. Oúnjẹ tá ti ṣe sí ìyẹ̀fun tẹ́ ẹ wá lọ sí parí nílé yín. Òun la ń ṣe níléeṣẹ́ Eze Dog Foods Limited. A tún máa ṣe cargo náà. Tẹ́ a fẹ́ sẹ́ndì àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín sáwọn èèyàn yín. À ń sẹ́ndì aṣọ, àbáyọ̀n sẹ́ndì aṣọ, àbáyọ̀n sẹ́ndì oúnjẹ, bó ṣe bàtà ni, bó ṣe ọṣẹ ni, epo. A máa ń gbé iṣu gan, iṣu tútù tún ọ̀tí sè rárá. A máa ń gbé lọ Canada, US, UK kan sí wa ní iléeṣẹ́ wa, iléeṣẹ́ Eze Dog Foods Limited. Bákan náà, a tún ṣe àwọn ohun mímu náà ní iléeṣẹ́ wa, Eze Dog Zobo. Kò dẹ̀ kí máa ń bàjẹ́ o, fún patí yín, a bá yín brand ẹ̀, a kọ orúkọ yín sí, a lè fi picture yín sí. Àti Tiger Nuts yín náà, a lè bá yín ṣe, ká bá yín forúkọ yín sí. Bẹ́ẹ̀ ni àná wà o, àwọn oúnjẹ. A ní ètò kéré jù lọ́dọ̀ wa ní 700 naira. Fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí, gàrí ni, fùfú ni, kúkúrú ni, gbogbo ẹ̀ là ń ṣe ní iléeṣẹ́ wa. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà, ó wà náà ti ṣe sí gbẹrẹfun. Àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa, bóyá wọ́n ní iléeṣẹ́, ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn, wọ́n lè kọ̀ sí wa. Nílé ṣe Eze Dog Foods Limited. Kà kán pátá pẹ̀lú wọn ká bá wọn máa ṣe ní báàgì báàgì kán lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn kán bá ṣe fẹ́. Kán bá lè fẹ́ ka brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà a lè bá wọn ṣe náà. Ṣùgbọ́n yọ àsọyé papọ̀ ó wà fún yẹn tá máa fún ìbọn kọdíṣọ̀ yẹn náà kò gara. Nọ́mbà wa ni 08035383997 08035383997 èkejì ni 08035780726.
10: Orí ètò ọjọ́ ọdún náà la ṣe wà. A ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ni ifegbekegbe AU's hotel Nilesha Road nilu Akure. Eti mo won si plumbing materials ko si nkan to ni se pelu plumbing materials ti won o ni nbe e ku share Samches Ventures
0: e ka bo lotu Ilese Samches Ventures lawayo
10: e pele o
0: e se o gan sa gaga bi awon eyan se mo wa pe a ni se meji tan se Samches Ventures plumbing materials nkan la wa nta Ilese ti wa anything to mi ba tin gba nu e koja o le ma ba Ilese Samches Ventures and bi water heater water tank water pipe water closet water pump alorisisi door German door anything England door anything Nigeria me ani bulletproof door ki tu wa se re nikan o alawo jacuzzi nla nla to gba eyan meji meta te pe oko ati yawo a ma sere nu jacuzzi ta ba ti na ba ti church de lojo Sunday wa fi yen relax Ilese Samches Ventures let ma ri Ilese wa let ma ri popping machine to epo automatic ni to nba to nu bo oyin abi ko ga a stop fun ra to ba ti a to nba ti de a to pick fun ra Ilese Samches Ventures ko se anything industrial material te ba ni te ni ba Ilese ti wa anta nuisance adenta repairs ti awon yan ba fe ko bi hotel abi awon to se warehouse ko ma bo lodo ti wa ata fun oni price ti o ti e gararara e ton ta le ko ton ta ni badan Ilese Samches Ventures n ta fa awon eyan eyan ba raja lodo ti wa to ba lu sheku a tu gba pada a fun lowo awon ko tu fi ra nkan mi te ba ra nkan lowo wa te ba ni issue lori e da pada nkan ta ba ti ni le fun ni guarantee ni ba Ilese Samches Ventures awa ni old police headquarters ni egbe AU's hotel nilu Akure nibi e wole ke park Ilese ti wa o se bi te ma park si te ru a ma ba yin pe bi a kan ma lo ti ese moto yin e ra ke ma ko sinu moto yin
10: e ba so phone number si fun awon ti won gbo yin
0: ero ibadi so wa ni 08266793449

0: Oriyeto ọjà ọdún ńlá wa a ti wà nílé iṣẹ́ Amula Healthcare Limited báyìí tí wọ́n ṣe mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amula Healthcare Limited.
1: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amula Healthcare Limited. Iléeṣẹ́ Amula ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sáti ra èyí tí ó máa toyún lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amula Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn, kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín, tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amula Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà, pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Ajíǹde ara yóò máa jẹ́

0: Dapa 88.9 FM. Apani laba labanda.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Èyí ni lẹ́tí sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
5: Àti Ìpele Cocoa Buyers Association.
4: Ní ọ̀wọ̀ East SCDA.
5: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
4: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
5: Bákan náà, kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó. Ké ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
4: Ó kéré ké o, ìkòkó yọ bàbà, ránjọ mẹ́rù yé máa ní alápẹ̀rẹ̀. Pẹ̀tẹ́
5: ìjàtíjàtí
4: àti síléètì
5: káṣù
4: àtẹràn yé máa nekù
5: òun nìkan wọ ọjà
4: ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko
5: tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́
4: tàbí dúra kòkó gànjẹ́
5: ó lò fi
4: aago mẹ́fà ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀
5: ohun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele
4: ẹni bá ta pásòfin yìí
5: ìgádà bá gbé
4: alága gbọ́lí kòkó pele
5: ẹ̀dà Solomon
4: Akirotimi
5: àti sẹ́kítì
4: ṣífọ́ olúpọ̀nà Mati Wakinola
5: ìgbì mamú ṣẹ́ṣe àtọ̀hún mẹgbẹ́
4: ọ̀hún ẹ̀mẹ́kéde o
5: kúwe bánú bèrè pé nọ́mbà yìí
4: 08137044254 tàbí 08102327340.

0: Up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, ajọ́ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọ nínú olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó dá alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
5: Ẹyọ ìyanra òyìnkún Èkìtìkẹtì ẹ̀mí ọmọ orin Gorosọ Èkìtì Olúmọlẹ̀kẹ́ Jìgbà wẹrẹ ni wẹ́lẹ̀ Èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́rẹ̀ fàánù ni o wọ́n fẹ́ra díp frizà wọ́n fẹ́ra wọ́ṣìng machine wọ́n fẹ́ra máíkúrówèv wọ́n fẹ́rẹ̀ ro kíchìn gas kúkà ń kó ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tó ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè Danco Plaza Lajì Lọ́sùn Ladọ Èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tó ti yọ jáde rú lẹ́ o.
6: Dúró náà kó o tó ra multivitamin yẹn béèrè lọ́wọ́ ara rẹ ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara ló.

0: àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Libre, má fọwọ́ kàn.
2: ABABA.

0: Samsung phone for any of our M Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M Copper. Own now now. Pay small, small.
1: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
2: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
3: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
4: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ ó ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
5: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.
6: Fún mi lómi jẹ́ ń dàáyà. Naturopath Kẹ́mi Lumpsum tún ti dórí afẹ́fẹ́. Rédíò yẹn ṣàdàbà. Kò tí ì débẹ̀.
7: Awọ̀ nù.
6: Láyù á.
8: Ó tún ti kalẹ̀ ńlẹ̀ yóò. Lumpsum àbáwá látẹ́gùn. Ètò tí ń tani lólobó nípa àlera onípo òjìpò. Kálàfíà ó lè bára wa tó pọ̀. Kálẹ̀ wà mẹ́díkálì fi tàǹbóyá tìrìn gbẹdẹmukẹ o. Kálẹ̀ wà kándọ̀. Ó yá o ní gbogbo ọjọ́ Tuesday ọjọ́ ṣẹ́gun látago mẹ́fà bọ̀ ságo méje àṣálẹ̀ o. Láfi mọ́ gbọ́ nípa tó lera wa o lẹ́nu Naturopath Kẹ́mi Lumpsum ládàbà. Akupajọ́rì sí tó mójú ewé àtẹ̀gbò ìmọ̀ ìgbà lóde láti fi ṣèwòsàn nílẹ̀ yóò. Ó mọ̀mọ̀ dé o Kẹ́mi Lumpsum ò mọ̀mọ̀ gbóhùn sókè.
9: Tó bá ti ń di wípé ẹ̀jẹ̀ ò dé apá kan nínú àgọ́ ara wa ibi tí wàhálà ti máa ń dìde.
6: Lumpsum app awa ọ̀nàdàbà ẹ̀fẹ̀.
8: Ìdojúkọ Ondo State High Court ni wọ́n wà nígboro Àkúrẹ́ ẹ̀ máa lọ́bẹ̀ lọ́gbà wòsàn ní wìtìwìtì.
10: Èyí wa kúrò lẹ káàkiri gbogbo ibi tẹ ti ń gbọ wá ṣàlàfíà lẹ ṣe tó ẹdẹkùn iṣẹ àtàárọ ètò náà ní Lumpsum Alpha àti iléeṣẹ Lumpsum Natural Clinic number 26 Ayégúnlẹ̀ Street títí tó dojúkọ géètì High Court nílùú Àkúrẹ́ ibẹ̀ lọ́lọ́run fi wá kalẹ̀ sí ta ti ń ṣètọ́jú pẹ̀lú ewé àti egbò pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé tí ò ní ẹbọ tàbí ètùtù nínú Fẹ́mi Ogundaisi lorúkọ tèmi akọni obìnrin tọ́lọ́run bá mi ń lò láti ṣiṣẹ́ ìwòsàn àwọn kan ní Jésù ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu èmi náà ń bá wọn sọ bẹ́ẹ̀ lóòótọ́ ni ṣùgbọ́n ó gbé agbára yìí lé àwọn kan lọ́wọ́ ní ìsìn láti fi ewé àti egbò tí ó dá fúnra ẹ̀ bíbélì pé ohun gbogbo tí Ọlọ́run dá dára dára ni ìyá wa bá mi káwọn èèyàn náà lè pọ́n mà kúrò lẹ.
11: Ẹ ṣe olótú mo kí gbogbo àwọn tí wọ́n wà nílẹ̀ tí wọ́n ti fi kalẹ̀ sí pàápàá jùlọ àwọn tí wọ́n lè ṣe kán má gbọ́ ètò yìí àwọn tó mọ rírì ètò yìí tọ́dẹ̀ ń pè wá pé pé a kú ìgbìyànjú mo dúpẹ́ lọ́wọ́ wa lọ́pọ̀lọpọ̀ mo kí wa lẹ́ẹ̀kan sí ṣé àlàáfíà ni mo bá yín àjíǹdára yóò máa jẹ́ ní gbogbo ìgbà a tún ti mú àkòrí tuntun wá ní ti ọ̀sẹ̀ yìí tí a máa fi dára wa lẹ́kọ̀ọ́ nípa ti ìlera wa.
10: So, kó tó di pé a ti ọ̀pá bọ́sà tá a fi igi lugi ká lè gbóhùn igi ẹ já sáré dódì kejì ká gbọ́ ìpolówó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ à ń padà bọ̀.
12: Àdẹkùnlé ó mà tọjọ́ mẹ́ta kan ṣé kò sí tó fi wá síbi iṣẹ́.
13: Àìsàn fòníkúfọ̀ lájèjé tó bá mi fínra yìí ni kódà mi ò rọrùn sùn mọ́ ṣé ni mo ń mí gúlegúle.
12: Ó ti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ.
13: Rárá o mo kò lo oògùn tí mo ní sílé ni.
12: Káyì kò yẹ kó rí bẹ́ẹ̀ self medication lọ́lọ́yìnbó ń pè yí.
13: Níbo ni mo ti wá lè ṣe àyẹ̀wò.

0: Ìwọ ti gbọ́ nípa Lọ́sàn National Healthcare Center ní number 26 Ayégúnlẹ̀ Street opposite First Gate High Court Àkúrẹ́ ni wọ́n wà. Àwọn ẹ̀rọ ìgbàlódé ló wà ń bẹ̀. Ibikíbi tí àìsàn bá sábàámọ́ sí lágọ̀ọ́ ara rẹ yóò wá síta. Yóò tún sọ ọ̀nà àbáyọ àṣírí àìsàn àti pípẹ́ láyé tí àwọn bàbá àti ìyá wa fi lo 100 years jù bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún fún wọn ní ìmọ̀ràn lórí àwọn tó yẹ kó jẹ, tó yẹ kó mu. Wá gbọ́ o, àwọn oríṣiríṣi nǹkan tí ò ní jẹ́ kí àgọ́ ara rẹ gbàbọ̀dé. Àìsàn natural product ló wà lọ́dọ̀ wọn. Go to Lobster National Healthcare Center for body checkup, treatment, natural product and counseling.
1: Níbo ni address wọn yẹn?
0: Number 26 Ayégúnlẹ̀ Street opposite High Court Gate, Àkúrẹ́. Wá gbọ́ o, o gbọ́dọ̀ jẹun kó tó lọ ṣe àyẹ̀wò yìí láàárọ̀ kùtù kàì. Telephone 0803-817-7268.
2: Ọpẹ́ o, ara mi ti yá.
3: Thank you, Lobster.
4: Ara Adékúnlé kò ṣe pẹ́ lọ ti kọ̀ bọ́ ní kẹgbẹ́ dùn.
5: Iyo ṣe le kẹ́ ti ara dùn mí, kẹ́ rẹ̀ mi tọ́ tọ̀sẹ̀.
4: Kóòrì ti lo báyẹn.
5: Awo gba àrùn.

0: ti ṣàyẹ̀wò.
1: Ara rẹ̀.
0: Oríṣiríṣi ẹ̀rọ.
1: Ìgbàlódé.
0: Lẹ́lọ́dọ̀rin o.
1: Ẹ̀rọ òun lè dé àtú àṣírí.
0: Ibi kò jòjò sápamọ́ sí lára rẹ̀.
1: A dẹ̀ fọ ọ̀nà àbáyọ sí o.
0: A dẹ̀ fún ọ lámọ̀ràn.
1: A dẹ̀ ní.
0: Nansara
1: Clinic.
0: Ibi kan tá a tọ́jú rin.
1: Bẹ́ẹ̀ la dẹ̀ ní o.
0: Nansara
1: Aba Product.
0: Ká a má rẹ̀ rẹ̀ jí pépé.
1: Wákàtí
0: mẹ́rìnlélógún.
1: Lọ́fíìsì lọ́sà.
0: Ẹ àlù ṣíṣí.
1: Pẹ̀lú ìhàn ṣẹ̀ṣẹ̀.
0: Ọkọ́ṣẹ́mọṣẹ́.
1: Ẹ kàn sí a.
0: Lójúlé kẹrìndínlọ́gbọ̀n.
1: Ọgbọ̀n Ayégúnlẹ̀.
0: Lókòrókòrò Gate.
1: High Court.
0: Lakurẹ́.
1: 08038172268.
0: Kú ọba ti yà ṣàyẹ̀wò ara rẹ̀.
1: Mọ̀mọ́ jẹun lọ.
0: Ọlọ́run Límú Lọ́bsà.
1: Healthcare Center.
0: Ṣé a lóríire?
2: Ara kò.
3: Tó, ẹ káàbọ̀ padà láti ojú ọjà, ìyá wa.
4: Ẹ ṣe olótùú. Àkòrí tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ni a fẹ́ sọ̀rọ̀ lórí àìsàn. Understanding diseases or why do we become sick? Kí làwọn nǹkan tó máa ń ṣokùnfà àìsàn? Ta bá ń sọ̀rọ̀ nípa àìsàn, kò sẹ́ni tí ò lè ṣe àìsàn. Lọ́kàn ju pé àìsàn ju àìsàn lọ. So àtọmọdé àtàgbà ọkùnrin obìnrin gbogbo wa la dẹ̀ ń tiraka tá à ń gbìyànjú wípé ká má ṣe la àìsàn kọjá. Tí àìsàn bá dé, kí ni àwọn ìgbésẹ̀ tí a lè gbé? Because ní ọ̀pọ̀ ìgbà, àwọn àìsàn kan wà tó jẹ́ pé wọ́n á kàn déédéé ṣẹlẹ̀ ní òjijì. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé is a gradual process. Táti rọra máa ṣẹlẹ̀ nínú àgọ́ ara yẹn kó tó di wípé ó dáyàn wò. Àwọn àìsàn kan wà tó jẹ́ wípé èèyàn lè jí láàárọ̀ báyìí kó má sí nǹkan tó ṣe. Kódà títí di bí irú aago bíi méjì, tó bá máa di bí aago méjì lé ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin. Another story ni ọ̀pọ̀lọpọ̀ a máa gbọ́. Kì í ṣe fún àwọn tó jẹ́ wípé wọ́n ti mọ̀ pé nǹkan yẹn ń ṣe wọ́n díẹ̀díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, tó jẹ́ pé wọ́n kẹ́ ara. So when we look around disease, disease is something that causes impairment to one's health. Tó jẹ́ wípé tí àìsàn bá délẹ̀, ẹni tó fẹ́ lọ oko kò ní lè lọ, ẹni tó bá fẹ́ lọ omi kò ní lè lọ, ẹni tó fẹ́ dìde kó sásọ̀tù kó sásòsì kó lọ bí iṣẹ́ òòjọ́ kó mówó wálé, a di kàràǹgídá kò ní lè ní okun tàbí agbára láti ṣe. À ń pé mo dẹ̀ máa ṣe bí ọ̀rọ̀ Yorùbá, mo máa ṣe bí bàbá àbí máa ṣe bí ìyá, kò lè dàbí. Òun ni oníkálukú fi ń tiraka. Ìgbà tí a bá wà nínú àlàáfíà, ìgbà yẹn la lè gòkè, la lè sọ, la lè lọ, la lè bọ̀, tí gbogbo nǹkan á ṣe kí ni ta ṣojú wa. So afẹ́ wa kọ, kí làwọn nǹkan tó máa ń ṣokùnfà àìsàn? Ọ̀nà méjì ni àìsàn ń gbà ṣẹlẹ̀. We have the immediate cause and the contributing cause. Ta bá ń sọ̀rọ̀ nípa immediate cause, àwọn nǹkan tó kàn jẹ́ pé a kàn dédé ṣẹlẹ̀. Àwọn àìsàn bíi àìsàn ibà, malaria now, ó ṣeéṣe ń sìn látàárọ̀ kí èèyàn má ní àìsàn ibà, ṣùgbọ́n ní kété bóyá tí ẹ̀fọn bá jẹ èèyàn, you understand, malaria ti wọlé nìyẹn. Then àwọn àìsàn kan wà, ó ṣeéṣe ká máa látàárọ̀ kó má sí kankan tó ṣe wá. If you just take a poison now, ibi tí àìsàn ti bẹ̀rẹ̀ ni àwọn wípé ah, bó ṣe ráìsì ló jẹ, òun fara ẹ̀ ló ṣe é, bó dẹ̀ ṣe jẹ́ tọ́ba ẹ̀ ló ní inú tó wá di ẹni tó jẹ́ wípé ó ń di ilé ìwòsàn àbí bóyá ó tẹ̀ la ikú lọ. And when you talk about poison, we're not talking about maybe somebody in one way or the other in the evil aspect pé ó lọ dá oògùn. We're talking about toxins eating. Ifá ní ọ̀pọ̀ ìgbà ẹ̀wà lásán èèyàn lè jẹ́ kí èèyàn bẹ̀rẹ̀ sí ni máa ṣe gáàb ju bó ṣe yẹ lọ. Èèyàn lè jẹ mọ́ín-mọ́ín lásán kó di nǹkan tó jẹ́ wípé wọ́n ń gbéyàn lọ sí ilé ìwòsàn. Because most times àwọn nǹkan wọ̀nyí ta bá expose kòkòrò akọjá ńbẹ̀, aláǹgbá máa kọjá, ayán máa tọ̀ sí, eṣinṣin á ṣe kí ni
5: ọmọ nílé
4: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. I saw a video of reason tó jẹ́ pé toothbrush wa ta rò pé a kó pamọ́ sínú balùwẹ̀ wa, ọmọ nílé ti kọjá síbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní la nikankan. Imagine that now, if you don't wash such type of a toothbrush before you use it, ta ba disinfectantẹ bó ṣe wà yẹn, poison ti wọlé sínú àgọ ara rẹ. So ohunkóhun tí èèyàn bá jẹ tó ṣe lòdì sí àgọ ara, òun là ń pè ní poisons. All these examples I've given are immediate cause. Then àwọn kan wá wà contributing causes. À ń sọ àwọn ọ̀nà méjì táìsàn fi ń wọlé. The contributing aspect now has to do with our lifestyles. Àwọn ìgbé ayé tá à ń gbé, wọ́n ti ń sọ fún wa, ìrora ọtí tó mú yìí ti ń pọ̀ lápọ̀jù. oti to omo yi tin po la poju se bo ki so odun kini odun keji odun keta sugbon gba ta ba wa ti wa ngbo wi pe oke a lo lewo so won lo tin je edo wa o tin je ifo o tin mu ipalara ba kidirin wa so those are contributing you are the one who causes that maybe due to your all this of wa pe rora fi akoko sile lati simi and onilo lati ma reju opolopo wa bayi they have the privilege to sleep but because of the nature of their job those are contributing issue so awon fun awon bo lo ti e tun ma wa lo ogun ti won ni fi raye sun so that won le raye sese doru doru awon nkan wa depriving yourself now from sleeping at the right time they have adverse effects on the body to ba dojo waju all these are contributing causes so awon kan wa to je wi pe afowo fa wa ni awon kan de wa to je wi pe nipa aimokan mokan ona meji ti aisan to ma n gba wole niyan awon aisan won yi a wa pin won ni ipele merin yala ile to je wi pe awa fara wa la fowo fa abi ile ta mo gba to wole si wa lara number 1 is infectious diseases awon yen la npe ni akoran you get contacted from one person to another yala lati ode ore wa of reason I was telling people when you talk about the, all this sexually transmitted disease not until you have a sexual intercourse now these days imagine a man who has a gonorrhea now boyo lo se eyo ni egbe ile abi ninu ile after the eyo now o ko ko fo owo shaking such type of person hugging such type of person if your immunity is not high

0: bíi tiwa náà ló kọ́. So when you read something on online, that doesn't mean you are hearing the facts. So a nílò láti lọ sí ilé ìwòsàn. Ọ̀pọ̀lọpọ̀ orí íńtánẹ́ẹ̀tì ló ti máa béèrè kí lèèyàn lè lọ fún inú dídùn, kí lèèyàn máa lọ fún ẹsẹ̀. Nǹkan tí ò yẹ kẹ́lòmíì tí kà tí ò tiẹ̀ tí àìsàn ara ẹ ò tí débẹ̀, ìrònú yẹn ti wà nínú ọkàn ẹ̀. Now seeing a doctor láti máa dárúkọ àwọn àìsàn ńlá ńlá ńlá ńlá ńlá pé àìsàn báyìí náà ló ṣeun, àìsàn báyìí náà ló ń ṣeun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Stop using the internet as a means of diagnosis. Ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn, kán yẹ omi ara wa wò, kán yẹ ẹ̀jẹ̀ ara wa wò, kán yẹ egungun wa wò, kán yẹ ọpọlọ, kán yẹ ọkàn, kán yẹ ẹ̀dọ̀, kán yọ kíndìnrín wa, gbogbo ohun tó ń ṣiṣẹ́ nínú àgọ́ ara wa, kán yẹ̀ wọ́n wò lọ́lọ́kan-ò-jọ̀kan. Ibi tí àṣírí ohun tó pamọ́ sínú àgọ́ ara, ibi tá ti jáde nìyẹn. Then number 3 is hereditary disease. Mo mọ̀ pé ìyá ti yé wa.
1: Àjọ̀gbọ́n
0: bá the word hereditary. Nínú gbogbo hereditary yìí ló fẹ́ẹ̀ lè ràn wá lọ́wọ́ jù. Ṣẹmọ̀ téèyàn bá kọ̀ tiẹ̀ déédéé rí àrùn báyìí tó wọnú ara, ó ṣeéṣe ká má mọ̀. But hereditary, wọ́n á ní tí èèyàn bá bá ìtàn á bá ṣé àrọ́bá. So tó wá wà nínú ilé ìdílé kan, a ti máa gbọ́ ìyá ìyá wa, ìyá bàbá wa, bàbá ìyá wa, ìgbà tán kú, irú àìsàn wo ló ṣe wọ́n, irú ìgbé ayé wo ló gbé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé wà tó yẹ pé wọ́n ti mọ̀ pé láti ẹ̀yìn wa, all their fourth parents, they have a particular health issue, a particular health challenge. Àwa tá a ti ní ìgbésẹ̀ wo là ń gbé. Ní ọ̀pọ̀ ìgbà ó lè jẹ́ ìran kẹrin ọ̀ ìkarùn-ún ṣe ni irú àìsàn yẹn ló ti máa jẹyọ. Ó ṣeéṣe kó jẹ́ pé ọmọ nígbà kẹta láti máa rí àìsàn tá a mọ̀ sí cataract. Meanwhile, ó ti lè ṣe ojú ìkan nínú àwọn four parents. So when you hear healthy thing, ọ̀ àwa gẹ́gẹ́ bí ọmọ ń sìn tá à ń gbé ìyá wa, tá à ń gbé bàbá wa lọ sí ilé ìwòsàn on a particular, for a particular treatment. Yálà bóyá wọ́n ní àìsàn ìtọ̀ ṣúgà ni o, àbí wọ́n ní ẹ̀jẹ̀ rúru ni o, àbí aromọlé egun yọ wọ́n lẹ́nu náà. Ó yẹ kí àwa fún ara wa náà, bàbá ṣe ń ṣe ìtọ́jú wọn yẹn, káwa náà fi àkókò sílẹ̀ láti yí ara wa wò kó tó di wípé a pé oyè ọdún tí àwọn ti pé.
1: So ọ̀rọ̀ délẹ̀ ọmọ mi ló titi à sáré dé òdì kejì láti ṣe omi mu ká dẹ̀ gbọ́ ìpolówó ọjà méjì tá a bá padà dé à fìtì síbì kan ẹ kú kalẹ̀.
2: Fọ bẹ́ẹ̀ o, fọ ọ̀gbọ́n ènìyàn wa, fọ ọ̀gbọ́n ṣègbè torí kéré, fọ ọ̀gbọ́n nímọ̀ àìnímọ̀ náà àkàfà kùjẹkùjẹ ìmọ̀yẹ́dọ́gbọ̀n jẹ yòówó jẹ ìmọ̀yẹ́dọ́gbọ̀n mọ ọ̀gbọ́n mẹ́mọ̀ ọ̀gbọ́n ní rọrùn sùn ọ̀gbọ́n àkàmí gúlegúle lẹ́gùn òkè yìí sọ rú ẹni mẹ́tí mí bẹ́ẹ̀ kó àìtọ́jọ́ àkàbáwọn lápá ilédùnm ṣàyẹ̀wò ń ara ògbọ́n ló ń jogún inú ẹ̀sìn bá ẹ̀sán lè sára ẹ̀ á gbọ́ àgbárí obì ẹ̀ gbọ́ àwọn bẹ̀rẹ̀ máa gbọ́ ajáde o kí má gbọ́ ajáde tán àdìyá gbọ̀nà bẹ́ẹ̀ni rẹ̀ ana ti àlẹ ọ̀nà báyọ̀ ẹ̀ àdìjíwe ngan àtìrí ìyàwó bá wa mú lọ́gọ̀rọ̀ ọdún ayé ọmọ ọ̀káyé fún dìgbò ṣe ọ̀wọ́n àjíwe ngan gẹ́gẹ́
1: Bye, sir.

0: 88.9 FM. Awolusolu dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín ẹ kalẹ̀ àsìkò ṣẹ́ọ̀nì yín. Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn ọ̀hún.

0: ẹgbẹ́ òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gíga polé ọ̀wọ̀ wọ́n yan ayédàtí wà láwo bó ti ṣe yanjú àwọn ọ̀ràn ìbáṣẹ́ yín òdì. Ẹgbẹ́ òṣèlú APC ìpawódà táwọṣe lórí ìgbìmọ̀ olùpolongo ìbò rẹ̀ fún Tinubu. Ìjọba àpapọ̀ sísọ lójú ìlànà ètò ààbò kan lórí ọ̀rọ̀ epo bẹntiró. Ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe tó wà nílùú ọ̀wọ̀ ìyẹn Rufus Giwa òun ni wọ́n ti yin gómìnà ìpínlẹ̀ Ondo lókè orímísà ayédàtí wà láwo báyìí lórí ọ̀nà tó gbà láti yanjú gbódò orosọ wọn lọ́jọ́ pípẹ́ eléyìí tó ti mú kí ètò ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ náà kó padà dúró déédéé. Àwọn alága mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bíi alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó jẹ́ olùkọ́ni ìyẹn ASUP, alága ẹgbẹ́ àwọn àgbà òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gíga Polytechnic SANIP àti ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí kìí ṣe olùkọ́ni NASU lẹ́ka ilé ẹ̀kọ́ tọ̀wọ̀ náà ni wọ́n fọ̀rọ̀ náà léde lákòókò tí wọ́n ń kópa lórí ètò ojúmọ́ayọ̀ nílé iṣẹ́ àdàbà FM lówùúrọ̀ òní. Alága ẹgbẹ́ ASUP ní àti rẹ̀ comrade Adé Àríkàwé jẹ́kọ̀dí mímọ̀ wípé yíyanjú ọ̀rọ̀ náà ni ló ti dá ètò ẹ̀kọ́ padà sí bó ti ṣe yẹ kórí nílé ẹ̀kọ́ ọ̀hún. Alága fún ẹgbẹ́ SANIP comrade Akadiri Abiodun ló wà rọ̀ gómìnà Ayédàtiwa láti rí wípé ó ṣe ìfẹsẹ̀múlẹ̀ gbogbo àdéhùn wọn lẹ́kùnrẹ́rẹ́ kì í kàn ṣe eléyìí tó fi tọ́ wọn lẹ́nu wò. Bákan náà ló sì jẹ́ kó di mímọ̀ wípé ṣe ni kí ìjọba ìpínlẹ̀ Ondo rí wípé ó dó lórí ìlànà eléyìí tí wọ́n ti jọ fẹnu kò sí tó mú kí àdéhùn ọlọ́rẹ̀ sọ̀rí àárín wọn kó mọ lọ déédéé báyìí. Ní àtirẹ̀ náà ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ NASU ní ilé ẹ̀kọ́ gíga tọ̀wọ̀ ọ̀hún comrade Sùúrù Káyọ̀dé ló wá kí sí ìjọba ìpínlẹ̀ Ondo láti ṣe kánmọ́kánmọ́ lórí ìgbésẹ̀ yíyí ilé ẹ̀kọ́ gíga polytechnic náà padà sí ilé ẹ̀kọ́ gíga fásitì. Ó ní ìdàgbàsókè ọ̀hún yóò mú kọ́pọ̀lọpọ̀ orí ọ̀fẹ́ kó wọlé sí ilé ẹ̀kọ́ gíga náà yóò sì tún mú kí ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ondo kó tún dúró déédéé sí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbáńjì ló ti buwọ́ lu ìgbésẹ̀ gbígbàṣẹ́ kúrò lọ́wọ́ àwọn olùdarí gbogbogbò ilé iṣẹ́ ìjọba àti àwọn olùbádámọ̀ràn nípa ọ̀nà sùnàkùn àtẹ̀lé technical advisor. Àwọn tọ́rọ̀ kan ni wọ́n ti pàṣẹ fún láti fi ìwé ìgbésẹ̀ sílẹ̀ wọn sọ̀wọ́ sí ilé iṣẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Èkìtì. Ìgbésẹ̀ ọ̀hún wáyé ní nǹkan bí ọjọ́ kan tí ìjọba ìpínlẹ̀ náà tó ti túléka ìyẹn àwọn ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ ọ̀hún eléyìí tó parí ìgbésẹ̀ gbígbàṣẹ́ kúrò lọ́wọ́ àwọn tíjọba yàn sípò kọ̀ọ̀kan lẹ́yìn wípé àwọn èèyàn díẹ̀díẹ̀ nínú wọn ò ní wọ́n dá dúró wípé kán máa báṣẹ́ wọn lọ látàrí irú iṣẹ́ eléyìí tí wọ́n fi lé wọn lọ́wọ́. Gómìnà Oyèbáńjì ló wá dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn òṣìṣẹ́ tó ń kógbá wọlé ọ̀hún fún bí wọ́n ti ṣe farajìn fún iṣẹ́ náà àti wípé ìgbésẹ̀ tí wọ́n ti gbé láti mú kí ìjọba ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ náà lápapọ̀ kó túbọ̀ mọ́ tẹ̀síwájú ńlò jẹ́ eléyìí tíjọba ìpínlẹ̀ náà nígbàgbé. Ilé ẹ̀kọ́ gíga Fásitì ìlú Ìbàdàn ti kéde ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkìtì Ọláyẹmí Oyèbáńjì gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n lẹ́nu ìṣàkóso ètò ẹ̀kọ́. Ìkéde náà tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun ti ṣe ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún 2026 ló jẹ́ àṣeyọrí kan kan nínú ìrìn àjò ètò ẹ̀kọ́ rẹ̀ àti ìmọrírì ipa tọ́jọ̀gbọ́n aya gómìnà náà kó lẹ́nu iṣẹ́ olùkọ́ni iṣẹ́ ìwádìí àti ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fápọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ọ̀jọ̀gbọ́n Oyèbáńjì ẹni tó jẹ́ olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ gíga Fásitì tìlú Ìbàdàn náà ló ti ṣe ìwádìí jinlẹ̀ nípa ìṣàkóso ilé ẹ̀kọ́ ìdarí àti ìdánilójú tó nítumọ̀ nípa ètò ẹ̀kọ́ ìdàgbàsókè iye ọmọnìyàn. Ìgbéga rẹ̀ dépele ọ̀jọ̀gbọ́n ọ̀hún ló túmọ̀ sí àwọn ipa mérèèrè eléyìí tó ti ṣe pẹ̀lú àwọn àṣeyọrí tó ti bájarí ní lẹ́nu ètò ẹ̀kọ́ àti bó ti ṣe ń tẹ̀síwájú láti lè jẹ́ kí ìmọ̀ kó mọ jinlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́wọ̀n ló ti pawódà táwo ṣe báyìí lórí àwọn orúkọ tó sodo sínú ikọ̀ ìpolongo ìbò rẹ̀ fún àtúndìbò ààrẹ Bọ́lá Tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ní gbogbo wọn ti ṣe wá yan àwọn ìkànnìkàn olóṣèlú kan báyìí pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àgbàjẹ́ sẹ́bì nínú ẹgbẹ́ òṣèlú alátakò sínú ikọ̀ ìpolongo ìbò náà. minister Tony Soro Lulu le yi yeson wike ni won ti kede bayi gege beni ti o je oludari iko ipolongo bo fare nipele Rivers ati lolulu le yi bakana ni gomina ipele Osun Ademola Adeleke ni won ti yan gege bi eni ti o mo se ko kari iko ipolongo bo fare Bola Tinubu ninu ni ipele Osun gomina ipele Delta Sherifu Oburevore o ni won ti yan gege bi eni ti o je oludari fun oro eto osuna nipati gomina ipele Ogun dapo Abiodun ati alaga ajo to nbogoto ile ise to npawo wole labenu fun joba apapo Zack Adedeji gege bi awon ti won yo mo se ko kari pipe erosi agba eto inawo ninu eko ipolongo ibo na igba keje are leyin Kashim Shettiman lo ti ro awon omilede Nigeria ti won gbe lapa oke oya pipe nse ni ki won tu yaya jade kani won ki won se tele are Bola Tinubu ninu igbese atunde ibo re lodun 2027 oni ko ye ki ekun na ko ti eberu onkon ninu isejoba elekeje are Bola Tinubu o fi pe na lede lakoko to ngba lejo awon igbimo iko arewa fun asiwaju Bola Tinubu iyen ti won je iko kan lapo oke oya ti won pe rosoko lese koko fa are Bola nile igbe are to wa Labuja Shettiman lo wa ki si awon adari loke oya pelu awon olugbe ekun na lati seran lowo logun lati le ri wipe are Bola Tinubu pada jawe olubori lodun 2027 bakan na loke si won lati sera won lususu owo ti gbalẹ mo lati le ri wipe igbaye padu awon eniyan won o duro dede o mu da awon igbimo na loju wipe are Bola Tinubu ni koni ja won tan mo o ni won bagba ti ifa idibo to nbo ni waju to ba ti pada fore fun minister tori soro olulu le yin yeson weekend lo ti tako oro kan bayi wipe iko rainbow coalition eleyin to gbe kale lati segbe leyin are Bola Tinubu sagreto idibo gogogbo odun 2027 sese ko dukoko laja mo asiori egbe osilu olosusowo o je ko di mimo wipe agbekale na lo waye lati le mu ki awon olusegbe fun are Bola Tinubu ki won duro lodindi nigba to nsoro ninu ipade re pe lawon oniroyin nilu Abuja laaro ni wike je ko di mimo wipe iko rainbow coalition na ni won se agbekale re lati le je ki gbogbo awon eniyan ti won segbe leyin are Bola Tinubu atawon elegbejegbe ti won ke fun are Bola Tinubu pe ko wole lati wa ni ile kan na eleyi ti o le mu ki gbogbo won jo ronu papo minister eni to je oludari fun iko rainbow coalition na nipele Rivers atolulu le yin lo wa salaye re wipe alakale ni wipe ki gbogbo awon eniyan ti won je omo egbe osoro latako ti won si n fe ka are Bola Tinubu pada wole gege bi are ki won o le jo wa ni ilana kana lai se wipe won kuro ninu egbe oselu won oni rainbow coalition oni yo sise takuntakun lati le ri bipe are Bola Tinubu pada dapere ko si ni se onkon ti o dambaru asiyori egbe oselu APC bo ti wo kori ijoba apapo ti so jade bayi wipe awon ti san trillion kan o le ni bilionu metalelogun owo naira iyen 1.23 trillion naira gege bi owo gbese eleyi ti won je ile ise to n pese ohun amusagbara nile yi ati wipe odun to n bo ni won gba lero lati san owo eleyi to ku nile lekunrere minister tori soro ohun amusagbara Joseph Tegbe ni lo foro naa lede lakoko to n dahun ibeere lowo awon oniroyin nipinle Eko Tegbe ni abe eto ile ise are to mu adinku ba gbese lagbon ohun amusagbara ohun ijoba ti yanju owo naa o wa salaye wipe eto naa oun ni yoo mu ki ohun amusagbara nile yi ko duro dede bi ipese afefe gaasi ati bentiro yoo ti se duro dede ati wipe agbọkanle awon oludale ise sile yoo tun le rọgbọku ki orilede Nigeria ko ba le mo tesiwaju si minister ni ijoba lo tun sise takuntakun bayi lati ri wipe ko si nkan to n je gbese lori ohun amusagbara mo ati wipe ki a gbọn amusagbara naa ko le duro dede o fawon orilede Nigeria lati mo jemula ijoba apapo ti sagbekale ilana gbangba lasataka lati fagbara ro agbon epo robi ati afefe gasi lere idi ati le gbogun ti awon eniyan ti won je opa epo le yi fo awon ti won je epo le yi pon ati awon eniyan ti won fopo lana ito nígbà tó ń sọ̀rọ̀ níbi ìṣíde ètò nílùú Abuja ẹni tó jẹ́ olùbádámọ̀ lórí ètò ààbò ilẹ̀ yìí nówó ribadu jẹ́kudu mímọ̀ wípé alakalẹ̀ ọ̀hún ni yóò ṣàkóso àfojúsílẹ̀ fífi páńpẹ́ òfin mú ni ìtìmọ́lé níní ìròyìn tó tọ́ lákòjọ àti láti lè rí wípé gbogbo àwọn epo bẹntiró tí wọ́n bá gbà padà lọ́wọ́ àwọn atiláwé mọ̀dàlúrú òun ni wọ́n ń jẹ́ kó lọ sí ibi tó bá yẹ ìbádọ̀ ìjẹ́kùdì mímọ̀ wípé àlàkalẹ̀ náà òun ni wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n ti kàn sí àwọn ọlọ́gbọ́ndorí ẹja mú kan nínú iléeṣẹ́ tó ń ṣètò ààbò nílẹ̀ yìí àwọn ẹlẹ́yinjú àṣà àti àwọn tó ń bójútó ọ̀rọ̀ epo bẹntiró níléeṣẹ́ tó ń ṣètò epo bẹntiró nílẹ̀ yìí nnpc àwọn tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ àwọn olùtajà àtàwọn míì tọ́rọ̀ kan mínísítà tó wá ń bójútó ọ̀rọ̀ ètò ìṣúná nílẹ̀ yìí taiwo oyedele ló ti rọ àjọ tó ń yánilówó lágbàáyé àti báńkì àgbáyé láti mú kí ètò ẹ̀yáwó kó rọrùn fáwọn orílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ ó ní ohun tí wọ́n ń san lórí ẹ̀yáwó wọn ló lápọ̀ ju táwọn orílẹ̀-èdè tó ti rẹ́sẹ̀ wà lẹ̀ ń san lọ oyedele pé ìpè náà níbi ìpàdé àjọ imf àti ti báńkì àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́ ní bangkok ìyẹn ní thailand ó jẹ́kùdì mímọ́ wípé ọ̀wọ́n gógó ẹ̀yáwó ọ̀hún ló mú kó nira fáwọn orílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ ń dìde láti rówó yaná sórí àwọn amáyébúgbà rọrùn ìpèsè iṣẹ́ àti mímú ayélujọ́gbọ́ fáwọn ènìyàn wọn mínísítà ọ̀hún wá pè fún ètò ẹ̀yáwó eléyìí tí yóò lálòpẹ́ tí ò sì nínini lára pàápàá jùlọ fáwọn orílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ ń jíbọ̀ oyedele ló tún wá kìlọ̀ fún ìjọba láti yé rọ̀gbọ̀kúlé àpọ̀jù owó orí láti yanjú àwọn ìpèníjà eléyìí tó bá ń jẹyọ nínú àtò ìṣúná ọdọọdún ó yànnà náà ìdí eléyìí tó fi yẹ kí ìjọba ọjọ́ déédéé lórí ọ̀rọ̀ gbígba owó orí yíyáwó àti níná owó àwùjọ sórí àwọn nǹkan míì láti lè mú àdínkù bá ìninilára fún àwọn ènìyàn orílẹ̀-èdè wọn ẹwẹ́ àjọ tó ń bójútó ẹ̀yánilówó lágbàáyé imf ló ti rọ ìjọba àpapọ̀ láti ṣe àgbékalẹ̀ níní ṣíṣe àfojúsùn sísan owó tààrà fáwọn ènìyàn kan pàápàá jùlọ àwọn ojúlé tí ò bá rówó orí lórílẹ̀-èdè yìí láti lè mú àdínkù bá ìninilára eléyìí tí wọ́n bá rí lórí ọ̀wọ́n gógó oúnjẹ àti láti lè mú àdínkù bá iṣẹ́ àti òṣì pípèsè oúnjẹ lọ́pọ̀ yanturu lórílẹ̀-èdè yìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ọ̀hún dennis igan ló fọ̀rọ̀ náà léde lákòókò tó ń sọ̀rọ̀ lórí ọ̀tọ̀ ọrọ̀ ajé àgbáyé ìlànà tó wà báyìí nínú ètò imf eléyìí tó ń lọ lọ́wọ́ ní thailand igan ọ̀jẹ̀kùdì mímọ́ wípé bó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà ńlọrọ̀ ajé rẹ̀ ló ń dàgbà sí lójoojúmọ́ tó sì jẹ́ wípé ó sì wà lára àwọn orílẹ̀-èdè tó ń kó àmúṣagbára lọ tà lókè òkun onípúpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun ni wọ́n sì ń tapa tàsẹ̀ nínú ọ̀wọ́n gógó nǹkan pàápàá jùlọ bí àwọn àmúṣagbára sì ṣe gbówó lérí tí oúnjẹ náà tó sì gbówó lérí ó wá ṣàlàyé wípé sísan owó tààrà sásùnwọ̀n àwọn ènìyàn kan fúngbà díẹ̀ òun ni yóò mú àdínkù bá iṣẹ́ àti òṣì pàápàá jùlọ fún àwọn ojúlé tí ò rọwọ́ họrí lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ̀ lẹ́ ń gbé lọ́wọ́ láti lè ṣe àdàbà 88.9 FM àkúrẹ́ bàbá padà dé àmọ̀jẹ́kùdì mímọ̀ fún yín bó ti ṣe ń lọ nílẹ̀ òkèèrè làgbà múlùdùn àtẹ̀rẹ̀ ìdárayá ẹ mọ̀ yìí kú ń bẹ̀ àdàbà yìí wùyẹ́.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Bami confirm ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí mo fi sọwọ́ sí yín.
5: Ah, mo ti rí o. Bami gbé aláwàárọ̀ fún wọn.
4: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
5: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni nínú òjò ọ̀rá ni mo máa fi bọ àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta.
6: Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
7: Ọdún mẹ́jọ OPAY, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
8: OPAY is okay.
9: In a fast-paced world,
10: Funke
9: is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented. So you can show up clean and confident. So clean, it's your time to shine.
10: Hey, you.
11: Yes.
10: You wouldn't hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope, say,

0: A pure vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: O da mi loju pe o ti gbọ nipa IPO ti ile-iṣẹ Dangote Petroleum Refinery and Petrochemicals. O si ti mọ pe o le ra ipin idokowo ti e pẹlu Meritrade ti ile-iṣẹ Meristem Securities nipa gbigba aapu Meritrade loju opo dangoteipo.meristemng.com lati je anfani naa. Ọgọrọ awọn oludokowo lo ti n darapọ meto yii. Ma je ki anfani bantabanta yoo fun ooru. O le bẹrẹ pẹlu ipin idokowo mẹwa iye ₦5,250. Gba aapu Meritrade bayi sori ẹrọ ibanisọrọ rẹ tabi ki o kan soju opo dangoteipo.meristemng.com ng.com o si le pe 0703-185-3878 lati bere leye osoka Meristem awa fun idagbasoke oro re.
4: Loke la yan fun adaba
5: e ka bo pada fun yin lakotun e kan si wa ni www.adaba889.fm tabi ke shakala de fm app ni Google Play Store bakana lele ba wa dore ni www.facebook.com/adaba_fm88.9 adaba 88 fm la wa loju opo Instagram atalagbelebo Twitter wa adaba fm tv latagbomole si loju opo YouTube beyin ba wa ni royin kan te fe fi to wa leti e ta te jise ranse si wa ni newsroom at adaba 88.9.fm abojo ki gbinu sa iroyin on te si waju lagbe iroyin le okere e ja darapo mo pe mi joda
6: mo kiyin e kaabo sori iroyin le okere lasale toni awon eyan ti won je olugbe mekele lekun tigre lolulu ile ethiopia ni won ti fi lede bayi wipe igbe aye won ti pada si nrorun die die leyin tawon omo ogun ti won ti gba koso ilu ohun lowo awon iko omo ogun olote awon ko furufu ni won ti n pada lati mo sise bayi lekun ariwa ilu ohun lanfani lati gunle si papako ofurufu mekele ti won ti tipa lati bi ose bi meji seyin latari bawon iko omo ogun olote bi won ti gba koso ilu ohun sugbon awon iko omo ogun ijoba ni won ti gba koso ilu na pada bayi leyin ojo mewa tawon iko omo ogun olote ti won ti gba koso awon olugbe agbegbe ohun fi lede wipe awon tin ba karakata awon lo ti won si ni igbagbo wipe alaafia yo tesiwaju ati mo ijoba saaju gbigba akoso ekun mekele lo tin je ikunsinu ati ijaya fawon eyan lekun tigre ti wahala ogun abele to tin wa lati bi odun meji seyin eyi to sokunfa bi won ti se kupa opolopo awon eyan to tobi egberun lona 500 ko to di pe won fenuko si adehun ijogun osimi lodun 2022 ewe orilede Saudi Arabia lo ti se afikun rirokun fifu oko ojo ofurufu ni papako ofurufu King Khalid International Airport titi di ojo Saturday latari ikolu iye to n waye tawon iko omo ogun olote ti won se iye to ti sokunfa iku eyan bi 18 igbese yi ko seyin bi o si je wipe awon eyan n kominu lori oro eto abo lawon agbegbe ohun leyin ti oniru ikolu ti won se sawon ohun amusagbara atawon ohun amayederun to fi mọ awọn papako ofurufu to wa ni Riyadh. Wayo o are orilede America Donald Trump lo ti fi lede bayi wipe ohun nigbagbọ wipe orilede China ati orilede Russia won se iranwọ fun orilede Iran lori ogun iye to n ba orilede America ati Israel ja. Trump ohun lo foju oro ilede lasiko to n dan si iroyin kan wipe orilede China ati orilede Russia won se iranwọ fun orilede Iran ati atileyin lori awon ikolu ti won se sawon omo ogun orilede America. Trump ohun lo gbe sori awon itakun ibaraenisoro to si fi lede wipe awon orilede mejeji won ni ohun ti won le padanu ti won ba fi le lowo ninu iru iwa be pelu afikun wipe Washington ni won o tete mo ti won ba n se iranwo fun orilede Iran. Oro ti Trump to so ohun lo waye latari bi won ti n kominu lori wahala ogun iye to ti bele lati ojo 28 osu keji odun ta wa yi nibi ti orilede America ati orilede Israel ti won ti se ikolu si orilede Iran iye to mu ki orilede Iran na ko se ikolu igbesan kaakiri awon ekun na ibi ta ri mo re lori iroyin le okiri lasale toni Opeyemi Jordan lo niroyin eka le
5: lagba iroyin awon amuludun en to je gbajogbaja aderin po osonu ni Oke Bakasi n lo ti tako iroyin kan bayi wipe ohun ati yawo ohun jo ni awo eleyi to mu ki igbeyawo won ko mo gbọn lese o salari iroyin ohun gege bi eleyi ti osoto nse ni fọ́nrán àgbéléwò kan eléyìí táwọn àti la wí tí wọ́n ti dọ́gbọ́n sí ńlọ́gbàgbòrò kan nínú èyí tí òkè bàkàsì tó ti ní òun àti ìyàwó òun ńlá wọn ti jọ túká o lẹ́yìn ọdún márùndínlógún tóun ti ń tọ́jú òun àtàwọn ọmọ rẹ̀ nílẹ̀ amẹ́ríkà nígbà tó ké bàkàsì wá ń sọ̀rọ̀ lójú òpó ayélujára ó ní irú fọ́nrán àgbéléwò bẹ́ẹ̀ ń ló jẹ́ ilé yìí táwọn ènìyàn kankan dọ́gbọ́n sí kì í ṣe òun ń lò ń sọ̀rọ̀ nínú fọ́nrán àgbéléwò náà o bó ṣe jẹ́ pé láìpẹ́ yìí ó ń lòun àti ìyàwó òun làwọn ṣe ayẹyẹ ìrántí ọdún ìgbéyàwó ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n irú rẹ̀ ó tún ní kò sóòótọ́ nínú wípé ìyàwó òun gbé ní canada ó sì ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí nọ́ọ̀sì ó ṣàlàyé ìròyìn gẹ́gẹ́ bí eléyìí tí kò sóòótọ́ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ní yínká quadri ló ti ṣàlàyé ìdí tóun àti púpọ̀ nínú àwọn akẹgbẹ́ rẹ̀ nílé iṣẹ́ àmúlùdàn tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún àtúndìbò ààrẹ bọ́lá tinubu ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ó jẹ́ kó di mímọ̀ wípé àtìlẹ́yìn wọn ló jẹ́ látàrí bí tinubu bó ti ṣe ń dá sí agbọn àmúlùdàn fọdún pípẹ́ àti bó ti ṣe ń pèsè ohun amáyémúgbà rọrùn pàápàá jùlọ lẹ́kùn ìwọ oòrùn gúúsù lẹ́yìn nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan quadri jẹ́ kó di mímọ̀ wípé àtìlẹ́yìn wọn ọ̀hún ní kì í kàn ṣe lórí ìfẹ́ ara ẹni nìkan ṣùgbọ́n ohun tó pè ní àfọkànjìn ààrẹ fún àwọn tí wọ́n jẹ́ àmúlùdàn lórílẹ̀‐èdè yìí látìgbà tó ti wà ní gómìnà ìpínlẹ̀ èkó ó wá sọ̀rọ̀ wípé ààrẹ bọ́lá tinubu ṣe gidigidi méje yàyà mẹ́fà fún babatunde omidina ẹni táwọn ènìyàn mọ̀ sí baba sùwé níbo ti ṣe san àwọn owó iléèwòsàn rẹ̀ lákòókò tí onítọ̀hún tó ń sàárẹ̀ bákan náà ló jẹ́ kó di mímọ̀ wípé lọ́dún 2017 ààrẹ bọ́lá tinubu ń ló san ₦100,000 owó dọ́là láti lè fi gbé mojí ọlá ìyá padà wálé nígbà tó dolóògbé sí canada ó wá ní ohun gbogbo làwọn yóò ṣe o láti lè rí wípé àwọn san ẹ̀sùn olóore padà fún ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 lórí ìròyìn eré ìdárayá àwọn ọ̀jìnmí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ní victor osimhen ademola lookman àti christian nwajukwu làwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wọ̀nà báyìí láti tún ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ìdíje uefa champions league ìṣirẹ̀ eléyìí tó bẹ̀rẹ̀ fún ọjọ́ bọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kejì osimhen òní yóò darí ikọ̀ agbábọ́ọ̀lù galatasaray láti lọ kojú barcelona lọ́jọ́ ìṣẹ́gun galatasaray ọ̀hún òun ni yóò wọ́n mọ́ wọ̀nà fún ìjáwé olúborí rẹ̀ àkọ́kọ́ lẹ́yìn tó ti fẹ̀yìn rẹmi pẹ̀lú àmì mẹ́ta sọ́kan lọ́wọ́ sporting cp nínú ìdíje wọn alákọ̀ọ́kọ́ ẹ̀wẹ̀ ademola lookman àti atletico madrid òní wọn yóò mọ̀ kọjú ikọ̀ agbábọ́ọ̀lù manchester united nínú ìdíje míì ní aago mẹ́jọ àṣálẹ́ ọjọ́ ìṣẹ́gun atletico madrid ló fẹ̀yìn bẹ́lẹ̀ pẹ̀lú àmì méjì sọ́kan lọ́wọ́ látọwọ́ ikọ̀ agbábọ́ọ̀lù liverpool nígbà tí wọ́n ń ṣíde ìdíje wọn àti wípé lẹ́yìn ìgbà náà òun ni wọ́n ti jáwé olúborí lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn míì tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù manchester united òun làwọn náà ni wọ́n ń wọ̀nà láti rí wípé àwọn jẹ́ yanrí ademola lookman àti atletico madrid nínú ìdíje eléyìí tó ń bọ̀ ìròyìn eré ìdárayá yìí náà láfi mọ káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 fm àkúrẹ́ ayọ̀ ọláfátókun lólùtú ìròyìn adégbòye galani lorúkọ tèmi mọ kí yín ó ráyọ̀ lásán o àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàrọ̀.
7: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say

0: pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá tún lọ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dáta tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ Airtel.
2: ó já mi lójú pé o ti gbọ́ nípa IPO ti iléeṣẹ́ Dangote Petroleum Refinery and Petrochemicals ó sì ti mọ̀ pé o lè ra ìpín ìdókòwò tiẹ̀ pẹ̀lú Meritrade ti iléeṣẹ́ Meristem Securities nípa gbígba àpò Meritrade lójú òpó Dangote IPO.meristemng.com láti jẹ àǹfààní náà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùdókòwò ló ti ń darapọ̀ mẹ́tò yìí má jẹ́ kí àǹfààní bàǹtàbàǹtà yóò fún ọ rú o lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín ìdókòwò mẹ́wàá ìyẹn 5

0: kule mo salamu kin to wale o aku kale mo shalo shalo kin le rona lo ni o ero te mi di agbo wa ero kan ni won gbo ni won wa lo sile ausa ero te mi dagbo wa adufe ero bi ni won gbo ni won wa lo silo kiti efo ero mi agbo wa ero atare ni won gbo ni won wa lo si ilu aimuye o da o aimuye lowo ni nbe nle yi momo you know I'm on your lawn, I'm Benilla, I'm on my bed. I'm on your lola, I'm on your loba loba. I'm on your mama, I'm on your lola. I'm on your yakuria, Taya Berilla, yo. I'm on your anything Benilla, it's a mini case. So go by your ashes, you need a mini case, I do fair. I therefore could your own mutiny. Eyi ni lori eto yin eto wa ni ta pe ni ona imale
1: fono wa o ka fi rai
0: akoyo oro ti mo pe ni firi wa mi wa
1: eleju aga
0: to ba je be e firi nla nla we mi na wa
1: fono
0: ke je ndolo la ki ndolo ki nda pe si lawujo
1: wa o ka fi rai
0: to ba like e be iwo na so si ra e
1: bi ti re la
0: akogun ki olumu iwa akirele la le mi je
1: ayesu
0: Ni joy je fo ye ja werin omo nile aya yo haya mo bulogun o
1: Setonji ayinko do wa si ju anu wole
0: E ku kale kale agbadun ara wa daada Ire wa mi wa la pa kori eto toni Lori eto yin eto wa ni ta pe ni ona imale E gwa dis awon baba moni moni ni wọ́n ní àtòjò àtẹ̀rùn nìkan mọ́lẹ̀ tiẹ̀ tó bá gbà bẹ́ẹ̀ ọ̀rẹ́ njẹ́ ò mọ̀ pé gbogbo ìgbà ló yẹ kó o máa rí ààyè tiẹ̀ náà lò gbogbo àsìkò ló yẹ káyé ó mọ̀ fìrì wá ẹ̀ rí èyí ni tó bá ń mọwé àti rìn débẹ̀ ni
1: o
0: ìwọ náà sì lè rìn kó o ṣàwárí àṣírí èyí ni tí ń sọ ọ̀gàdo nígbà aṣọ o jẹ pé ojú kan tí ọgá bá ti rí aṣọ ní gbà á tó jẹ pé tó bá ti fi ọkàn rẹ dániyàn rere kan á sì jẹ tiẹ tó jẹ pé ibi tó bá wà ńbẹ gan náà láyé ó ti máa fi rewọ wá síbẹ ojú kan ọká ṣẹbọ náà ní kan ọká ojú kan èrè náà ní kúkú ń san èrè ojú kan olókùrukuru olókùrukuru ti ń ṣayé tiẹ yìí nù. Gbọ́ mi dáadáa o ẹkùn kì í jẹ́rán àkàsí. Ojoojúmọ́ ló yẹ kó orin tuntun ó mọ wọlé tó wá tó o bá mọ̀. Gbogbo ọgbà ló yẹ kí àwọn nǹkan tuntun tuntun ó máa wọlé tó wá tó o bá ti já sí. Àtòjú àtẹ̀rùn ilé alákẹ̀kẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló yẹ kí ìrìn àjò ayé rẹ̀ ó rí. Kò mọ fi ìgbà kan táwọ́ náà. Kọ́wọ́ rẹ̀ ó mọ fi ìgbà kan kan ìsàlẹ̀ àpò. Kò mọ tàràkà kó o torí jẹrí mu. Kò kọ́lé nù rọrùn. Kò rọkọ̀ bọ̀bìnì nù rọrùn. Bẹ́ẹ̀ ni kò sì ṣe gbogbo láì ní ìnilára kan.
1: Ọ̀rẹ́ ò sí o wa fa lọ́bọ̀.
0: O ò tún gbọ́ bí wọ́n ti wí ni. Wọ́n ní ọ̀nà òní dígágádí gàgà kí adìyẹ orí àbá ó máa ń lànà débi ẹyin tiẹ̀. Tiẹ̀ náà lè rí bẹ́ẹ̀ kì í ṣadìyẹ nìkan.
1: Ọ̀rẹ́ ò sí o wa fa lọ́bọ̀.
0: Kò jẹ́ wípé gbogbo ọ̀nà àti àsìkò òun ni olóore àti aláàánú yóò máa wọ ọ̀rí yóò máa lànà débi tó o bá wà. Àṣírí ńlá ni èyí ni tí kì í mú ebi tó fi ń pa wọ́n rí wọ́n dalẹ̀. Àṣírí ìkọ̀kọ̀ ni tí kì í jẹ́ kébi ó pọ̀ ni wàràkà á dọ̀sán. Àṣírí ìṣẹ̀ǹbáyé ni ó sì ń bẹ tí kì í jẹ́ kébi ó pa lárìn káàdùn. Ó da ìwọ rẹ̀ stop ṣe bẹ́ẹ̀. Má sùn tẹ́tẹ́rẹ́ ni mò ń sọ̀rọ̀ fún ẹ o. Gbẹ́sẹ̀ sókè gbé bọ́ọ̀dì pápátá. Gbà mú òtọ́bà. Ojúlówó àṣírí gangan ni kó wá kó o sì rí díẹ̀. ki wo na ko ba le begbe pe mi o ni tori ani ti o ba mo bi egbe re ti la yo kan sare ku danu danu o ni mo fi so fun pe ogbon be eyan si wa ogbon be eyan ku si aibe kan awon eyan tan ni ide asiri nla eyi ni tin so ni de person lawujo dani wo ti e mo ni pe a ki fe wekewe joye leyin akoko dudu mi pupa wu mi o na ni se ti iwere njeje ore irin ajo wa to le lo to le rin to fi je pe gbogbo n to ba gbe dani bayi yo mo ta warawara nbi oja to fi je pe ibi ogbagba ti e ba gboja si ibe na nikan le yo ko ti mo na to si je pe ise ati iwa re nikan o na la yo mo fe ti won si mo safari re o je pe to ba ti dawujo awujo ti ni dun oro re awa di ba origun a ogbudo sebo ba ora kala ogbudo soro ba oro di dare ile iwo enikan ki ru gba je wole o wọ́n ní ìgbani ẹranko nu gbó ṣùgbọ́n bálẹ́ bá ti lẹ́wọ̀n.

0: tahdi anni fa inni qaribun ujibu da'awata da'i isa da'ani falyastajibu li waliyumina bi la'alla
1: assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh ọpẹ́ ni fún ọlọ́run ọba ọ̀gá àgbà ọba tó gbogbo ètò ẹnìkan ò lẹ́tọ̀ ètò bí ọlọ́run ọba ètò lọ́lọ́run ẹwọ́ bi tó tó àárọ̀ sí ẹwọ́ bi tó tó ọ̀sán sí bákan náà ló tó alẹ́sáyé ẹ̀ kò yí padà ọlọ́run ọba yìí náà lọ́ba tí ń lo àṣẹ àṣẹ tó sì fún ṣéhùn yáyé ọkọ oṣù ọkọ àjẹ́dá ń lò lọ́wọ́ yìí ohun rẹ̀ la fi ń ṣaṣọ lórílẹ̀‐èdè nàìjíríà ìwọ́n tó ń gbọ́rọ̀ mi lẹ́ni ó ṣe é ṣe náà tíwọ náà bá nígbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run wọ́n fi rewọ́ orí tó ọgọ ogunlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló yẹ kí wọ́n máa fi rewọ́ rí tó jẹ́ pé àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ti dínà mọ́ tó hàn jẹ́ kí wọ́n rántí wọn láti ṣe wọ́n lóore tó yẹ pé láti ojú àlá ni wọ́n ti dí ọ̀nà fún wọn balẹ̀nu bá ń bọ̀ wọn ò ní rí ìdàn rí wọn bá ọ̀gá bá ń làkàkà bá máa ń gbàdọ̀ wọn ní jẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n wá fi ìwà kórira sí wọn lára lẹ́sẹ̀ pé ta lánàá tẹ̀ ní ṣàánú wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ kó máa ríre gbà nídìí iṣẹ́ ẹ̀ kó máa rí iṣẹ́ ṣe kó káwọn èèyàn máa gbéṣẹ́ ńláńlá fún tó yẹ pé wọ́n ti blọọkù ẹ̀ láti ojú oorun wá láti ibi àlá wá wọ́n fi kórira sí lára wọn ò ní jẹ́ kán rántí ẹ̀ kẹ máa fi rewọ́ èèyàn rí ó nídìí ètò ó nídìí àdúrà ó nídìí pé ká bẹ́ lọ́wọ́ fún ẹlẹ́dà rẹ kọ́ ló ń tu ọ́ lẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn lọ́wọ́ àwọn atúnidá ìwọ́ tó ń gbọ́rọ̀ mi ó máa pẹ́tọ́ ọlọ́run ti gbé wa kalẹ̀ ta ti ṣètò yìí kò sẹ́ni tó wá sọ́dọ̀ wa pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ ti ọlọ́mọ amú dáradá ni kì í ṣe tó bá sùn lẹ́nìkan ní ìṣàárẹ̀ ẹni míì gan àárọ̀ ti ń bẹ lára rẹ̀ ó ju ẹni tí ó sùn lẹ̀ lọ nígbà tí ò bá rí àánú gbà tí ò rójú tú ọ̀rọ̀ ara ìgbà ẹ dákun ẹjá fúnra kéèyàn máa ṣiṣẹ́ bí erin kó máa jìjẹ bí ìlérí kò dáa ẹ̀ta yí ẹyin èèyàn àdúrà gbígbà àdúrà ń bẹ lọ́dọ̀ olóyin èèyàn lọ́lọ́run fi rán ó sì fi rán mi wá lórí dẹ̀ àgbáyé lénìí alhamdulilayi adó ìkìtì mo wà ní òpópó gbọrọ àdéhùnká wọ́ọ̀ṣ tó bá ti ń bọ̀ máa pe nọ́bà yìí tó ẹni wúra tó bá gbà wọ adó tó bá ti bọ́ lẹ̀nu mọ́tò pe nọ́bà yìí mànìkẹ́gbẹ́ fún ọlọ́kadà wọ́n ti mọ lèmi ní àdéhùnká wọ́ọ̀ṣ nọ́bà tírì fẹ́rẹ̀rẹ̀ òpópó gbọrọ àdéhùnká wọ́ọ̀ṣ mo wà ńbẹ̀ ṣé ìyá yìí akúrẹ́dẹ́ ọkọ̀ sọ́kọ̀ àjẹ́ gbogbo bikíbi tó bá ti ń bọ̀ sá máa pe nọ́bà tó bá ti pe nọ́bà tá a máa pè fún ọ yìí ìwọ máa pè á máa dárẹ́tì ẹ ó rí tiẹ̀ ṣe lẹ́nu tọ́ dúkù sí àbáríkà aláìnẹ́bí lọ́dọ̀ ọlọ́run àṣẹ ọlọ́run á lo kò sí májìkì lọ́rọ̀ ti wà tó bá ti gbọ́rọ̀ tó létí ìgbà tó sì ní ọkàn gbígbà tó nígbàgbọ́ rẹ lógo tó ọlọ́run wọn náà ó jẹ èèyàn wọ́n sì fi rẹwọ́ rí wọ́n ó jẹ èèyàn gbogbo nǹkan tí wọ́n wáyé wá ṣe ló ṣe ní rọrùn àbáríkà aláìnẹ́bí lọ́dọ̀ ọlọ́run máa ṣe àlàlà kúwọ̀ta ilà abilà àlèolàṣì. ìrántí náà ṣe fún yín o kó lè mọ bọ̀nà ọ̀nà tó gbégbà àdúrà ló ń ṣe kó ṣe yá àlọ́ kó ṣe yá àyàṣẹ́ kó bá lè rojú tú ọ̀rọ̀ ara ìkan lè fi rewọ́ wá.
2: máa ṣe ayatawi a máa làwù jùmọ̀lá fàlí atari sí ilẹ̀ ìlàwù fi dàrí kí á jàmọ̀lá.
1: ṣé kí ayé akọ irinṣẹ ojúlé tí ó rí ọkọ oṣù ọkọ àjẹ ọnà àmọlẹ mi ni mò ń sọrọ fún yín ẹni tá à ń lébọ tí ń lé ara iwájú ọpọ ogun sọmọ gàlẹgàlẹ iná ń jó owó kò tewétewé àgbàdá olóòṣè ó fi ṣe kálámù àfi kòkò onímọlẹrẹ kòkò tàdáwà kò sí nǹkan tó kọ ọlọrun ọba àgúnlá ọlọrun aláti ṣe ní mà ti ṣe ara ẹ súnmọ ọlọrun kó súnmọ àwọn ẹni ọlọrun kó bẹ ọlọrun fúnra ara rẹ kó má lè mọ ẹ kó fi rewọ́ orí gbogbo iṣẹ́ tó bá ṣe kó lè lálùbáríkà ọ̀tọ̀ ni kéèyàn ṣe yá àlá ọ̀sọ̀ ni kéèyàn ṣe yá àyàṣẹ̀ ọ̀tọ̀ ni kó dágun láfúnra rẹ pé tó gbogbo wa kò sẹ́ni tí ó kan ọlọ́ba má jẹ́ kí ìyàwó kan wà àwọn kan gbádùn náà bá ti sọ yìí náà bó ṣe ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ bí ẹni tó ń jẹjẹ ìlérí náà kì í ṣara ẹ kì í ṣe fẹ́ẹ̀k a máa tẹ́mọ láwọ alákùlù bí wà á làásẹ́mì yìí wà á làbùṣẹ́ kí ṣe wọ́n ti.
2: ìṣàwọ́ tún wà láwọ aṣáàbùrẹ́ ẹlẹ́.
1: bábá finá sẹ́nu wà á sun ọmọ ọ̀run ọ̀pẹ́ ìdòní sọ láì máa lọ àní kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ á ní rọ́ọ̀nì náà láì ní
3: awon kan sorire latara wa ti o lo nka o ke mi yeyan lo ti sorire to ti dide ta ti be olohun fun te olohun ti lana fun to ti rise la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam elena to to kiye se kiye sara awon ti di olowo yi ta awon mo eniyan ti je ko meniyan re o je eyan yi e won na sadua le won lori kona re ba le la kan le fi re wo ori gbogbo eyan ma rire gba won bo ba de be won foju po re bo ba n wa se won ni jo orise bo ba dale se le won awon eyan ni ya be abi ise to n se to n dolo si na la won kan se tan fi n lowo yi ẹdá kù torí ọlọ́run o lè rọ́lọ́run sójú èèyàn lóòrí èmi wà lára àwọn tọ́lọ́run rán wá lórílẹ̀‐èdè láti tú ọ sílẹ̀ láti pé kó orí ọ̀nà àbáyọ kan lè máa fi lè wọ́ rí torí náà gan àsìkò tó ẹ dìde ńlẹ̀ ṣé kì í ayé akóredé sọ́jú lè tìjú rọ kó sóko àjẹ́ adó èkìtì ni mo wà bó bá ti ń bọ̀ ẹyẹ méjò kì í jáṣá ṣé kì í ayé akóredé ọkọ sóko àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ tó bá ti ń bọ̀ máa pe nọ́bà yìí tó anywhere tó bá gbà wọ adó tó bá ti bọ́ọ̀lù ẹnu mọ́tò pe nọ́bà yìí anikẹ́gbẹ́ fún ọlọ́kadà wọ́n ti mọ iléèmí ní àdéhùn kan wọ́ọ̀ṣ nọ́bà tírì fẹ́rẹ̀rẹ̀ ò púpọ̀ gbọ́ra àdéhùn kan wọ́ọ̀ṣ mo wà ńbẹ̀ ṣé ìyá yìí akúrẹ́dẹ́ ọkọ̀ sọ́kọ̀ àjẹ́ wà láì nìkan ò wá sódò mi kó kábàámà àfi tá níyàn rẹ̀ ò bá dá olókùn àwa ẹ̀sìn bá bá nǹkan.
2: ọ̀pá tọ́lọ́run fún musa tó fi ń pàṣẹ o lọ fún ṣé wúyá yìí tó fi gbẹ sìgá ló mú ṣe ìhùyà yìí ló fi gbẹ sìgá.
3: nǹkan tí ọlọ́run fún mi náà ni mo fẹ́ gbélé yín lọ́wọ́ mo fẹ́ tọ́ ìṣọ́nà mo sì fẹ́ kí ẹ ṣàṣeyọrí. nọ́bà mi náà lọ báyìí 08 34 33 15 99 lẹ́ẹ̀kan sí 08 34 33 15 99 yẹn mtn nọmba mi nìyẹn ìkejì nọmba náà ń lọ báyìí 08 22 83 40 29 lẹ́ẹ̀kan sí 08 22 83 40 29 tàbí 07 32 82 58 44 lẹ́ẹ̀kan sí 07 32 82 58 44 tẹ bá ti pe nọmba yìí lóògùn òtọ lóhùn wọn fèrè wọ orí lọdún yìí ọkàn rẹ ó sì balẹ.
4: ọ̀dà alájẹ ajá yà lọ síbi tí à ń lọ gangan lónìí àṣírí ńlá fèrèwámiwá báwo ló ṣe ń ṣiṣẹ gan àti pé kí ló ń ṣiṣẹ fún.
3: ẹ rí àṣírí fèrèwámi rí tá à ń sọ yìí àtọ̀dọ̀ ọlọ́run ló wà ló ti wá ẹni tó ọlọ́run bá fún ní lò fún yàn
4: ẹni tó ọlọ́run bá fún
3: bẹ́ẹ̀ni
4: ló
3: lè lò fún yàn
4: ọlọ́run sì fún gbogbo èèyàn.
3: kíkẹ́ gbogbo èèyàn owó ọlọ́run ló gbélé mi lọ́wọ́ kì í ṣe oògùn kì í ṣe ọṣẹ àṣẹ ọlọ́run ni ẹni tí ń bá ní tọ́lọ́run bá ní kí fún ní fún.
4: ó tún lójú ẹni tọ́lọ́run gan lè dún ní
3: kẹrin. ẹni tí ó ti mọ fúnra rẹ tó nǹkan já lábòsí ẹ mẹ pé ọpọlọpọ ló jẹ pé tí tó jẹ pé àníyàn rẹ ò dáa.
4: ẹ báwo lẹ ṣe wàá mọ gbọn bá dọdọ yàn lọ.
3: tó olóòtú ìmọ ọlọrun ni ìmọ tó ọlọrun bùn mí ni wàláì tẹlá tí ọlọrun ló ṣe bẹẹ ogun ọlọrun ni kì í ṣe agbára mi náà ọlọrun ló ṣe fún mi o. bẹ́ẹ̀ bá ti ń dé wájú tó bá ń kó lẹ́bàá yẹn ti máa sọ pé nǹkan báyìí ní sọ nǹkan báyìí ní sọ kò dìgbà tá a wo tẹ́síbíù kò dìgbà tá a wo yanrìn ilémọ̀lẹ̀ bá ti nù ni tọ́lọ́run gbé sí mi nù ni tá a sì ń ṣe tó sì ń rí bẹ́ẹ̀ wà lẹ́ tó o bá ti nígbàgbọ́ tó o lè wá tó o déwájú mi báyìí o ti bọ́ nù o ti bọ́ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn o rí tiẹ̀ ṣe ọ̀rọ̀ rẹ ó dayọ̀ torí náà kọ́ abá ti wú ọba láti sọ báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ní sọ ọ̀nà àbáyọ̀ rẹ ni a sọ fọ. tó o bá ti lè fojú kàn mí báyìí níbi tí mo wà. èmi ní balógun ní wàásù èkìtì state bó o bá fẹ́ mà wá bá mi lẹ́kìtì wàá mọ̀ pé tó àwa yìí ṣe àfa àti bá bánká wà láì àsọ̀rọ̀ sínú ayé rẹ ọ̀rọ̀ rẹ ó lójútì ṣé kì í ayé akóredé sáwùjọ lè tún yúrì ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ balógun ní wàásù èkìtì state èmi náà mò ń bá yín sọ̀rọ̀ lógo tọ́ lọ́hún ní sáà tá a wà yìí àjọ lónìí ẹ̀yìn náà ó rí gba àyín ló ń bẹ̀ wọ́n fi re wá yín rí àlùbáríkà láàánẹ́bí lọ́dọ̀ ọlọ́run ìṣàlà o.
5: fìrè wà mí rí olúwa fìrè wà mí rí tí bá ti rí ṣéhùn yà yìí firewa miri abi firewa miri o firewa miri firewa miri o firewa miri o ti ba dirije uya yi firewa
3: mi kawo si mu wa nbe se uya yi akurede oko soko aje
1: ori na nko olohun
2: awon mi ri dada to dede ba ti pati inu e ade ire mi awon mi ri dada
1: ire re wo ori wallahi tale wallahi basa do afon be ni ori awon te risu awon iya re won jawo lohun re tulas en ti o ba jawo nbe yo kan din yo yo kan din yo o so o ma ri ti e se loju won won fire wo ori won atese e wo wa ba mi bi tin ba wa o ni je mi ni je o so nkan kan rara ti ti ma so na ba yo re fu sheki ya ya kurede seji di tun yuri oko so ko je worldwide ona lo soro fun yin olohun wa wala nabi lodo olohun gbo yin te ngo olohun jo se yin la baraka
2: amen
1: olohun nabi lodo olohun atawale ta so fun yin olohun ba mo je kire o fu wa lori
2: amen
1: olohun nabi lodo olohun la ma sha la la quwata illa billah
4: o da na ati fi han iwo omo eniyan eyi tin se alaafia re o ati wole ogo wa ku sowo re iwo na ko gbianju eh kaye le fi re wa o wa o eh titi di ojise to nbo ta tun ma gbadun eto ona imole daada oruko mi o yi pada akin olumuyiwa akinrelere nle mi je o digba.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi akànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ ńlẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí

0: 0916 60 62 62 53.
1: Oruko Money Janu Omo 24/7 Abba Make Sure. Ijawa Ijausi always guiding.
2: Ah, ma ti eri eni gboro lenu ojo meta yi.
3: O be la bi ni isoro isara ina mo ni. Bo ba ji gbo ara ma ro mi, isara yo ma fa mi so lati bara idide ese. Ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le. Ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo. Koda irorun su dede. O ore mo ti gbiyanju gbiyanju, o ro na bayo je. Aye ohun ti wa su mi.
1: Agbo yi si lo si je lobe. Ti wo gbo ni pa babo oke ogun ni. Ogulu ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògún ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún, wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn egbò ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí, tá a máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064 60 6419 07064 60 6419. Àlàáfíà ara wo ní bí fíafíà.

0: gbogbo wa.
1: Tó ẹ kalẹ̀ káàkiri gbogbo bíi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Olúọmọfẹ́mi Ògúndàísí lorúkọ tèmi. Mo ti dé láṣálẹ̀ tòní o, àdèsí yín lọ́rùn lágbára àti àṣẹ Ọlọ́run ọba. Ẹ nírú ń gbé sọnù bí òṣòlú bí ọmọ. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di tẹ́ ẹ náwó lé lórí o, lágbára àti àṣẹ Ọlọ́run ọba. Mi ò wá dá wá o, ẹ mọ̀ wo o. Akinyemi Michael from the deputy capital, from the proposed
2: deputy capital
1: of Ondo State.
2: Wàjú àárẹ̀ olùmíràn gan wa lóṣù kò ṣe pọ́n lé. Wàtíjúra olùmíràn gbọ́n jọ lọ́bì rẹ̀ máa lọ́wọ́.
1: Mo ti sọ fún ẹ, tó bá jẹ́ pé n tó yẹ kẹ́ ní criteria tí ìlú míì bá ti lọ
2: gbá.
1: Gba deputy capital mọ́ nìyẹn.
2: Tayo fún lòun ọ̀kan lọ́ a lọ.
1: Ipò yẹn náà fẹ́ gbà yín.
2: Wọ́n bọ̀ wọn ní dábéjì kó ló bí ní olú ọmọ. Ó kìnà fún gbé gbègbè lára kó gbé pa lálẹ́.
1: Wà láì
2: ṣe ṣe fẹ́ dáná fún
1: o. Akinyemi Michael, àjọ ń bẹ ń bí ni o, lágbára Ọlọ́run àti àṣẹ Ọlọ́run ọba. Ẹ máa gbádùn wa bí òyìnbó ti ń gbádùn tíì.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ẹ gbádùn wa bí jàǹbàrí ti ń gbádùn góró tẹ́yìn funfun kẹ́kẹ́. Ẹ gbádùn wa bí obìnrin oní ìdúkudu bó ti ń dún
2: ìdúkudu
1: tí dádì ò bá travel tí ò sí lé.
2: Ìpèlà mórí sẹ́run.
1: Irú orin wo ni?
2: Ayé odò mi níra o.
1: Lálẹ́ o ni o.
2: Ilé yìí odò mi níra tó ga.
1: Káti ẹ̀ tó bẹ̀rẹ̀ náà. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Way Light Oil and Gas ti ń ta petrol tó pé pérépéré tó tún ṣíìpù jù àti ní yíṣù bábá bàbá pé wọ́n wà lórí ètò yìí. Ẹ já rush ká rush débẹ̀. Ẹ ká lẹ́nu ilé yìí àbẹ́ ti sùn ẹ tí lè sùn ó jẹ̀yìn ètò.
3: Àsùnmọ́ kí ló ṣọkọ ẹ?
4: Ó dàbí pé epo petrol ló tán bẹ́ẹ̀. Mo ṣe lóko kan tán ni tẹ́kọ̀ ti yá tán. Ọ̀rọ̀ àwọn ilé epo yìí ti sún mi. Bẹ́ẹ̀ ọ̀wọ́ngógó ni tí mítà wọn ò tún pé.
3: Ó jẹ́ lọ máa rà ní ilé epo Way Light Oil and Gas.
4: Ṣé kì í ṣe ilé epo Way Light Oil and Gas tó wà ní ìdojúkọ Abatio, Sango, Adoro?
3: Bẹ́ẹ̀ni, tinta petrol, cooking gas àti kerosene lọ́pọ̀ òrira mọ́ ń gbòòrò. Mítà wọn pé pérépéré.
4: Àwọn dírẹ́bà kan ti sọ fún mi tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́kadà. Èmi ni ò gbọ́, ṣùgbọ́n mo ti gbọ́.
3: Ó yá ní Way Light Oil and Gas tí ń tepo 24 hours tọ̀sán tòru. Bẹ́ẹ̀ni supermarket wọn kún fọ́fọ́. Fún wine lóríṣiríṣi, ọtí alágolo tó tutù dódódó. Beverages, provisions, creams, baby food, ògbẹ́yìn. Pẹ̀lú búrẹ́dì òjò tí ń gbóná fẹlifẹli. Àpò ráìsì oúnjẹ size by size. Títí kan sẹ̀mó yàrépo ṣe fàájì. Ó tún fọ mọ́tò ẹ ní modern car wash tó wà ńbẹ̀. Ẹ̀yin taxi driver ọlọ́kadà, awakọ̀ Ijù Ìta Ògbólú Ìkẹ́rẹ́ Adó Èkìtì, Way Light Oil and Gas tó dojúkọ Sango Abatio.

0: àwọn ń tẹ̀lé àwọn olóṣèlú kiri Akinyemi o pé wọ́n ń ṣe ìpolongo ìbò pé wọ́n kó vesti kó polo sọ́rùn wọn tán sì ń bá wọn jó káàkiri ìgboro ṣe ìpolongo ìbò pàápàá jùlọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà Yorùbá náà ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́lẹ́ẹ̀kejì pé wọ́n nítorí àtijẹ́ wọn ni ṣùgbọ́n àgbà òṣèré kan ó ti ní rárá o kò rí bẹ́ẹ̀ kì í ṣe torí àtijẹ́ bí ò ṣe torí èyí tí bàbá yìí ti ṣe fún wọn látẹ̀yìn tálẹ́ni náà kí ló ṣe fún wọn à ń padà bọ̀ lẹ́yìn ìpolówó méjì Adelopsam Adelekan a wá padà sí orí bàbá àwa padà sí àwa lọ fún àgbọn lórí bàbá lára ó dé panama o kò dé panama o àfọ àgbọn lórí ẹ ká lẹ́nu léyìí àbẹ́ ẹ ti sùn ẹ tí ì lè sùn ó dẹ̀yẹ tó.
1: Adékúnlé ó mà tọjọ́ mẹ́ta kan ṣé kò sí tó fi wá síbi iṣẹ́.
2: Àìsàn foníkúfọ̀ lajìdé tó bá mi fira yìí ni kódà mi ò rọrùn sùn mọ́ ṣé ni mo ń mí gúlegúle.
1: Ṣé o ti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ?
2: Rárá o, mo kò lo oògùn tí mo ní sílé ni.
1: Káyì kò yẹ kó rí bẹ́ẹ̀ self medication lọ́lọ́yìnbó ń pè yìí.
2: Níbo ni mo ti wá lè ṣe àyẹ̀wò ọ̀hún?
1: Ìwọ ò tí gbọ́ nípa Lọ́sàn National Healthcare Center ni number 26 Ayégúnlé Street opposite First Gate High Court Àkúrẹ́ ni wọ́n wà. Àwọn ẹ̀rọ ìgbàlódé ló wà ń bẹ̀. Ibikíbi tẹ́ ẹ̀sán bá sábàámọ́ sí lágọ̀ọ́ ara rẹ yóò wá síta yóò tún sọ ọ̀nà àbáyọ àṣírí àìsàn àti pípẹ́ láyé tí àwọn bàbá àti ìyá wa fi ń lo 100 years jù bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún fún ọ ní ìmọ̀ràn lórí àwọn tó yẹ kó jẹ tó yẹ kó mu. Tí wàá gbọ́ o, àwọn oríṣiríṣi nǹkan tí ò ní jẹ́ kí àgọ́ ara rẹ gbàbọ̀dè. Àìsàn natural product ló wà lọ́dọ̀ wọn. Go to Lobster National Healthcare Center for body checkup, treatment, natural product and counseling.
2: Níbo ni àdírẹ́sì wọn yẹn?
1: Number 26 Ayégúnlé Street opposite High Court Gate Àkúrẹ́. Wàá gbọ́ o, o gbọ́dọ̀ jẹun kó tó lọ ṣe àyẹ̀wò yìí láàárọ̀ kùtù high. Telephone 0803-817-7268.
2: Ọpẹ́ o, ara mi ti yá.
0: Thank you, Lobster.
3: Gbogbo ẹ̀yìn ará ìlú ti ń kọ́lé faná sílé license electrical contractors association of nigeria lẹ́kàn ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kan ṣoṣo tí ìjọba fòǹtẹ̀ lù gbàgà láti máa bójútó fi faná lẹ́tíríkì sílé síbi iṣẹ́ sí factory lónìkẹ́ kíyè sára ọ̀pọ̀ ilé gbígbé ilé epo ilé iṣẹ́ ti ń laná jóná àìgbéṣẹ́ fakọ́ṣẹ́mọṣẹ́ ló fà á ọ̀pọ̀ wọn ló jẹ́ pé gbàrọ gùdù ṣàgbẹ̀ lójú yòyó wáyà àti kébù ni wọ́n ń lò torí wọn bìkítà orúkọ wọn lẹ́kàn wá rọ gbogbo ẹ̀yìn ará ìlú tẹ fẹ́ faná ẹlẹ́tíríkì sílé tuná ilé ṣe láti rí mọ̀ pé ojúlówó ọmọ ẹgbẹ́ lẹ́kàn lẹ́gbẹ́ṣẹ́ fún torí àjọ NEMSA confirm ẹ̀ pé àwọn nìkan ló láṣẹ láti bá àjọ apínáká PDC ṣiṣẹ́ papọ̀. Bẹ́ ẹ bá fẹ́ gbéṣẹ́ fẹ́nikẹ́ni ẹ bèrè ìwé ìdánimọ̀ NEMSA certificate àti káàdì ìdánimọ̀ wọn kán má bàa ràn yín lóko gbèsè. Comrade Atọ́lágbé Secretary, Comrade Akorede Ismail PRO, Comrade Ọlásìndé Ajayi State Chairman, Commander Adetunji Adeleye Trustee. Fún ìbéèrè 003-709-8057 Up Lekan, put electricity in safe hands.

0: lati celebrate me ni Saturday to koja yi eyin na o lojo ayo lagbara ti ase Olorun ba e je ise ikede pataki te sawo fun yin opolopo lo mo pe ojo Thursday lago mejo si mejo abo ni baba ilara nsetu e ni ikani ta wa yi 8 to 8:30 lojojo Thursday baba ilara on FM ba ti nsoro yi bere lati Sunday ta wa yi Sunday ose yi akoko ti baba ilara nsetu yo yi pada di ojo Sunday lago melo
1: merin si agomerin abo
0: e ma pade baba ilara a se tun so lori eto e ko le be ke mo ba gbagbe tori ibere le waye lori e gbere
1: ko
0: gbebun o ile waye lale yi tori mo wo pe o ye kin kin da won eyan ninu dun tori won da mi ninu dun bi mo ti e joko si ma ki lo de aki ami
1: le don
0: mo ni osere theater kan o ti so idi ti won fi satele eyan kan tin gbe apoti okay Alhaji Yinka Quadri o ti ni to o soro kan jade on lo so nti mo so lekan pe ara ilu ton ba ri awon osere theater ton se atileyin fun Bola Ahmed Tinubu ki se tori ohun ton fe je ki se tori ohun ton fe gba lọ́wọ́ ẹ̀ bí ó ṣe pé ó ti ṣe ribiribi fún àwọn òṣèré tíátà pàápàá jùlọ òṣèré tíátà Yorùbá bàbá ìlara òwe wo ló bá mú.
1: fọ òwe kọ bá mú. ewu ká ti yóni lọ ní yóò.
0: gbà mí nígbà òjò
1: kí gbà
0: ó nígbà òrùn ó ṣe àpẹẹrẹ ìgbà tí òṣèré tíátà obìnrin tó dolóògbé ni Mojí Ọláìyá jáde láyé lórílẹ̀‐èdè Canada. O ni won lo kaakiri lati wa owo ti won fi gbe oku Mojí Ọláìyá wa lati orilede Canada wa sorilede Nigeria o ni won ri koda won dodo gomina ipinle ibi to ti bi Mojí Ọláìyá pe ko da won lohun eyi lo mu kan lo si odo ba mi
1: abaria o fe danu kan claim re lale
0: ko ti send anything
1: I send
0: ko ma ti e send ṣùgbọ́n kó jẹ́ ká máa ṣètò yìí
1: lọ́fẹ́ ìlàkọ̀ ìkọ̀dùnmọ́ ìlàkọ̀ yẹ kí ya púrọ́mọ́ alẹ́bẹ̀ báyìí fọ àmú kí lálẹ́ ìwọ̀n ní lọ ya púrọ́mọ́.
0: ṣùgbọ́n jẹ́ ká sọ nǹkan mi
1: ká
0: sọ dàkejì
1: ojú ọ̀la tẹ̀ mọ́ ọdún mẹ́rin ní ó flat àmọ́sẹ̀ rẹ̀.
0: abẹ́sẹ̀ rẹ̀ làbújá akínyẹmí ẹ̀yẹ̀ kan ló ní onítàn bá sọ̀rọ̀ pé wọ́n ń gbọ́ o ti ni kuro lori eto ale esa ele ta se
1: yi
0: a fe ri yin mo pada sori bi ta aroko si onito onigba na ta lo baba mi Bola Ahmed Tinubu $15,000 nana fe fi gbe oku Mojí Ọláìyá wa sorilede Nigeria sugbon daddy mi o fun won ni $25,000 lati gbe oku e wa si Nigeria melo niyan one
1: okay
0: o tun so apere keji Yinka Quadri ni igba tara baba Tunde Omidina te n pe ni baba Sue oko Moladun kenkele o ngba tara oya to n gbe kaakiri gbe lo ilu oyinbo pada wa sorilede Nigeria o ni baba yii na lo gbe owo tulutulu kale lati pe kini kan fi ṣetọju baba Sue pe ti e lo dele yi akinyemi o bo ṣe wo naa nko o gba mi nigba ojo ki n le gba o nigba irun e ka lenu lete ti n gbọ mi abe ti sun e ti le sun o deyin eto.

0: Akinyemi. Òṣèré tíátà kan ti sọ pé Kọ́lọ́hun tó gbọ́ àdúrà òun tóun di ọlọ́mọ láyé. Ọdún márùndínlógún 15 years lòun fi ṣe kọ́sítọ́mà dáadáa ni fún àwọn dókítà oníṣẹ́ abẹ tó ń ṣe sọ́jírì lẹ́ẹ̀márùn-ún àti IVF lọ́dún 2022. Tálẹ́ ni náà mò ń padà bọ̀ lẹ́yìn tá a bá kúrò ní ọ̀dọ̀ Adidas àti Ṣèyí Ọpẹ́yẹmí ọmọ mi dáadáa. Ọ̀dọ́mọdé tọ́lọ́wọ́ bá mi so náírà mọ́lẹ̀ fún ní Ìlàwọ̀ Èkìtì. Ẹ já sáré débi méjèèjì. Tálẹ́ ni náà bàbá rárá o. Tójú ọmọ bá pọ̀yàn láyé yìí.
1: Ẹ̀sùn kò jọ ni bára rí.
0: Àánú obìnrin yìí ṣe mí òṣèré tíátà ìgbà tó fẹnu tó ti ẹnu bọ̀rọ̀. Oh my God. Ẹ̀márùn-ún sọ́jírì IVF láì mọye ìgbà tí gbogbo ẹ̀ ń fẹ́ẹ̀lì ṣùgbọ́n lẹ́nìí ó di ọlọ́mọ lẹ́yìn ọdún márùndínlógún. Òṣèré tíátà ni tàlẹ́ni náà à ń bọ̀. Ẹ ká lẹ́nu lẹ́yìn àbẹ́ ẹ ti sùn ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
2: Mo rìn kiri títí mo délé iṣẹ́ apìnrin dábìrà. Mo lanu arìn jìnnà ní ọjà Arábùkí Ọ̀kẹ́. Tó o bá dé sàlẹ̀ odò Wàárẹ̀já tó yanrọ. Ẹ kíra Fadedas Fabrication and Allied Services Nigeria Limited. Uncommon Fabricator tí ń pìrin lẹ́rin pìrin sórí pọ̀. Palm oil presser, fish dryer, crusher machine, hammer mill machine, mate sheller, sand mixer machine, electric block baking machine, iye block. Ọ̀pọ̀lọ̀ pípẹ́ irinṣẹ́ ìgbàlódé àti education ló mú Kadedas yàtọ̀. Ẹ wá wo àwọn iṣẹ́ tuntun tí wọ́n tún lọ kọ́ lórílẹ̀-èdè Japan. Palm oil digester machine, palm kernel cracking and separator. Machine ti lo nothing di gari. Èyí ti ń lo ẹ̀gẹ́ bẹ́ẹ̀ gẹ́ láàárọ̀ sọ́dẹ̀ lùbọ́ nírọ̀lẹ́. Àbọ̀dé orílẹ̀-èdè Japan ni Adidas Osun ló ṣe sún síwájú. Registered company ni government offices, cooperative societies, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tàbí ọlọ́dọrin. Machine tó ń ṣe ọṣẹ ṣe ọ̀dà àgàgà. Èyí ti ń gúnyán pọ̀ nílẹ̀ bìbà. Bẹ́ẹ̀ ni electric vibrator gbẹ̀yìn. Repairs, sales and services tún mú kan yàtọ̀. Adidas wà ní Jẹ̀gẹ̀lẹ́ Village along Ado Road, Igoba àti opposite Emade Filling Station along Ijapo Road, Akure. Telephone 003-473-3508.
3: Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Block Industry blocks tó lè koko bí òkúta tí kì í gbọ̀nyẹ̀ rí ẹ̀rí. Ṣẹ̀yẹ Ọpẹ́yẹmí Blocks ó jábọ́ kò fọ́ kábíyèsí o.
4: Ẹ káre láyẹ̀ yìí mọdé wọ̀nyí. Àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Ṣèyí Ọpẹ́yẹmí Blocks Industry. Ibẹ̀ làwọn builders yàn láàyò. Gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdánkátà fún. Ẹ́ńjì ló ń pò ó. Tá a tún mìíràn sí ẹ̀. Táwa dúró déédéé. Gbé kó jù sílẹ̀. Dìbí ló dúró. Kokoko ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo èyí tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà tábà yín kò lọ sí sáìtì yín tàbí ibikíbi tẹ bá fẹ́. Ẹ wò ó pàṣẹ mi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú iléeṣẹ́ wa Ṣèyí Ọpẹ́yẹmí Blocks Industry along Ikere Road lẹ́gbẹ̀kẹ́gbẹ́ Ìlàwẹ̀ Grammar School Okebedu Quarters Ìlàwẹ̀ Èkìtì. Ẹ pé 0806303151 tàbí 0806335095. Ṣèyí Ọpẹ́yẹmí Blocks ara ọ̀tọ̀ ni.
0: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹja kọ́kọ́ ṣe báyìí ná. Adidas ó wà ní Jẹ̀gẹ̀lẹ́ Village. Bákan náà ló wà níwájú iléepo Emadep ọ̀nà tó lọ sí Fìwàṣáyé Agbogbo nílùú Àkúrẹ́. Gbogbo ẹ̀yìn tẹ̀ sì ń fi ọwọ́ gúnyán ní Century Tower yìí. Ẹ lè pe Adidas pẹ̀lú nọ́mbà tán fẹ́ yọ̀ǹda yìí. Pàápàá jùlọ ẹ̀yìn tẹ̀ ní Bukateria, ẹ̀yìn Hotelia, ẹ̀yìn tẹ̀ ń ṣe alágbàsì oúnjẹ Ketra. Bákan náà lẹ́yìn àgbẹ̀ ẹ̀rọ tí ń ṣe epo pupa, èyí tí ń ṣe ẹ̀lùbọ́, èyí tí ń yọ block. Nọ́mbà yẹn dà wọ́n fẹ́ kọ́lẹ̀.
1: 0803-473-3508 lẹ́ẹ̀kan sí 0803-473-3508.
0: Ṣèyí Ọpẹ́yẹmí ní Ìlàwọ̀ Èkìtì block industry pẹ̀lú cement. Bákan náà tẹ bá fẹ́ já granite àbí gravel àbí yanrìn tí 20 tons tí ò ní dín 19.5 abalara
1: 20 tons mi gan yóò ṣe 14 tons ló arí lébẹ̀ kọ́ bá tọ̀dọ̀ kọ́ tó ń gbó.
0: Àwọn kan wà
1: bẹ́ẹ̀
0: o yẹ kán bẹ̀rù ọlọ́run
1: lọ
0: lọ jọ bi mu mo ti ta fi ale use petrol bayi eh aloku fi ale use
1: mi na ta ko
0: mi eh ti o ba fe to ba fe way light yen gan lodu
1: Mm.
0: Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Eta lenu leyi Prince Ayorinde Himikaye Shola David Atere I Shift Osogbon gbogbo yin patapata ni mo kiwi peto e mo ka le o abe ti sun bi te wa e ti le sun o deyin eto

0: Abosede Oluwa Toyin Se Kodun. Thank you so very much. Eshio, eku ife te nisiwa lagbara Olorun. Awa na a ni bara wa je.
1: Amen.
0: Se eran ti orin Bayo Adegboye ga kan. Ija odola mo wi o ija odola ere loye ka ma se ija odola se ranti sugbon mo mo pe laye igba to ko rin yen my Tyson o ti bere si ija ngba yen
1: mo mo ti so to ba fe mi
0: tori ija odola e la bere lowo awon wrestler sugbon in ton so ko niyan ija igboro lo nso ah ki Bayo Adegboye ga to kuro laye album 16 lo se o 16 albums lo se ko to jade laye ojo wo lo jade laye gan Monday 7th April 2000 and baba lara e ja sade dodi keji omi wa lamu ta ti igbon sita e ja sade de oban breed ati golden daniel e kale abeti sun e ti le sun o deyin to
2: ìròyìn ayọ̀ ló wò lóde yìí o.
3: Ẹ máa bọ̀ kẹ́ wá jẹ́ ń bẹ̀.
2: Kì í ṣe ẹni tó bá lówó tàbí ní ọ̀rọ̀ nìkan ló máa ní àjẹṣẹ́kù sílẹ̀ rárá.
3: Àwọn tí ń wọlé fún yín wọ̀nyí náà lè sọ yín donílẹ̀ donílé.
2: Torí ẹ̀ la fi ń pè yín o.
3: Kẹ́yìn náà wá nílẹ̀ nílé sí Urban Breed Estate.
2: Léyìí tó gbọ̀ rẹ̀mí jẹgẹ̀ sí Alongondo Road.
3: Àpọ̀mù Àkúrẹ́.
2: Tó o bá ti ní bíi 500,000 naira péré.
3: O ti di onílẹ̀ ní estate náà nìyẹn.
2: Kó o kàn kẹ̀dẹ̀ wá máa san ìyókù díẹ̀ díẹ̀ tí ó fi tán lókàn.
3: Ó yá tètè máa bọ̀ tẹ̀rẹ̀rẹ̀ lásìkò tá a ṣe fi ń ṣe giveaway yìí o.
2: Gbogbo essential facilities ní bẹ́ẹ̀.
3: Recreational center,
2: gym center,
3: football pitch,
2: basketball court,
3: swimming pool lawn.
2: Taro ló dẹ̀ débẹ̀ tààràtà.
3: Tó o bá dẹ̀ ti débẹ̀ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ló ti gba sí ọ̀fọ̀ ìjọba.
2: Urban Breed Estate
3: is located in a peaceful, conducive and highly secured environment.
2: Dédé àwọn nǹkan rere tẹ́ bá nídìí ni wọ́n tètè bá yín ṣe láìsí ìfọ́jẹ ìkójẹ ìrẹ́jẹ ìsìnjẹ tàbí dóní dọ́là ń bẹ̀.
3: Tẹ̀ bá ti rẹ́dì.
2: Or you need more information,
3: come to 29
2: Just Mall Alágbàká Àkúrẹ́.
3: Telephone 0803-9137-002.
2: Urban Breed Estate
3: Àkúrẹ́.
2: Ẹ ṣe o, Blue Match Reality.
4: Welcome to Golden Daniel Engineering Services Limited.
5: Red Solar.
4: Ile iṣẹ́ kan ṣoṣo.
5: Tin fabricate oríṣiríṣi ẹ̀rọ.
4: Agro Allied.
5: Hammer Mill Machine.
4: Fish Dryer.
5: Plantain Slicer.
4: Tin Life.
5: Akere Plantain Chips Dodo.
4: Bẹ́ẹ̀ni Grinding Machine.
5: Mú èlùbọ́.
4: Machine Pandoyan.
5: Bẹ́ẹ̀ gẹ́ láàárọ̀.
4: Ó da gàdí nírọ̀lẹ́.
5: Ẹni iṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
4: Àgàgà.
5: Interlocking Bricks Machine.
4: Tí fi èèpẹ̀ lásán yọ blọ́ọ̀kù ìgbàlódé.
5: Golden Daniel ló tó bẹ́ẹ̀.
4: Manual and Automatic Block Making Machine.
5: Iyọ̀ blọ́ọ̀kù lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n.
4: Ẹ̀yin kọ́lé kọ́lé.
5: Ẹ kò rírì.
4: Fancy gates and railings.
5: Doors and burglary proof.
4: Tí ń dàgbìnrin kúnlẹ̀ bìbà.
5: Ní Golden Daniel.
4: Ẹ̀wà gbọ́ tuntun.
5: Wọ́n ń kọ́ àwọn ọmọléèwé.
4: IT students.
5: Àtàwọn civil students.
4: Ní practical.
5: Fabrication and welding.
4: Ọ̀gáni Golden Daniel.
5: Ibi ká ṣe funding.
4: General turning.
5: Àti fitting work.
4: Wà á kọ́ṣẹ́ kó o tún gbowó oṣù gbélé ọ̀fẹ́.
5: Kó o lè jẹ́ èèyàn lẹ́yìn wá ọ̀la.
4: Golden Daniel.
5: Great solar kì wà ní.
4: Beside Shasha Market.
5: Opposite Heritage Hill.
4: Ondo Road, Àkúrẹ́.
5: Telephone
4: 0803-352-0233.
5: Tabi
4: 0901-188-0009.
5: Golden Daniel.
4: Great Solak.
5: Olowo Idan.
0: E kaabo pada lati oju oja. Number to de odo Urban Breed. Gbogbo eni fe ra ile ti oni Bayo Bayo ninu ti o si oro omo onile 60 by 120 ajagun gbalẹ. So 500,000 kan de allocate here. Number te won wa ni Jaiz Mall. Ni alagbaka number te pe si ni
1: 0803-913-7002 le kan si 0803-913-7002
0: Golden Daniel oba awon aworin torin ro mi tin be ni Ondo Road ni Sasha ti Ondo Road ni o won ni ke koshe ke ma gbe ile hostel wa nbe ile ofe ke tun mo gba salary ko si ero ti won un se agaga stainless railing tin dogbirin bi ekoloji ayen gbogbo eyin te nko housing estate si Ondo Road eti mo bi te doju ko number won ni
1: 0803 352 0233 le kan si 0803 352 0233
0: okay en ka lembe abetisun e ti lesun o deyin to

0: mẹ́ta o.
1: Báwo
0: ni o. Atúnyìn o.
1: Oṣèjọ́sù.
0: Oṣù kẹsàn-án gbé wa mi.
1: Báyìí sà á
0: lọ́yọ̀. Àwọn alábòrí rẹ̀.
1: Alẹ́lúyà.
0: Ẹ̀lọ́.
1: Àbámi o.
0: Atún ti wọ́ṣù kẹwàá.
1: Abẹ́sọ̀ àṣà o.
0: Adé lọ́ṣù kẹwàá o.
1: Ọjọ́ sà.
0: Gbogbo ilé ẹgbẹ́
1: o.
0: Kẹ́kù ilé ẹgbẹ́ o sọ fún koko. Ẹlò.
1: Bàbá mi o.
0: Oṣù kẹwàá.
1: Oṣù kẹwàá ni o.
0: Ọjọ́ kìíní.
1: Ọjọ́ kìíní.
0: Oṣù kẹwàá.
1: Oṣù kẹwàá ni sà.
0: Ọjọ́ tá a máa pin lọ́tọ̀ọ̀tọ̀ ni o.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Ọjọ́ tí mo ní ká máa ṣe kíni.
1: Lọ́tọ̀ọ̀tọ̀.
0: A máa pin lọ́tọ̀ọ̀tọ̀.
1: Ọjọ́ sọ ni a máa pin o.
0: Ẹ ti lè mú àwọn kan nílé wa. Ẹ ti lè jẹ́ kí wọ́n tẹríba fún yín.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí wọ́n ṣẹrú yín.
1: Tí wọ́n ti ṣẹrú yín o.
0: Ṣùgbọ́n èmi o.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Mo kọ̀ láti ṣẹrú.
1: Èmi máa kọ̀ láti ṣẹrú.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Nínú àkọọ́lẹ̀ ẹrú.
1: Ọjọ́ sà.
0: Ẹ̀yin wọlé ẹ̀sà mi o. Ayọ̀ orúkọ rẹ kúrò mẹ́.
1: Ọjọ́ sà.
0: Ọjọ́
1: sà.
0: Ní oṣù òmìnira. Oṣù kẹwàá.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Oṣù òmìnira
1: ni. Oṣù òmìnira ló bọ́ sí.
0: Kí ló wá dé?
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Tí wọ́n tún ní kò ṣẹrú. Kó o máa ṣẹrú owó.
1: Ẹ ti ṣe.
0: Mo ní kó o ṣe 920.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Ẹ bọ 920 tí mo ní o ṣe. Tèmi mọ̀ yé mi.
1: Ó yẹ o.
0: Torí pé.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: A ní mi fẹ́ kó o ṣẹrú owó.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹni tí ò fẹ́ ráhùn owó. Nínú oṣù kẹwàá.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Irú wọn ni òrùwọ ẹbọ yẹn.
1: Ó yẹ sà.
0: Torí ibi tá a ń lọ yìí. Ibi ó lè ni.
1: Ó lágbára o.
0: Ẹ máa ké.
1: Yẹ sà.
0: Ẹ yọ orúkọ mi kúrò mẹ́.
1: Ẹ yọ orúkọ mi kúrò mẹ́.
0: Nínú àkọlé àwọn tí ó ṣẹrú ayé. Ọ̀gá.
1: Yes,
0: ọkọ̀ tí wọ́n fẹ́ yọ lẹ́rọ̀. Ṣé bá lè parẹ́?
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọ̀gá. Ṣé bá lè parẹ́?
1: Parẹ́ ni o.
0: Nínú àkọọ́lẹ̀ ẹrú tí orúkọ rẹ wà. Májẹ̀mú parẹ́. Ó parẹ́. Ó parẹ́. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹ parẹ́ o. Ẹrú ẹgbẹ́.
1: Orúkọ Jésù.
0: Ẹrú àánú.
1: Orúkọ Jésù.
0: Ẹrú olùrànlọ́wọ́. Ibi ó lè sí ni pé.
1: Yes sir.
0: Irú wọn.
1: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Ìrànlọ́wọ́ wọn.
1: Adéwà yé o.
0: Ayé àfi síbi tó nira.
1: Ayé sí o. Ibi tó ha.
0: Ibi tó nira. Ibi ẹ̀gbin.
1: Ayé sí o.
0: Ọ̀gá.
1: Ibi ẹ̀gbin ni o.
0: Torí pa jẹ mọ̀lú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ wá ní pé mọ̀lú ń bọ̀ dá.
1: Bọ̀ dá.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Àtayébáyé ló ti wáyé.
1: Kábí ẹ̀ṣọ́ lọ́run.
0: Nígbà tí ẹ sọ.
1: Ó yẹ sà.
0: Tó fi àṣàró.
1: Ẹ́ o.
0: Torí àṣàró.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó tún so ògo kékeré tó kù sí lára nù.
1: Kábí ẹ̀ṣọ́.
0: Ó tún so ògùn ogún ìbí rẹ̀ nù.
1: Ó yẹ sà.
0: Torí àṣàró.
1: Àṣàró.
0: Wọ́n rán mi sí o.
1: Àtẹniwáyé o.
0: Ìtẹni ń wíre.
1: Kábí ẹ̀ṣọ́ lọ́run.
0: Àlọ́ ṣẹ̀rú ayé ma.
1: Bẹ́ẹ̀ni
0: sà. Onígbàtàwọ́ ń bí sí. Táwọ́ ń rẹ̀ sí. Inú ń bàjẹ́.
1: Adániwáyé.
0: Inú àwọn ọ̀tá ń bàjẹ́.
1: Kábí ẹ̀ṣẹ̀ Ọlọ́run.
0: Wọ́n wá gbógun tí wọ́n. Wọ́n wá mú ìsìnrú yẹn kó le. Wípé.
1: Yẹ̀ṣà.
0: À ń mú wọn sìnrú.
1: Kábí ẹ̀ṣẹ̀ o.
0: Ní àṣẹ pa.
1: Yáyáyáyáyáyá.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Sọpẹ́ ẹyọ orúkọ mi kúrò mẹ́.
1: Ẹyọ orúkọ mi kúrò mẹ́.
0: Mi ò sí ìsìnrú àṣepa.
1: Mi ò sí ìsìnrú àṣepa.
0: Ọmọ mi ò lè ṣerú pa.
1: Ọmọ mi ò lè ṣerú pa o.
0: Aláṣẹrú mọ́.
1: Aláṣẹrú.
0: mi ni bẹ̀yẹ. So ọmọ ẹrú tó ń ṣe.
1: Kábíyè sọ lọ́rù.
0: Ẹrú ègún ilé bàbá rẹ.
1: Àjẹrí wáyé.
0: Ẹrú kí mo gbé.
1: Ègún ilé bàbá.
0: Ẹrú ègún ilé bàbá rẹ.
1: Kábíyè sọ lọ́rù.
0: Ẹsà.
1: Bàbá mi o.
0: Bàbá ńlá bàbá rẹ.
1: Ó yẹ sà.
0: Àwọn ló jẹ̀bi.
1: Kábíyè sí o.
0: Ẹ wọ arákùnrin tó fẹ́ jọba.
1: Ó yẹ sà.
0: Ó fẹ́ jọba.
1: Ó fẹ́ jọba.
0: Àwọn tó fẹ́ fi jọba.
1: Ó yẹ sà.
0: Wọ́n ní kò sí àpẹẹrẹ ọba lára rẹ.
1: Kábíyè sí o.
0: Ẹsà.
1: Bàbá mi o.
0: Wọ́n ní ó ní màá jẹ dandan. Ó wá ní kí ni kó ṣe.
1: Ayérayé o.
0: Ó ní òun ó fi ògo.
1: Kábíyè sí o.
0: Àwọn ọmọ tó ń bí. Wọ́n fi gbà dé.
1: Ògùn ọmọ tó bí.
0: Wọ́n wá dé ọmọ mélòó ló bí.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ó lè ń bí ọmọ márùn-ún. Babaláwo wọ́n wo ògùn àwọn márùn-ún.
1: Ó yẹ sà.
0: Wọ́n wá rí wípé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Márùn-ún yẹn ò tó.
1: Kábíyèsí o.
0: Wípé.
1: Kò
0: tó jọba yẹn. Ebe tó bá di ọba yẹn.
1: Yẹ sà.
0: A kú láàrin ọdún mẹ́ta.
1: Ayérayé ọlọ́run.
0: Ọdún mẹ́ta.
1: Ọdún mẹ́ta.
0: Wọ́n wá ní èèyàn mélòó ló ń lè lò.
1: Kábíyèsí ọlọ́run.
0: Ó ní ó lè lo ògo.
1: Jésù.
0: Èèyàn 21.
1: Kábíyèsí o.
0: Ká ló bímọ tó 21.
1: Yẹ sà.
0: Wọ́n ló lè lo ògo wọn.
1: Ayérayé o.
0: Ó wá lóde. Ẹ bá mi lo tàwọn márùn-ún tó wà nílẹ̀.
1: Kábíyèsí o.
0: Àti ti ìran méje mi.
1: Tí
0: ò tí ìdáyé. Táwọn yẹn bá dáyé gọ́. Ó ní ṣe bóun lòun sáré tó ń báyìí.
1: Kábíyèsí o.
0: Tán bá dáyé.
1: Látún máa sáré tiwọn náà.
0: Àwọn náà máa sáré tiwọn.
1: Ayé
0: o. Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Kẹ̀kẹ́.
1: Ó yẹ sà.
0: Orí mi jáde.
1: Orí mi jáde.
0: Lábẹ́ ẹ̀gún ilé

0: Have you under your hand?
1: Oh yes sir.
0: Bible, what is

0: àwọn ẹgbẹ́ òkùnkùn ẹ̀. Wọ́n jẹ́ mẹ́rin. Wọ́n dẹ̀ òun ló kọ́kọ́ bá ọmọbìnrin yẹn lájọṣepọ̀. Mi parọ́ mọ́ òkú ọ̀run o. Bàbá rẹ̀ ló kọ́kọ́ fi ipá jábà lé ọmọbìnrin yẹn. Ẹlẹ́gbẹ́ ọmọ dẹ̀ lọ́mọ yẹn. Bó ṣe jábà lé ẹ̀ tán, àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́ta náà tún ba lájọṣepọ̀. Ìgbó tí gbogbo wọn dìde wọn fi ilẹ̀. Ọmọbìnrin yẹn ti ọwọ́ bo ẹ̀jẹ̀. Ó dẹ̀ gbé bàbá rẹ̀ ṣépè ká. Èpè ọjọ́ kìíní àná. Ó ní bí bàbá rẹ̀ bá níyàwó tó bímọ sáyé. Tí ò bá bímọ, kò ní jẹ̀rora. Òun á jẹ́ kí bàbá rẹ̀ ó bímọ sáyé. Ṣùgbọ́n àwọn ọmọ tó bí àbíkú ni wọ́n máa bí. Òun ò ní jẹ́ ká bímọ sáyé. Ara àwọn ọmọ tó bá bí lòun ti gbẹ̀san. Kí wá lọ́nà àbáyọ ẹ̀. Dádì ẹ náà lọ́nà àbáyọ. Ó ti kú. Kí la fẹ́ ṣe? Bóyá kó máa sunkún fún àánú níbi tó wà. Bóyá Ọlọ́run lè tú ọ̀nà àbáyọ mi
1: jáde.
0: Àǹtí bí Símọ́ ọba ti lè sunkún bèrè ọ̀nà àbáyọ mi. Ó ti di lẹ́yìn ọdún mẹ́ta. Ohun Olúwa Jìhóvà ní èyí. Bọ́pá jí ẹ fò sókè níbi ẹ wà. Ó yá jáde nínú ẹ̀bí ẹ̀jẹ̀.
2: Ìlọrin 3.

0: Ẹ̀mọ̀ kú oríire.
1: Congratulations to you.
0: Wòlíì ti wọ ìlọrin o.
1: Mọ́mí ta stọ́ mi lórí
0: ọ̀rẹ́. Wòlíì ti wọ ìlọrin o.
1: Mọ́mí ta stọ́ mi lórí ọ̀rẹ́.
0: Ẹ̀mọ̀ sórí ire kan.
1: Congratulations o.
0: Àyàrá ìlọrin.
1: Ìlọrin.
0: Ẹ̀dìde o.
1: Ẹ̀yọ̀yọ̀.
0: Ọjọ́ Wednesday.
1: Bẹ́ẹ̀ la sọ.
0: Ibo ló máa wà mọ̀mọ́. Máa bọ̀ ní ẹkọ ahọ́. Lágọ̀ mi jẹ àárọ̀. Wo àwọn àṣírí tí Ọlọ́run tú lánàá. Àwọn àṣírí tí Ọlọ́run tú lé. Wọ́n wo bá àwọn èèyàn ṣe ń bọ́.
2: Nínú
0: ogun ọjọ́ pípẹ́.
1: Lágọ̀ méje
0: yìí. Lágọ̀ méje àárọ̀.
1: Méje
0: àárọ̀.
1: Méje àárọ̀
0: yìí. Wẹ́nẹ̀sẹ̀ yìí o.
1: Wẹ́nẹ̀sẹ̀ tó ń bọ̀.
0: O ti ń gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Máa bọ̀ báyìí. Akọ́dà yẹ́rọ mi ṣíọ́. Lágọ̀ méje.
3: Méje àárọ̀.
0: Tẹ́tẹ́ máa bọ̀.
3: Tẹ́tẹ́ máa bọ̀ báyìí.
0: Lágọ̀ méje.
3: Àbọ̀.
0: Níbo ló máa wà?
1: Bẹ́ẹ̀ni mi.
0: Ago méje.
1: Bẹ́ẹ̀ni
0: jábọ̀ pa náà yìí. Inú ogun ti ń ju ẹ lábẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o.
0: Jábọ̀ pa.
1: Yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀.
0: Ó yẹ kó ti kú ti pẹ́.
1: Bẹ́ẹ̀ni bàbá mi.
0: Ó ti gbẹ̀dú ẹgbẹ̀dú wa. Ṣùgbọ́n.
1: Ó yẹ sà.
0: Olúwa náà mi ní ṣe eléyìí.
1: Ó bẹ̀ ṣe o.
0: Mo gbúdọ̀ wá jẹ.
1: Dandan ni o.
0: Ọ̀tọ̀ níbi tó yẹ ká wà lọ́sẹ̀ yìí.
1: Ó yẹ sà.
0: Ṣùgbọ́n Olúwa ní ní dandan.
1: Ó bẹ̀ ṣe o.
0: Ìlọrin ni ká máa bọ̀.
1: Ìlọrin ọkọ rire.
0: Ìlọrin o.
1: Ó yọ yọ yọ yọ.
0: Ẹkú ahọ̀.
1: Ẹkú ahọ̀ ló ni o.
0: Níwájú Yorùbá market.
1: Wájú Yorùbá market.
0: Ó máa ní agbára.
1: Tóóso.
0: Ẹ̀yin ará Ọ̀ṣọ́gbó.
1: Ọ̀ṣọ́gbó.
0: Orí òòrùn.
1: Yes sir.
0: Ní Freedom Park.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àti òjò.
1: Ó yẹ sà.
0: Tàbí òòrùn.
1: Tóóso.
0: Mo máa yí wẹ́bi tá a lè lò.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹ̀yin ará Ọ̀ṣọ́gbó.
1: Ọ̀ṣọ́gbó rò kí o.
0: Ẹ máa bọ̀ o.
1: Ẹ̀dìdẹ́.
0: Ní on the 20.
1: On the 20 ni sà.
0: Tíùzẹ̀ tó ń bọ̀ náà.
1: Èyí tó ń bọ̀ náà ni o.
0: Tíùzẹ̀ tó ń bọ̀ náà.
1: On the 20.
0: On the 20.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: 21.
1: 21.
0: Màá wà ní Kọ́lá Balógun.
1: Ní Kọ́lá Balógun la máa wà o.
0: Okùn Adé Street.
1: Okùn Adé Street.
0: Ní Ṣọ́ọ̀tì CAC.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Palace of Prayer.
1: Ó yẹ sà.
0: Èmi mò ń gbé pàdé bọ̀ mi
1: o. Kábíyèsí Ọlọ́run o.
0: Ara mi ṣí èèyàn 1,700.
1: Ó ṣe jẹ́ oṣù.
0: 1,700.
1: 1,700
0: èèyàn. Bọ́ọ̀ bá tètè dé.
1: Ó jẹ́ tètè máa bọ̀.
0: Ìta ló ti máa gbóhùn mi.
1: Ó yẹ sà.
0: Torí tínú ilé bá kún.
1: Tó bá ti kú àkú fàyà.
0: Ìta ni ìwọ ti máa gbóhùn mi.
1: Kò ní sáàyè fẹ́ láti wọlé o.
0: Ó máa lágbára o.
1: Ó jẹ́ tètè máa bọ̀.
0: CAC.
1: CAC.
0: Palace of Prayer.
1: Palace of Prayer ni o.
0: Ìjọba bá Adébáyọ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: CAC.
1: CAC.
0: Palace of Prayer.
1: Palace of Prayer.
0: Ibi ọba wà lọ́ṣọ́gbó.
1: Ó yẹ sà.
0: Ṣọ́gbọ́n lọ Kọ́lá Balógun.
1: Ó ní Kọ́lá Balógun.
0: Ní Okùn Adé Street.
1: Ní nọmba 10.
0: Nọmba 10.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó sẹ́ni tí ò mọ CAC Palace of Prayer.
1: Ó yẹ sà.
0: CAC.
1: CAC.
0: Ti bẹ̀ ní Kọ́lá Balógun.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Okùn Adé.
1: Ní Okùn Adé ni o.
0: Máa bọ̀.
1: Ó jẹ́ tètè gbéra.
0: Ààrẹ mi sí ọ.
1: Ó yà yà yà yà yà o.
0: Lọ́ọ̀dì 20.
1: Ọ̀dì 20 ni sà.
0: Tíùzẹ̀ tó mọ̀ lọ́run ni o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó máa lágbára.
1: Ó máa lé o.
0: Ẹ̀yin ará Iléṣà.
1: Iléṣà.
0: Sórí ọjọ́ mẹ́ta tó parí oṣù.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ó mọ̀ pé sangomo ti máa ń ṣe.
1: Ó yẹ sà.
0: Olúwa pọ́ láṣẹ fún mi
1: pé.
0: Iléṣà ni ká ti ṣe.
1: Alleluya.
0: Kí ló dé ta ṣe fẹ́ ṣe ní Iléṣà?
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ọ̀dìtóríọ̀mù tuntun tá a kọ́.
1: Ó yẹ sà.
0: Olúwa ni ká ṣe nínú
1: mi. Ó ṣe Jésù.
0: Olúwa wípé. Gbogbo ìjọ wa ní Sango.
1: Gbogbo ìjọ wa ni o.
0: A máa gba mọ́tò síbẹ̀.
1: Kábíyèsí ọmọ ṣe o.
0: Ìjọ wa ní Ìlọrin.
1: Ní Ìlọrin.
0: A máa gba mọ́tò síbẹ̀.
1: Alleluya.
0: Ó máa lágbára.
1: Ó máa lé o.
0: Wọ́n máa wá sí.
1: Kábíyèsí o.
0: Iléṣà.
1: Ní Iléṣà ni sà.
0: Àti ìjọ wa ní Òro.
1: Kábíyèsí o.
0: Òro.
1: Gbogbo tòró.
0: A máa wá sí Iléṣà.
1: Ọ̀fà.
0: Àti tọ̀fà.
1: Ẹ̀dìdẹ́.
0: A máa gba mọ́tò sí Iléṣà
1: náà. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
0: Iléṣà.
1: Ó yẹ sà.
0: Ní Ìsokùn.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Àti ní Roundabout.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Lọ́jọ́ mẹ́ta.
1: Lọ́jọ́ mẹ́ta ká.
0: Tó parí oṣù.
1: Tó bá parí oṣù yìí.
0: Ó máa lágbára.
1: Ó máa lé.
0: 29.
1: 29.
0: 30.
1: 30.
0: And 31.
1: And 31.
0: 3 days.
1: 3 days ni o.
0: 72 hours.
1: Ọjọ́ mẹ́ta gbáko.
0: Ẹ máa fi wà níwájú Olúwa.
1: Ọjọ́ wà níwájú Olúwa rẹ.
0: Mọ́tò tó bá gbé yín wá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Náà ni ó dà yín padà.
1: Confirm ni o.
0: Èèyàn yẹ likọ̀bọ̀. Èmi ni kò dọ̀la.
1: Orúkọ Jésù.
0: Ogun ayé rẹ̀ gbúdọ̀ ṣẹ́.
1: Bẹ́ẹ̀ sọ.
0: Sori wípé.
1: Bàbá mi o.
0: Kí lè nfàní àdúrà tó ń gbà.
1: Ẹ o.
0: Tó o bá ní ẹ̀rí.
1: Tí o bá sẹ́ni bẹ́ẹ̀.
0: Wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ.
1: Wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ kiri o.
0: Gbogbo bó ti ń lọ.
1: Kábíyèsí o.
0: Lọ yín mu sí o.
1: Ọkàn yín mu sí
0: ọ̀rẹ́. Wọ́n ti sọ ẹ́ kò lójú. Tó o bá lọ sẹ́ni ọrẹ.
1: Kábíyèsí o.
0: Wípé ẹ bá ń sẹ́ni owó
1: báyìí.
0: Wọ́n tún bú ẹ pé sebi musulumi ni o o tun send owo si church
1: e yara ya lorun o
0: fi won le
1: tabi se o
0: eri re o pa won lekun laipe
1: beni beni beni
0: ase yori re
1: o
0: yo gbomi je loju won laipe
1: o yes sir
0: tori pe
1: o
0: won ma bi e pe jo mu wa de nbe
1: jo ti e ja de be
0: mo kede o in the name of Jesus.
1: Amen.
0: Come on, Sammy.
1: Come on, Sammy.
0: You want the Erika?
1: Amen.

ti wọ́n wá jẹ́ kí wọ́n bá ní brandy mọ́tò lóríṣiríṣi ẹ̀yìn olóṣìṣì iléeṣẹ́ lálá ẹ máa bọ̀ bọ́lá print kájú ẹ̀ bọ́lá print lọ́gọ́ lóríṣìí printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphics design lọ́nà wa bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customization spread ẹgbàgbé ẹ ẹ̀dínwó ni gbogbo ẹ lọ́dọ̀ wa mímọ̀ sí sùúrù lérè lẹ́yìn MCN office along ìdí ìlú sunwater nípínlẹ̀ ogun náà wà fẹ́ kọ́ ẹ̀rí ẹ̀ láyé.